0: paradu mi ayaba
1: ma o pa
0: ani kakura ba ti leyin re
1: olorun ni leyin one o
0: amore oponu akore
1: e ni onorebu
0: abi adun
1: akiwumi
0: amo si balarabe
1: o mo ti ye ole
0: egbe adc
1: lati ya soju sofiku alabuja
0: alade
1: irede
0: erun de ba ni gusu lakora
1: atariwa akora
0: siri oro ba e
1: e ba na yato si
0: o ani ga mari ti depo
1: e se gudugudu meje
0: aya mefa
1: odomode amofi
0: oloselu
1: ate ko ara de je legbe o
0: gusu lakora
1: atariwa akora
0: onorebu bala
1: ani ka
0: ma japo
1: e gudo jabo
0: ejo ibo
1: akora bala ti do mi
0: lale ko jo te ro
1: onorebu abiodun
0: akiwumi bala rabe
1: inu egbe adc
0: omo na lo kele sa ibi ke o gbe sopo si
1: ma ri so saje woti woti ona kele sa
0: eja
1: kete kete gba mo itesiwaju akura north akura south
0: on lulu america
1: eyan le parapo
0: ko fo fe mi kede
2: ure comprehensive high school ilutitu is 50 Lati ya adota odun mi kan omi wa and will remain only the best as our motto speak 50 years of impact. CHS Old Students Association proudly present the Golden Jubilee Anniversary from September 28th to October 1st, 2026. A week filled with exciting activities such as Operation Let the Forest Fall, Football March, Tree and Flower Planting, Head Talk, CHS at 50 Lecture, AI and Digital Training for Teachers, Inter-School Quiz and Debate. Then comes the Grand Golden Jubilee Anniversary Celebration on the 3rd of October, featuring Corpus Lodge Project Commissioning, Awards, Fundraising, Luncheon, and the Golden Jubilee Dinner with Networking. And we crown it all with a Thanksgiving service the following day. Aki gbagbe ibi ati njeun. Be lo do gbodo gbagbe orisun ko ma ba gbe. High Chief Segun Netufo, CHS Alumni President, Reverend Dr. Sunday Akingbelure, Chairman Golden Jubilee Planning Committee, Dr. Fumi Fakui, General Secretary, announcers on behalf of the CHS and its alumni.
3: Tony bookshops yóò pọ̀ nílẹ̀ yìí ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọ jújù tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti kejìdé yunifásitì ó yá ká lọ sí noble bookshop 72b ọbadé sida road àkúrẹ́ káàsà ọba lọ́ládé orímọ̀gbà noble bookshop lónìí káta ìwé ag nursery primary gss ss títí dé yunifásitì ẹ̀yìn ọmọléèwé higher institutions ẹ máa bọ̀ wá ra ìwé all disciplines sciences humanities medicine nursing, computer, engineering, accountancy, business administration, iwe political science, international relations, mass communication, ati bẹ́ẹ̀ lọ, stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lẹ̀ bíbà lọ́dọ̀ wọn, bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì, àtàgọ́ gbàlà, tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀, noble bookshop lẹ́ẹ̀ti bá, ọjà tẹ́ bá rí ní noble bookshop, publisher ò tí gbé jáde ni, dealer, major supplier and distributor, ni wọ́n pẹ̀lú general contractor, number 72B, Obade Shida Road, Àkúrẹ́ ni wọ́n wà, telephone 083-471-9097.
4: Fífí òògùn apakòkòrò Lavicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ̀kọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú òògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí.

0: Samsung phone for any of our M Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now. Pay small, small.
1: Mommy! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
2: O káre ọmọ dáadáa.
1: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
3: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0209-461-3333.
3: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.

0: 89 FM, Peace of a Dove.
1: Bí a bá ṣe ni lóore, ó máa yẹ kó nítòwó dúpẹ́ ni. Nítorí ẹ̀ ní àwọn ẹgbẹ́ pàtàkì kan tá a mọ̀ sí. Ìmọ̀lẹ̀ Progressive Network, pẹ̀lú ẹgbẹ́ Ondo State for Tinubu. Àti àkójọpọ̀ àwọn àgbààgbà pẹ̀lú ọ̀dọ́ ní ẹgbẹ́ APC. Ní àkókò Northwest. Fi ni ká lọ dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo. Our loving, caring and performing governor. Honorable Dr. Lucky Orimisan Ayédàtiwá. Fún ti ipò pàtàkì tí wọ́n yan ọmọ wa sí. Ìyẹn Christopher Olórunfẹ́mi. As full-time member. Ondo State Universal Basic Education Board. Sùbẹ́ èyí náà mọ̀ páwọn èèyàn ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gómìnà yìí dìídì ń practicalize ohun tí ń jẹ́ democracy gangan ni. Kódà ìjọba tí ẹ ṣe níjọba àkọ́kọ́ tó jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó tó báyìí ó kópa nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Ondo rí. Ẹ wò ó bí èèyàn bá ṣe dáadáa ká gbósùbà fún òlé ẹ̀wọ̀. Bákan náà ládẹ̀ tún wá ń congratulate ọmọ wa pàtàkì ni ìyẹn Christopher Olórunfẹ́mi Chris. Ilé ìjọmọlúàbí tí honesty, sincerity àti indefatigability rẹ̀ kò dín ní 100%. Tó bí a ṣe ń congratulate Chris náà ládẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Thank you, sir.
2: Keep it locked on Adaba FM. Brotherly.

0: lọ́nà ọjọ́ ajé gbogbo alájọ ajé jẹun o
1: ajọ́
0: pabudo ti wá o wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ báyìí ni ajé jẹ lótùfẹ́ ọ̀gẹ̀dẹ̀ gan ni ń jẹ lẹ́rìíyàn
1: bẹ́ẹ̀
0: kó máa bọ̀ nílé wa kó wá jẹran ọ̀gẹ̀dẹ̀ nítorí orúkọ tí à ń pe ẹlẹ́dẹ̀ ni aráfin dẹ́ bẹ́ẹ̀ ni orúkọ tọ́gẹ̀dẹ̀ fi ń jẹ aráfin dẹ́ kára jẹ gbogbo wa
1: o
0: kára jẹ jẹun o láṣẹ elédùà ànírin bùrìnbùrìn kájú kẹrùn
1: kẹrùn
0: ní fipá fún wa lóúnjẹ ànífọ méjèèjì báṣokòtò
1: fún wa ànírin ìbàdàn nínú yàrá o
0: òótọ́ ni
1: bẹ́ẹ̀ ni
0: ọlọ́run kárí
1: ǹjẹ́ báwọn ọmọ wa ṣe ń wọlé iléèwé lónìí báyìí
0: ọlọ́run ọba
1: ọdọwọ́ o májà ń fapá dá o
0: májà
1: ń fẹsẹ̀ dá o
0: ẹgbẹ́
1: ọgbà tó yẹ ọlọ́run bá wa fi fún wọn o
0: májà
1: ń rẹ̀yìn láàrin ẹgbẹ́ o
0: òkínní
1: ni kò jẹ́ máa ṣe o.
0: gbogbo àwọn aṣẹrùbà ló tó sì ń da àwọn iléèwé láàmú wọn bá pa wọn lẹnu mọ
1: gbogbo
0: àwọn tí ìjẹ́ káwọn ọmọ kí wọ́n fẹ́ dọ̀ lórí òróró kán máa wojú wíńdò fẹ̀tùfẹ̀tù kólùkọ́ ni máa wéé ta eléyìí kéèyàn má gbọ́dọ̀ wá kí ọmọ ẹ̀ ní
1: skul
0: ti túká dànù kọ́lọ́run ṣàánú wa kó máa kọ́ ọmọ lẹ́nu mọ́ o gbogbo ogun ìjínigbé ìpànìyàn lórílẹ̀‐èdè kọ́lọ́run bá fòpin sí i kọ́lọ́run ro ti àdúrà àwọn ẹni mímọ́ àdúrà wa àwa tí ojú
1: àwọn
0: ojoojúmọ́ kó bá pa gbogbo wọn lẹ́nu mọ́
1: o
0: a tún ti dé láàárọ̀ tòní lórí ètò yín ètò ata ti máa mú àwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa wá sí tìgbọ̀ yín
1: a tó ti gbé dé
0: kó àwọn ìwé ìròyìn dé láàárọ̀
1: yìí ó tó pọ̀ gan-an gidi
0: ojú mi rí mọ́mọ́ ní ẹ̀fọ́ ibi
1: ọmọ ilé o ojú ẹ̀ rí lókun ọ̀sẹ̀
0: rẹ ojú mi rí o ẹ ṣùgbọ́n
1: adúpẹ́
0: èso náà kú
1: àpamọ́ra ni
0: àwọn amọ́mọ́ra ni bí ọdún ní adátọ́ mi lọ́dún kejì lọ́hùn náà.
1: Adátọ́ mi.

0: ti de o ti ko wonlu patam pat orisirisi sola dogode patam pat
1: ti patam pat tu ti de pelu sola
2: bi na electric water bi o wa
1: bi generator atepo won tabi o mo
2: iyan o kan yin mo
1: no shaking
2: won ti de pelu the best solar energy supplier
1: pelu 201,999 naira
2: e wa ra sola to ma gbe gbogbo ile yin
1: ati tv ati fan ati nota won mo ma fi ka wi pelu gbogbo eroja le to ku be
2: be no ni 310,999
1: tun be
2: ma dawon eroja yin fun wakati to po
1: be si le yi tun gbe free time be pelu just 1 million naira na bo
2: baka na ni patam pat tun de pelu cctv
1: leyi te ma fi wo ile wo office wo ibi ise tabi gbogbo adugbo
2: lori phone yin for security purpose
1: e wo
2: promo n lo lowo bayi o
1: just 53,999
2: fun to ni two camera
1: sugbon just 32,999 naira
2: fun to ni camera kan
1: e ma bo ni new office patam pat
2: to kale saarin yellow house rekabi
1: ti weba bank lo ba dishida road abre
2: telephone 070-6642-3064
0: orisirisi sola dogode patam pat
3: Ayade
4: Biadun
3: Latari ojo to ro ni ilu isu akoko to si mu iji lile dani ni ose to koja yi to si ba opolopo awon dukia je eyi lo wa je ki gbogbo awon olugbe ati gbogbo awon omo ilu na ki won bere si ni tepe ijoba bayi pe ko jo ja re ki won saanu o nigba ti won ba awon asoju koro yin soro eni ti se alukoro ilu na ati akowe won iyan ajoke ale banana ati Raymond Adeyemi ini won kepe ijoba ipile Ondo pe kan jo jare ki won ri ti won ro lori ona ati se iran lowo fun won lori gbogbo awon duki awon eyi to baje na nitori lati asiko ti isele na to ti sele n lo je pe opolopo lara awon olugbe ilu ohun ni won ni le lori mo opolopo Ondo si ti de eni to n yale pe bayi bakan na lo je pe oro aje won ni ilu na n lo ti di akurete latari iji lile eyi to waye na idire o ti won fi n paro wa ti ijoba ipile Ondo pe ko jo jare ki won se be ki won siju anu wo won ki won ba won dola opolopo awon to je pe won ni le lori mo ati opolopo awon to je pe duki awon o ti baje ngba ti won tesi waju ninu ibere won won wa se ilede o wi pe gbengben bayi ni awon wa leyin sejoba gomina Ayedatiwa lati pe ko le gbe ipile Ondogun oke agba e wo fun ekurere iroyin na e koja lo sinu iwe iroyin Daily Post ke lo ka
4: agbalagba arugbo kẹgẹkẹgẹ kan ọdún ikre lẹyìn tí ọjọ orí rẹ ti lé ní ọgọrin ọdún náà sọ pé ó ti jaláìsí o nígbà tí wọn fi ẹsùn kẹ pé wọn ṣe àkọlù sí látọwọ àwọn òbínú kan látàrí bí wọn ṣe fi ẹsùn kẹ pé ó ń fi ẹmí òkùnkùn ó fi ń fa ikú àwọn ọdọ lẹyìn tí wọn sì jẹ mọlẹbí níjọba ìbílẹ ìlà oòrùn gua ní ìpínlẹ benue ìṣẹlẹ ọ ni wọn ló ṣẹlẹ ní ìka ago méje alẹ ọjọ àìkú ọ̀sẹ̀ tí ó kọjá ní sekiye ní wọ́ọ̀dù ti gbèmácha mbavio mbasa lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé ẹnìkan aka aleva tí wọ́n nígbàgbọ́ pé kò tí ju bí ọgbọ̀n ọdún tí ó jaláìsí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ wọ́n ní àwọn àjọ kan léyìí tí ń ṣègbè lẹ́yìn àwọn tó bá fi ẹ̀sùn kẹ́ pé wọ́n ní ẹ̀mí òkùnkùn ènìyàn fúà iná kankanke ò ná ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún iná ṣe bẹ́ẹ̀ kọ ìwé ẹ̀sùn lọ sí ọ̀dọ̀ kọmíṣínà ọlọ́pàá ti ìpínlẹ̀ benue tó sì ń pè fún ìwádìí tó lóòrìn lórí ohun tó ṣe okùnfà ikú tí ó pa bàbá àgbàlagbà náà nínú ìwé ẹ̀sùn ọ̀hún léyìí tí wọ́n buwọ́ lù láti ọwọ́ adarí afọ ọ̀hún ẹni ọ̀mọ̀wé leo igwe inú ṣe àlàyé pé aleva ni wọ́n sọ wípé ó jáde lọ wo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó sì sọ pé orí ń fọ ọ̀hún lásìkò ìgbà tó ń padà bọ̀ nílé bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n sọ wípé ó ṣubú lulẹ̀ ó sì dákú mọ́ gbọdọ̀ wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ní ìpayongo níbẹ̀ ni ó ti ṣíwọ́ ọṣẹ́ o látàrí ikú aleva yìí ẹni àwọn aráàlú wá fi ẹ̀sùn kan ikwe wípé òun gan ẹni ó lọ́wọ́ nínú òkú arákùnrin ọ̀wọ́ òun nítorí wípé wọ́n ní ó lẹ́mí òkùnkùn wọn nítorí náà òun ló fi ń gbẹ̀mí àwọn màjèṣí tẹ́ ẹ bá fẹ́ ka ikú ẹ mọ́sàkiri ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch Vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
3: Káyọ̀dé
4: pẹ̀lú
3: bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ìyẹn ní ọgbọ̀njọ oṣù kẹjọ ọdún tí a wà yìí láti lọ bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta rẹ̀ ní ìlú London ní orílẹ̀-èdè UK. Ní báyìí o wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu lo ti kuro ni London bayi o to si ti lo Paris ni ile France o gege bo se file de lana eni ti se olubanidamo pataki si are on lori oro iroyin ati ogbon enu iyen bayo onanuga nlo kede re oni are Bola Ahmed Tinubu nlo ti kale ka si ilu Paris bayi o ni abala mi ninu irin ajo re ati ninu isimi eyi to lo se se si mo pe won ni ose meta gbako ni are Bola Ahmed Tinubu yo fi simi deyin gba to ba ti simi otan ni yo pada de si orilede Nigeria ti o si wa darapo mo won nibi ti won yo ti ma se ipolongo kaakiri lori ona ati wole si ipo are lele keji iyen ninu eto edibo yi to ma waye lodun 2027 e wo e koja lo sinu gbogbo awon iwe iroyin to jade loni sugbon ita mu wae e lo ka ninu iwe iroyin Vanguard
5: Admission 2026-2027 Academic Session Edward Olajeni Polytechnic Adowa Akoko Ondo State Edola Poly Applications are invited from suitably qualified candidates for admission into the following program leading to award of National Diploma in
6: Electrical and Electronic Engineering Science Laboratory Technology Business Administration and Management
5: Computer Science and Statistics Also available 6-month certificate courses and 12-month diploma in
6: Fashion Designing Technology Graphic Designing and Printing Technology Events and Social Management
5: Food and Baking Technology
6: Networking Leather Technology
5: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals A candidate with 100 and above will have an automatic admission
6: Interested candidates are to apply through JAMB Also admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office
5: Beside Adowa Town Hall Adowa Akoko Ondo State Telephone
6: 0707-921-8886 or 080-3253-4548
5: email address Edward Olaseni Polytechnic Ajowo at gmail.com admission in
6: progress
5: announcer management
7: ẹkún gẹ́gẹ́ wòye o ẹyin tèmi
8: èmi fẹ́mi alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní sọ̀lọ̀ junction lẹ́gbẹ̀ẹ́ democracy park nílùú àkúrẹ́
9: a máa balẹ̀ sí ìlú ìgbọ́kọ̀dá ní prince akins hotel secretarial road ní on the 19th di on the 23 ní september oṣù kẹsàn-án tá a wà yìí
8: tá a bá rí ìwọ obìnrin tó ti wà nílò ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ́mọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́yìn márùn tí ilẹ̀ tó mọ́ ni máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó orí eléyìí ò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ pé ara yún ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ jẹ ni tàbí ìwọ tí ò lè dìde máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó nípa àṣẹ Olódùmarè Ọlọ́run yóò fún wọn níwòsàn nọ́mbà wa rè 0706532-6843 tàbí ìwọ ọkùnrin tí o lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ líle tàbí ìwọ tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó nọ́mbà wa rè 0706532-6843 lẹ́ẹ̀kan sí 0706532-6843
10: bẹ́ẹ̀ni sísúnmọ́ ọlọ́run ló ṣe pàtàkì lásìkò tá a wà yìí o torí olúwa ọba lọba wa ni arí ni akẹ́ ni agbẹ́ ni ọ̀gbàgbà tí ń gbani nígbà tí nǹkan bá ń pò bìrìkòdò torí ẹ̀ la ṣe ń pè yín wípé ó yá sí Celestial Church of Christ Calvary Parish nísìnyí lolúwa olókùn àgbálùkù arigidi àkókò Londo State Prophet Dr. Alex Omojowo JP ti wà spiritually

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ tí ń gbógun ti ìlòkulè gbogi olóró orílẹ̀ ayé tá a ṣe fàyàwọ́ rẹ̀ DLA. Òun ló ti ṣe àrùbápàdé ẹrù kan àjàn léyìí tí àwọn egbògi olóró igbó tó lágbára tí wọ́n ti ṣe lọ́jọ́ pàdínwàdà bíi opioid àti àwọn egbògi olóró igbó míì tí wọ́n ṣe lọ́jọ́ sínú àwọn ẹrù ọ̀hún. Àwọn ẹrù náà ni wọ́n sọ pé gbohùngbohùn léyìí tẹ́lẹ̀ bó ń pè ní spíkà náà kó sínú òbítíbitì rẹ̀ bẹ́ẹ̀ ni nínú òbítíbitì búrẹ́dì àti ìyàwó nǹkan mìíràn tí wọ́n fẹ́ taari káàkiri àwọn ìpínlẹ̀ àjọ ọ̀hún. Wọ́n ló mọ̀ sọ yìí ní àná ọjọ́ Àìkú nígbà tí wọ́n ní àjọ náà ṣe àrùbápàdé àwọn ẹrù méjì kan jàn tí ebi èyí tí egbògi olóró igbó tó lágbára léyìí tí ọ̀pọ̀ èèyàn ń pè ní Colorado àbí Colos tí ó wà nù rẹ̀ wọ́n ní ilẹ̀ UK ní ẹrù ọ̀hún ló ti wá o. Nígbà tí àwọn ẹrù méjì ọ̀hún sọ sọ pé ńṣe náà kó àwọn egbògi olóró ọ̀hún pamọ́ sínú spíkà náà léyìí tí ó sì jẹ́ pé wọ́n tún rí gbà ní ibùdókọ̀ kan ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe ṣe àlàyé o, ó kéré tán àwọn méjì afurasí tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹrù tí wọ́n gbà ọ̀hún ni wọ́n ti rámú òkú sí akóló wọn. Nígbà tí àjọ NDLA tí agbẹnusọ rẹ̀ Fẹmi Babafẹmi tó ń ṣàlàyé ọ̀rọ̀ ó wá sọ wípé àwọn ẹrù kan ni wọ́n kó wọlé sí pápákọ̀ òfurufú Murtala Muhammed léyìí tó wà ní Ìkẹjà nípínlẹ̀ Èkó. Nígbà tí àjọ ohun tó ṣe àrùbápàdé àwọn ẹrù náà léyìí tí wọ́n sọ wípé ó tó kele bàbà 37 léyìí tí ó jẹ́ Colorado tí ó sì jẹ́ 32.20 kilogram. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vanguard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Pẹ̀lú bó ṣe jẹ́ pé ìpolongo ètò ìdìbò sí ipò ààrẹ ó ti bẹ̀rẹ̀ lónìí pẹrẹu báyìí, ẹni tí í ṣe ọmọ òye sí ipò ààrẹ ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú AAC African Action Congress ìyẹn Ọmọyẹlé Sowore ló mà ti ṣe ìlérí báyìí o pé ó kéré tán olóṣooṣù àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba ni wọn yóò máa gba ó kéré tán 500,000 naira o, ìyẹn 500,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ o. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kì í wá ṣe ìyẹn nìkan, ó ní àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà yóò máa rí iná ọba lò fún wákàtí 24 gbáko. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yóò jẹ́ kí ètò ẹ̀kọ́ kó jẹ́ ọ̀fẹ́ o. Ó ní ó yóò kó àwọn ilé kéréje kéréje léyìí tó jẹ́ pé àwọn èèyàn yóò máa gbé káàkiri, léyìí tí yóò máa di pé bóyá Adédé ń di àjàgà ẹrù wípé àwọn èèyàn yóò máa san owó àsanlẹ̀. Ó ní eléyìí ò dáa rárá, kò sì lè jẹ́ kí orílẹ̀ èdè ó tẹ̀síwájú. Ó ní nítorí pé tá a bá sọ pé iná ọba wà, èyí gan ló lè jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ onílé iṣẹ́ dáadáa kí wọ́n lè wá dókòwò sí orílẹ̀ èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè yìí kò ju pé àwọn tó ti yó tẹ́lẹ̀ ni wọ́n yó. Nígbà tí

0: gan gidi lekun sugbon sa fun ekurere re e koja lo sinu iwe iroyin punch ke lo ka.
1: O ma tun ti de wo okunrin pataki ni. Ari iro ala ofiribaji gan ofiribaji gbo atoki atoki. E ti e bere pe tani mo tun ki. Yesu ni. Igba ta gbele lowo ugbodo fun awo ta ba gbele lowo ki faya. E wa foro yin lo Jesu olugbala. The right hand of God miracle ministry. Ti a mo si ni oruko Jesu. Ni jegele last bus stop Ado Road Akure. Gbogbo Tuesday le to ba mi se. Ni 9 to 11 a.m. Gbogbo Wednesday si ni bus inu ogo tutun. Ijoka odo po labe mango. Gbogbo Thursday si ni eto pataki ta pe ni. I disagree mi o faramo. Ni jegele. Every Saturday ile to operation go for maximum. Ni biti kaluku ti ma bere gbogbo to ba nfe lodo olugbala. Isoro to ba de n ba ni debe o ni ba ni pada lole mo. Ogbo taja fatura jagun ni. Prophet Alfred Shitu. I wish I Jesus fun ara e. O ni o ma fi arabaji gan awon adura kankankanka ribiti ribiti gbengbe gbengbe. Ti o ma fi ja ide tu ide. Ti gbogbo ogun eso atawon olubasisepo re yo si ma gbena danu. E pe prophet 0806-671-774. E ma n bi osi eto won yi o. God bless you as you come.
2: Admission, admission, admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excotech, has commenced admission into the 2026-2027 academic session. Fún gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú àti wọ ilé ìwé gíga fún sáà ìkẹ́kọ̀ọ́ ọdún 2026-2027. Ekiti State College of Technology is now an approved state-owned polytechnic with over 42 accredited courses. Ní Excotech, àwọn ẹ̀ka ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan ni ààyè ti wà fún ẹ̀kọ́ ìwé ẹ̀rí ND àti HND. Available courses include accountancy, business administration and management, biomedical engineering, electrical electronics engineering, computer engineering, cyber security and data protection, software and web development, science laboratory technology, community health, paramedic science, dental surgery, health information management, medical store management, public health technology, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Admission form is now available. Ẹ kàn sí website wọn www.excotech.edu.ng tàbí ẹ pé 003-697-5762 006-946-4930. Announcer, the management.
3: Káyọ̀dé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ń ló ti pa láṣẹ pé kí wọ́n túṣu ọ̀rọ̀ ìwádìí ìṣekúpanilẹ́yìn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ràn olóyè ẹgbẹ́ òṣèlú Accord Ọlálékan Ajagunpadé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ẹ̀mí àlọ́run ọ̀sẹ̀ gangan léyìí tí ó sì sọ wípé àsìkò ìgbà tí wọ́n fa làásìgbò lórí ọ̀rọ̀ ẹ̀bùdókọ̀ ní ìlú ilé ìfẹ́ ní ọ̀rọ̀ wáyé. Adeleke ló tún paláṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Zungura wípé lọ́gán ni kó fi kélé òfin gbogbo gbogbo àwọn tó bá lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣekúpani náà o kí wọ́n sì dá àlàáfíà padà sí agbègbè ìlú ilé-ìfẹ́ ọ̀hún nígbà tí gómìnà tí àṣẹ tó pa òun ló tẹ̀lé bí ìròyìn ṣe dédé wáyé ò wípé Ajagunpadé ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀mí rẹ̀ légbodò ní ìlú ilé-ìfẹ́ lánàá ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣe àlàyé Ajagunpadé ni wọ́n ṣe àkọlù sí lásìkò ìgbà tí ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn awakọ̀ kan ní Mayfair ní nǹkan aago kan kọjá ogún ìṣẹ́jú lọ́sàn-án. Gbogbo ìdí abá léyìí tó ṣokùnfà àkọlù tí wọ́n ṣe wọn ni kò tí ì yé ẹnìkan títí dàsìkò ìkóròyìn jọ bó tilẹ̀ jẹ́ wípé fọ́nrán amóhùnmáwòrán wá léyìí tí ó ṣe àfihàn Ajagunpadé ọ̀hún ní ìdojúbolẹ̀ ní inú ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wà ní àgbàrá ẹ̀jẹ̀ ló gba ojú òpó ẹ̀rọ ayélujára bákan lánàá ọjọ́ Àìkú ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ tí ó kán lọ́sẹ̀tù làásìgbò léyìí tí wọ́n ní ó kan àwọn tí ó jẹ alátìlẹyìn Ajagunpadé àti àwọn orogún rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní ràn mọ̀ nílùú ilé-ìfẹ́ bíi iná àgbákò gẹ́gẹ́ bí àwọn ìròyìn láti ọ̀dọ̀ ẹ̀ṣọ́ aláàbò léyìí tí ó tẹ̀bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ́ nítorí wọn ò gbẹ́nu rẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún àti wípé kò láṣẹ láti bá oníròyìn sọ̀rọ̀ lórí rẹ̀. Ó ní Ajagunpadé àti àwọn alátìlẹyìn rẹ̀ ọ̀hún iná ṣe àkọlù sí o lásìkò ìgbà tó ń wà níbi ìpàdé ìtẹ̀ kó tó ẹ wò ó tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch àti gbogbo ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Bẹ́ẹ̀ ni sáré fi ẹsẹ̀ kan tẹ̀lé ọlọ́dẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ni o. Ní báyìí o ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọn ti sọ pé àjọṣepọ̀ àti àdéhùn ti ń bẹ láàrin àti ẹgbẹ́ òṣèlú accord kó tó di pé wọ́n ṣe ètò ìdìbò sí ipò gómìnà èyí tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí ló ti tẹnubẹ pé o wọn ní àdéhùn tí wọ́n jọ ṣe náà ni ó ti dópin báyìí o látàrí bó ṣe jẹ́ pé àwọn ò lè fi ọmọ tiwọn sílẹ̀ mọ́ kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pọn ọmọ ọlọ́mọ wọn ní sẹ́ rí ní ti ipò sẹ́nítọ̀ èyí tí wọ́n fẹ́ lọ fún ní inú ọdún tí ó

0: yìí wọn ní ẹni tí ó jẹ ọmọ oyè nínú ẹgbẹ òṣèlú wọn ìyẹn sẹnitọ olúbìyí fàdèyí ajagunlà wípé òun gan ni àwọn máa ṣe àtìlẹyìn fún òun nígbà tó ń fi ọrọ náà léde lánàá ẹni tí í ṣe akápò wọn ní inú ẹgbẹ òṣèlú pdp ní orílẹ̀-èdè yìí yẹn dìran ọdẹyẹmí ó sọ ọrọ náà òun ni kó tó di pé wọn ṣe ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ ọ̀sun ní gbogbo wọn ti parapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp pé ibi tí gómìnà adémọlá adeleke tó ti gbé àpótí ti ṣe ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ni pé ibẹ̀ ni gbogbo wọn yóò ṣiṣẹ́ sí o tí wọn yóò sì rí dájú pé adeleke ó padà wọlé ó ní àdéhùn sì ń bẹ láàrin àwọn àti gómìnà adeleke àti ẹgbẹ́ òṣèlú accord oni nisin niwonba igba to je pe gomina on ti wa wole bayi ti egbe oselu accord ti won ti jawe olubori awon ti se gbogbo nkan to ye ki won se lati pe ko won le se atileyin fun won sugbon nisin awon na won fe gbagumo tara won awon fe ki omo won olubiyi fadeyi ajagula ko na ko di senator ninu egbe oselu pdp o e wo e koja lo sinu iwe iroyin daily post ka lo ka lekun rere
1: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ bauchi òun ló ti fi kílẹ̀ òfin gbé afurasí kan ẹni ọdún mẹ́tàléní 53 tí ó jẹ́ ayédèrú alálùpùpù tó sì ń gun alùpùpù ọ̀hún ẹni ìgàǹbo azan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí anahaka lórí ẹ̀sùn wípé ó ń jí ni pé ó ń fi ipá tó bè ó tún ṣe ìdígunjalè pẹ̀lú nǹkan ìjà ogun àti níní nǹkan ìjà ogun lákàtà rẹ̀ láì ní àṣẹ láti ọ̀dọ̀ ìjọba gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ìpínlẹ̀ bauchi ọ̀hún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà sp nafi wabib ń lọ́mọ̀ kọ́ rẹ̀ kẹ́kẹ́ nínú àtẹ̀jáde tó taari síta lánàá ọjọ́ àìkú léyìí tí ó sọ pé afurasí náà ni wọ́n rá mú pẹ̀lú ìfínfínlẹ̀ àti ọpọlọ wípé pẹ̀lú iṣẹ́ ọlọ́pàá léyìí tí àwọn náà tí àwọn ọ̀hún tí wọ́n ṣe gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àti iṣẹ́ àkànṣe habib wá ṣe àlàyé o wípé àgọ́ ọlọ́pàá b division tó wà ní gra ní bauchi ń lọ fi kélé òfin gbé àsáà ní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà ní nǹkan aago mẹ́sàn-án lẹ́kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lásìkò ìgbà tí wọ́n ṣe ìpàráàrò ní pópónà àdàmú júmbà ó wá sọ wípé ní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní aago mẹ́sàn-án lẹ́kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ẹni àgọ́ ọlọ́pàá ti b division ní gra ni wọ́n ṣe ìpàráàrò ibẹ̀ ni wọ́n ti rá arákùnrin ẹni ọdún mẹ́tàléní 50 náà ẹni ìgàbọ̀ azan tọ́pọ̀ yìí mọ̀ sí anahaka tí wọ́n ti rá mú o lẹ́ni tí ó wà ní àdúgbò ìgbò ní bauchi ọ̀hún agbẹnusọ ọ̀hún wá sọ pé ìwádìí tí wọ́n ṣe ń ló fi hàn gbangba pé afurasí náà ń ló mọ̀ dínwó bí ẹni tí ó ń fi alùpùpù ṣe iṣẹ́ òòjọ́ o léyìí tí wọ́n pè ní ọ̀kadà tó sì jẹ́ pé ọwọ́ déré gan ló mọ̀ ń ṣe iṣẹ́ tirẹ̀ tó sì ń ṣe àfojúsùn àwọn aráàlú léyìí tí wọn ò tiẹ̀ mọ̀ rárá tí wọn ò fura wípé ewu ń bẹ lẹ́kùnlé wọn pàápàá jùlọ àwọn obìnrin gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọn ní ó kéré tán àwọn obìnrin tó ti fi igẹ̀ tilẹ̀ lára wọn ní tipátipá tó ìtún ti jà lólè tàbí tó jígbé inú wọn ti lé ní 35 ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: adúgbòlò gbogbo ẹ̀ jẹ́ agbẹ́tò tó
0: lọ́wọ́ ẹ̀
2: gbogbo ẹ̀ tẹ̀sìkún kúlò ọjà yẹn wà mọ̀rírì yín ẹ̀ ṣeun ṣeun
0: adúpẹ́ o
2: ẹ̀yìn tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáré fẹ́ àmọ̀rírì yín o ṣe gbára lọ́wọ́ ọlọ́run lè lájọ mọ́ àríbára
0: àmì ọlọ́run
2: lókọ́ ẹnìkejì mi.
0: Chief Commander Abiodun Ilorin lèmi ń jẹ́ aládé alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
2: Olúkàdé lórúkọ tèmi Akínwéyèdè Fálẹ́gàn bàbá tó bí mi lọ́mọ
0: rọkọ
2: kò
0: gbà gbé ilé.
2: ó yà fẹ́ gbé mi abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìí yín èkìtì.
3: ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà ó dára mọ́kọ́ èkìtì.
4: àkókò southwest LGEA ló dúpẹ́ fún ìgbésẹ̀ ọ̀tún ìmúgbòòrò ohun àyíká tó wuyì fún ìkẹ́kọ̀ọ́ tí ìjọba mú bá dédé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. lábẹ́ àkóso gómìnà wa honorable dr lucky oríyìnmí ṣàyédàtìwá pẹ̀lú àtìlẹyìn ìjọba àpapọ̀ ọ̀gọ̀rọ̀ school materials fúnṣà ẹ̀kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí school bags uniform and standards test and notebooks pencil biro ruler àti mathematical set to the pupils in the public primary school kódà ECCDE tí wọn náà ò gbẹ́yìn tábìlì àti àga ohun ìṣeré ọmọdé renovation of schools and perimeter fence àti kọ̀ǹgádẹ̀rọ̀ all this will bear ẹ̀kú iṣẹ́ o for recruiting more qualified teachers for effective teaching in primary schools across Ondo state. wọ́n fẹ́ pàtàkì fún acting secretary Mrs. Adefokefoluwa àti Dede Olukọ́ ti ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ wa the Education Authority wa nke tantan
5: pẹlu arọwa
4: si eyin obi ni akoko southwest
5: ni
4: ke ku awon omo yin wa fun iforukosile ni ile iwe gbogbo ogbo tori ijọba o dati wa so iwe kika di iro
5: princess abike ilawoye
4: akoko agba o di sube
5: sa omo olorun je o
4: hod personnel lgea
5: sa lowo fela je o
4: director social mobilization
5: ati mrs adefope foluwa acting secretary
4: akoko southwest lgea loke de pe
5: mama baba
4: enroll your child
5: in the public primary school
4: for quality education
6: ore mi won le nkan ma rin kaakiri ara e bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin we egbe kan ara e ma nkuta itayi ah ijafara lewo
7: ore mi waja gbaja nko iso ara fifaso owo adese to nkuriri nkuta itayi
6: gogogogo ogun teyan le lo ko royin e fe lomi ibo se dara to ni biance capsule lo mo opin de ba ara to ntani ara to yun ni isan ara to ti re aji pepe arugo atakebe paja paja wa bigba nkan to npuni je tabi rin kaakiri ara yo pora oju amole kedere wa rorun sun ewi ibole wa ni won fi se bia si capsule jade ajo nafda si fowo si
8: bia si capsule wa kaka kere bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle ondo bia si capsule wa ni lu akure ondo ile oluji ore okiti pupa igbokoda bia si capsule tun wa ni lu owo ikare akoko isu akoko oka akoko ifo ati ni lu kaba ile ise temetayo trado medical nigeria limited lo nse bia si capsule jade lati mo pharmacy te ti le ri bia si capsule aladugbo yin e pe 08103369434
9: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lọ oko mọ ni o se suke suke da towo rẹ lẹ ni kódà ti ẹkan sun lọ ni.
1: Abba ayo ko ti igbọ ni nipa 24/7 Abba Mixture kọrọjọ gbogbo ibile tawọn ọkùnrin n bere fun gba gbogbo akanse gbogi ibile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mixture ko lọ ti nu rara o kagbo ẹyin didun ara riro afọgẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin agbaduro tọ ti o si ma sise akọni lọdun lolufẹ rẹ iwe atebo lafi pelu rẹ ajọ NAFDAC fun pẹlu gba o da alagbo ara 24/7 Abba Mixture lati jẹ alagbata jakejado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko ọmọ ni ijanu ọmọ 24/7 Abba Mixture gbogbo igba ijawa ija osi always guide me.
2: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
3: Yay!
2: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
4: But when did you add milk?
2: I'm using golden morn 3-in-1, so no need to add milk.
5: So delicious, mommy.
6: Golden morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden morn, make every day golden.
7: Where did you buy it? Sick, yeah. Easy, yes, easy.
8: Ekudede asiko yi ni bi gbogbo jake jado ti eba ti nuri ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kùnrin sí nbẹ̀ torí pé n tó ti kálé tó ti kakò ni ẹ ti máa gbọ́ nípa seed care. Èyí nílé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn kan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn kan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
9: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yà mọ́ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bikan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbayin gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun mi ma tun ma san wo se be ti ma so fun wi pe mo san owo die die so to ba de je pe oso ose le mi fe mo san owo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro million lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti owo tin jade a gbe oja re fun yo de tun mo san owo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen le e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
8: office nigba to je pe ni epe kan kaakiri
3: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chi pharmacy oluwa to yi quarters akure elepe 0707-454-2995
8: oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na won se o
3: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chi pharmacy oluwa to yi quarters akure elepe 0707-454-2995
5: CDK there for you iwe owo ikeko egbona ibusun ko
10: iya mi ire ibusun ti mo sun si nile ati sade ni mo fe o muka
5: o tun na awu na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won eran ti wi pe omo to ba sun run alaafia o di dodo ko pe gede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
11: Mocha, adding comfort to life since 1959.
12: What's up, Bere? Mo le shalai makpanile ni lakoko akwejokpo itakuro sori la manlebi mi. O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
13: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
12: Onje ale ti dele, e ma bo jeje tabi ki e ma wa rara.
13: Maggi star yo so gbogbo onje ta se do won ara.

0: Life is good on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wá yẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó ní í ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Akínwa wí pé a kú ọjọ́ mẹ́ta o. Àkòrí ohun tí a tún fẹ́ sọ lónìí ni wípé ọgbọ́n tàbí èrè wà nínú ìdákẹ́. Ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kọkàndínlógún. Nínú ọ̀rọ̀ púpọ̀ a kò lè fẹ́ ìṣẹ̀kù, ṣùgbọ́n ẹni tí ó fi ètè mọ́ ètè lè ó gbọ́n. Solomoni jẹ́ ọba tí ó ń fi òye wo ọ̀rọ̀ kí ó tó lanu láti dájọ́. Ẹran tí ọ̀dọ́mọkùnrin ọba nì tí àwọn ọ̀rẹ́ rẹ̀ gbà níyànjú láti fi àkéèké na gbogbo àwọn tí ó joyè lé lórí. Yánpọnyánrin máa ń ṣẹlẹ̀ níbi tí àìfòye gbọ́ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀. Dídákẹ́ ní àkókò tí ọ̀rọ̀ bá ń horuru kò túmọ̀ sí wípé òmùgọ̀ ni ọ̀, ṣùgbọ́n olóye àti ọlọ́gbọ́n ènìyàn ni ó jẹ́. Dídákẹ́ máa ń fi àkókò sílẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ láti ronú lórí ọ̀rọ̀ tí a sọ. A wá ìdí rẹ̀, a sì ṣe é sí wẹ́wẹ́ láti mọ irú èsì tí ó tọ́ láti fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní àkókò tí a wà yìí, pàápàá jùlọ bí ìgboro kò ṣe rẹ́rìn yìí, ọ̀rọ̀ òdì lóríṣiríṣi ló ń jáde nígboro ẹnu. Ṣùgbọ́n onísùúrù ni yóò jẹ ọlọ́gbọ́n jùlọ. Nínú ariwo ni igi, pónpó, àdá, ìbọn tí ó ti ń fọhùn tí ó sì ń ṣekú pani. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá fi làákàyè ro ọ̀rọ̀, Ọlọ́run pàápàá bá ru ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti tọ́ irú ẹni bẹ́ẹ̀ sọ́nà fún ohun tí ó tọ́ tí ó sì yẹ láti ṣe. Ní gbogbo ìgbà, ẹni tó bá kó ara rẹ̀ ní ìjánu tí kò sọ̀rọ̀ àlùfàǹṣá ló sábà máa ń jàre nígbà tí họ́wùhọ́wù bá wá parí. Ẹni tí ó bá ń sọ̀rọ̀ wówówó á gba ìtìjú lẹ́yìn ọ̀rẹ́ yìí ni. Òun ni Bíbélì fi sọ wípé kí a fi òye la ẹnu wa, kí ọ̀rọ̀ wa jẹ́ èyí tí a fi yọ̀dùn. Yorùbá náà dẹ̀ sọ wípé ọ̀rọ̀ rere máa ń yọ obì lápò, ṣùgbọ́n ti ìdàkejì ó lè yọ àkọ̀ tàbí idà lápò. Dídákẹ́ lóòótọ́ ó nira díẹ̀, ṣùgbọ́n òun mà ló dára jù. Ẹ má ṣe já Ọlọ́run yín kulẹ̀ nítorí pé kíni, òun ní ọ̀rọ̀ láti àtètè kọ́ṣe. Ẹ jẹ́ ká wo oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe sí Ọlọ́run wa. A dẹ̀ rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó tilẹ̀ tún gbàdúrà fún wa ni pé kí bàbá kí ó dáríjì wá. Ẹ jẹ́ kí a kọ́ láti ṣe bí Jésù ṣe ṣe. Ẹ dẹ̀ rántí o, ẹ jẹ́ kí àdúrà yín náà kí ó wá jẹ́ wípé Olúwa, jọ̀wọ́ fún mi ní ọgbọ́n kí n mọ àkókò láti sọ̀rọ̀ tàbí àkókò láti dákẹ́. Kí sísọ̀rọ̀ àbí dídákẹ́ mi kí ó lè fi ògo fún orúkọ rẹ àti ìwàláàyè rẹ nínú ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ dákẹ́ á mú wàhálà kúrò ní orí ara rẹ̀. Ohun tí ìbá sún ẹni lọ sí bèbè ẹ̀wọ̀n á mú kúrò ní ọ̀dọ̀ ara rẹ̀, nítorí wípé kíni, ó fi òye wo ohun tí ẹni náà ń sọ. Nígbà mìíràn tí èèyàn bá ní kó ń dáhùn bí ọ̀rọ̀ tí a bá sọ sí ní ṣe dunni tó, Yorùbá ti sọ pé ó dunni dé egun. Tí a bá ní ká họra débẹ̀, a mú yanpọ̀nyanrin tó dẹ̀ lè má tán títí láéláé wá. Nítorí náà ọ̀rọ̀ tí a bá sọ kó má lọ di ẹyin tí kò ṣeé kó mọ́ ngbà tí ó bá fọ́. Ẹ jẹ́ kí a ronú sí, kì í ṣe wípé a ò gbọ́n o, tabi ti awon omo isin a so wi pe ko ja si ohun ton so e fara mo e je ko so pe e ja si sugbon eyin le loye ju e je ki oye olorun ki o ba yin se ohun gbogbo ni gbogbo igba ki o si dara fun okan yin ni oruko Jesu Oluwa.

Tinubu ń báṣẹ́ lọ ìmúṣẹ ìrètí ọ̀tún lètò tí ọmọ gorí afẹ́fẹ́ nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ lọ́jọ́jọ́ ajé Monday bẹ̀rẹ̀ láago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán níbi tí wọ́n ti máa yànnà náà àwọn ètò tí ìjọba ń ṣe ibi tí iṣẹ́ dé dúró àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àtàwọn ètò táwọn èèyàn tí wọ́n lè jàǹfààní ẹ̀ lábẹ́ ètò ìṣèjọba tí gbogbo ẹ̀ yóò sì máa dé tìgbọ̀ yín nìkànnì àdàbà FM ní gbogbo ọjọ́ ajé Monday ní aago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán ikọ̀ Sunshine Grassroots Network lábẹ́ ìdarí honorable Dayo Awude pẹ̀lú àtìlẹyìn mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tójí Òjò ló ṣagbátẹrù ètò ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí ìmúṣẹ ìrètí ọ̀tún Tinubu ń báṣẹ́ lọ.

0: atilese radio adaba 88.9 fm akure tan gun saefe atinki pe kabo sori eto imuse ibiti otun eto na ni iko sgn nipole ondo labe alakoso minister foro abele olugbumi tunji ojo ti won se onigbowo fun lose ti o koja ni ni ani oba egbodofo ti won wa lori eto ti won so lori sisi nipa awon aseyori isejoba re bola me tinubu ati bi won tun se nbere fun ibo awon ara ilu lekan si ninu eto dibo to ma waye ni odun 2027 loni ni ile agodan ati ni en to je akowe agba fun iko sunshine grassroots network sgn awon na ni omoba olu egbodofo ti won fi gba kan je olubadan pataki labe gomina ana ni ipele odun iyun gomina olusegun mimiko oba egbodofo kabo si le se radio adaba
1: e akeyin wa kara le o e ku asiko yi o agbalado olorun si dada fun gbogbo wa o
0: ami olorun wa gbogbo na lo n kara pe aku asiko yi e mi ka ask you say between last week kan enter this week with everything we don we will be say we talk of radio everything ta so nipa e awon ibo ni e basede ibo ni iko sgn ni basede fun eto eto ibo odun 2027
1: Gege bi orukọ wa Sunshine Grassroots Network Igberiko lati se awon ise wa. A lo ba awon eyan wa nile ibi oko won a lo ba won. Ohun ti minister ba fi ranse si won a fi je jise fun won a wa ma so pataki eto idibo to n bo lona tori opolopo mahu mahu ni a n gbọ kakiri a de nigba isu laye lati ba isejoba ije.
0: Àwọn kan tí ẹ máa ń fi ránṣẹ́ sáwọn èèyàn ní ìgbèríko ẹ ní àwọn àyè tó ń pè ní coordinator níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn coordinators wọ̀nyí wọ̀nyí ṣáwọn ló máa ń wà in charge all these things wey na dey share for people for the grassroots.
1: Ẹ àwọn ló máa bá wa gádà àwọn tó yẹ ká fún wa.
0: Àwọn ẹgbẹ́ yìí.
1: Níbo mìíràn o, à á lọ fúnra wa.
0: Ṣáwọn
1: ẹgbẹ́ yìí máa fún. Bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ kẹ̀ ní àwọn ìgbèríko kàkìkàkì ọmọ ọgbẹ́ wàá bẹ̀rù lágbẹ̀ fíkofíko tẹ àgbẹ̀ ló ń lò àwọn bàtà tó ń wọ̀ lọ́túkọ̀ àgbẹ̀ ló ń lò àwọn ọmọ ọgbẹ́ wàá pọ̀ pọ̀ wọn ò sí àgbẹ̀ àwọn tó bá ti jẹ́ aráàlú ni wọ́n wá sí wọn sọ pé ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ wa àwọn tí iṣẹ́ wọn bá ń lọ síwájú tó máa mú ìgbé ayé dé bá orílẹ̀-èdè Nàìjíríà àti agbègbè wa àwọn ìlà ń ṣe iṣẹ́ fún àwọn tó ń fẹ́ ìlọsíwájú Nàìjíríà a tún encourage wọn kí wọn lè máa ṣe púpọ̀
0: sí. Ẹ̀dẹ̀ mójú tó àwọn nǹkan wọ̀nyí.
1: Lágbára Ọlọ́run.
0: Ẹ pé ọ̀tọ̀ ni pé mínísítà kó nǹkan kalẹ̀ pé kán pín fún àwọn ará ìlú. Ọ̀tọ̀ ni pé àwọn tí wọ́n kó kalẹ̀ fún kó má dé ibi tó yẹ kó dé.
1: Ibi títí ọ̀dọ̀ wa ti yàtọ̀ nìyẹn. Tí wọ́n bá ti kó nǹkan lé wa lọ́wọ́. Àwọn èèyàn lè a lè sọ pé ẹ bá wa sọ fún àwọn èèyàn wa pàdé wa o. Ṣùgbọ́n ọwọ́ wa la máa fi gbé lé wọn lọ́wọ́. A ní fi torí accident lè ṣẹlẹ̀ láàrin ọ̀nà.
0: Kásìlẹ̀ ṣe má ṣe lè ṣẹlẹ̀
1: ọwọ́ wa la máa
0: fi kúrò fún. Ó lè dọ́wọ́ àwọn tó yẹ kó dé. Torí lọ́kàn mínísítà máa wò pé àwọn ará ikùn báyìí àwọn ará àdúgbò báyìí òun ṣe báyìí fún wọn ṣùgbọ́n kó má di pé accident ti ṣẹlẹ̀
1: lọ́nà.
0: Bẹ́ẹ̀ ni à àwọn coalition wọn kò wọn ní G100. Lábẹ́ ikọ̀ yìí wọ́n sọ pé pẹ̀lú báwọn ṣe ń gáìdì ara wọn o wọ́n sì sọ pé wọ́n pe ẹni tó jẹ́ igbákejì ààrẹ àná Atiku Abubakar wọ́n pe Peter Obi láti wá darapọ̀ mú wọn léyìí tí wọ́n sọ pé pẹ̀lú bí wọ́n ṣe ń kóra wọn jọ yóò di wọ́n dèdè gádà díẹ̀ pé táwọn bá fẹsẹ̀ múlẹ̀ wọ́n máa yẹ àga ìjòkó mọ́ ìdí bó ṣe ń ṣe kí àwọn yẹ àga ìjòkó mọ́ ìdí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tó máa wáyé ní ọdún 2027 níbi tí a ti rí ẹnìkan tó jẹ́ Lamido tí ó ti sọ pé àwọn nígbàgbọ́ pé G100 yìí o pé wọ́n làmìlàkà.
1: G100 ìgbésẹ̀ tí àwọn tó kóra wọn jọ sí G100 àwọn ọ̀tá Nàìjíríà ni jẹ́ kí kan fi wọ́n wé àwọn kan nínú bíbélì orílẹ̀-èdè mẹ́rin kan wọ́n dìde wọ́n ni wọ́n fẹ́ lọ bá orílẹ̀-èdè Júdà jà ṣùgbọ́n tìtorí wípé bíbélì sọ pé ẹni méjì ò lè rìn papọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́ tìtorí pé àwọn fúnra wọn ò rẹ́ kó wọ́n débi tó ń lọ wọ́n fọwọ́ ara wọn para wọn àwọn tó kọ́ àwọn jọ tí wọ́n pera wọn G100 yìí ibi tí iṣẹ́ wọn ti kọ́ máa bàjẹ́ ni wípé èmi fẹ́ ṣe president iwo fe se president o won ni gba fun ra won o
0: amo won so pe si free and fair election say if they do the election free and fair say magomago no dey say tinubu no use upper power for them say G100 go flood tinubu
1: why they don't they fear when they will never start election ati dey bi bo ti so pe ti won ba e gbogbo yen iberu ni won bo wi pe bi are Bola Ahmed Tinubu bo se npa ya isejoba lo ni orile de yi awon nkan to so pe won ma se to tin se tin nu awon ara ilu tin dun ibi oran epo ti won ro pe won fe ha si pe be won fe lo awon fura won so ni jo si pe won ma cancel subsidy but pe pe won wa ibo si won so pe
0: awon ma da pada
1: e kan ti mo fe so ni pe ija ilara ni te ba mo iru atiku ati tinubu ore ni won tele tinubu ti kan fi pa kan so pe atiku ya wa lo se president sugbon ko ri se ore e wa ri se lo
0: ko ri sabi ko wole
1: e ko wole na ni
0: ko
1: wole
0: oto ni kiyan wole ko ma ri se
1: eh o ke ko ti e wa wole e ati te mi rin ti ya pe ko ti contest nsin ki lo wa ni aso roke to fe lo gbe gogo so if you have ideas so fun ore e je ka tu se bayi fe le ku isejoba e so bon ko ti mo so ni pe di
0: you know say my team different from our team Tinubu na president no mean say because say Tinubu and Atiku na friends that means say my team different from our team.
1: Isejoba wo lo fe se to fe yato igba keji ni ko lo ise Tinubu tin joko si je ibile Eko to tun ijoba ibile Eko tun se gbogbo yan Lagos standard ni gbogbo yan fi wo that state Atiku se vice president ni gbogbo se se vice president amo ibasepo to wa laarin won ati oga
0: ba oruse kan ba sojo
1: amo ba se to wa laarin to ba bere lowo ba sojo le ni bayi mo mo nkan to ma tenu jade ni pa Atiku
0: e mo kan ba sojo ni
1: ah ti o se so ni o tu ko sinu iwe e kan to ti ko sinu iwe pe o da loju ni o fe so fa awon ara ile ejo eje ma reti awon ti won ko ra won jo ti won dun ma ko si kan ti won le se won fe pare le de je ni ile ta ti su si waju won tun fe je ka pada se by 20 years mo be awon ara ile ejo e ma je ori be
0: labe ofin orile ede Nigeria won ko ra won jo won pe 100 won pe ra won jo won won se ka te pe won ni G1000 won letter lati ko ra won jo
1: definitely
0: won letter lati so pe eni to wa lori alefa yo a fe yo ehe kini awon ko to yato ti ẹgbẹ́ yìí máa ṣe tí ààrẹ Bola Ahmed Tinubu máa ṣe láti rí pé àwọn wọ̀nyí tó ń kóra wọn jọ torí ibi tí ẹnìkan méjì márùn-ún tó ń tó wá pé ọgọ́rùn-ún tó ń ti ń kóra wọn jọ against one person ẹ rí pé ṣé kò yẹ kí one person yẹn máa kó máa bẹ̀rù.
1: Ṣáájú mo fẹ́ ran ara ilé létí lẹ́yìn tí Tinubu ṣe gómìnà Lẹ́kọ̀ọ́ kò bá anybody dún ipò kankan oúnjẹ bàbá ìsàlẹ̀ fún mo fẹ́ ṣe gọ́vnà ahẹ́pù ẹ mo fẹ́ ṣe sínétò ahẹ́pù ẹ gbogbo èèyàn ló ń ṣe gbà tó lọ́kàn ohun yìí ó ti múra ẹ̀kọ́ tó fẹ́ ṣe gbogbo plan tí wọ́n ń plan mo ní kìí ṣe tìtorí tiẹ̀ torí ó mọ ọgbọ́n ibi tó máa gbà yọ sí wọn eléyìí tí àwa máa ṣe òun la ṣe ni ká sọ fún àwọn aráàlú àwọn tó kóra wọn jọ yìí kí ná ti ṣe sẹ́yìn kí la mọ̀ nípa wọn ṣé ẹni tó ṣe gọ́ọ̀nà tí ìwòsànwó oṣù wípé ó ń lọ sí mẹ́rìnlá ní stéètì ẹ̀ ṣé òun ló fẹ́ wá gba ìjọba ni.
0: Abẹ́ẹ̀ tó sọ ìlàjẹ owó oṣù.
1: Ìjà ọjà owó oṣù tí wọ́n kóra wọn jọ sí ẹgbẹ́. Ṣé lè tí wọ́n sọ pé kókó kó ṣe tírèènì tó ṣe tírèènì tí kò níbi tí tírèènì ń lọ. Mo bẹ̀rẹ̀ ara lé o ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu yìí àti tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni o.
0: Ikọ̀ SGN náà ni ó wà nílé agodo ń bí sí à ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò 2027 ẹ jẹ́ ká dókè lọ́nà à ń bọ̀ wá.

Tinubu ń báṣẹ́ lọ ìmúṣẹ ìrètí ọ̀tún lètò tí ọmọ gorí afẹ́fẹ́ níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ lọ́jọ́ ọjọ́ ajé Monday bẹ̀rẹ̀ láago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán níbi tí wọ́n ti máa yànnàná àwọn ètò tí ìjọba ń ṣe ibi tí iṣẹ́ dé dúró àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àtàwọn ètò táwọn èèyàn tí wọ́n lè jàǹfààní ẹ̀ lábẹ́ ètò ìṣèjọba tí gbogbo ẹ̀ yóò sì máa dé tìgbọ̀ yín níkànnì àdàbà FM ní gbogbo ọjọ́ ajé Monday ní aago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán ikọ̀ Sunshine Grassroots Network lábẹ́ ìdarí honorable Dayo Awúdè pẹ̀lú àtìlẹyìn mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tójú Òjò ló ṣagbátẹrù ètò ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí ìmúṣẹ ìrètí ọ̀tún Tinubu ń báṣẹ́.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ọmọdé ìbojú sókè wá gba owó tágbà parojọ ọmọdé wá pa lọ́lọ́ ni owó lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwúwa ìbàjẹ́ owó tí wọ́n bá ṣe.

0: òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, à ń polówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá ta yorí la ìgbà pé ṣẹ́gi iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó, ọdún yìí á dùn yògbàyògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: APC progress.
5: Amáwùmí.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà mi rorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfi lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baboko ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin se rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu

0: ti ilu sẹyin oro papa egboge mo wa kuro mo ti ko wa wa ta lohun ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egboge mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: ọmọ tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
2: On your track, set.
3: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Adaba, 88.9 FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròńgbà ìrètí ọ̀tún. Ìrìnú dùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyọ̀ lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára làámọ̀ pé ya mọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtọ́kọ òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ẹyin ẹ̀yẹ wa ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM mú kí ìpè àkó dédé àsìkò yìí. Ẹ̀dẹ̀ káàbọ̀ sí orí àkọ́tún ètò ìríjú mi níbi tí a ti ń fọ̀rọ̀ jomitoro tá a ti ń sọ̀rọ̀ nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ náà ti wà pẹ̀lú wa ní ọ̀sán yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ náà ni adarí ọ̀gá àgbà fún ìyẹn director general fún ọ̀kan lára àwọn ikọ̀ tó ń polongo àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ondo Youth Alliance for Tinubu OYAT ìyẹn Thalys Ọlọ́nìtẹ́ Apalowo. Mo kí ẹ ká san.
3: Olótú ẹ ká san ṣe láfíà lẹ́wà.
2: Àláfíà àláfíà ni a wà ṣùgbọ́n kí ká má dènà pẹnu kí ni tí ẹ rò pé táwọn èèyàn rí nínú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lè tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ká ọkàn àwọn èèyàn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC balẹ̀ pé Bọ́lá Ahmed Tinubu làwọn sì fẹ́ ṣàtìlẹ́yìn fún kí ó máa tẹ̀síwájú.
3: Ohun tó ń ṣẹlẹ̀ yẹn òun ni àwọn olóyìnbó pè ní total endorsement. Àwọn èèyàn wọ́n ti endorse Tinubu fún ẹlẹ́ẹ̀kejì. Ṣé mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo alájọ wà nú ẹ̀. A mọ bó ṣe rí nígbà tí bàbá tó gba ìjọba. A dẹ̀ mọ bó ṣe rí sìn. Ṣé ní there is what we call reform. Reforms ó máa take some period. Kò sí bí ebi bá ṣe pààyàn tó ẹ lè gbin iṣu lẹ́ni. Ó jẹ́ ìní náà ni ó máa jẹ ṣètẹ́ máa tún wu láti ìgúnyán. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ẹ gbọ́dọ̀ fún ní ààyè. Iṣu yẹn ó yọ ó ṣe bó ṣe yẹ kó ṣe ó gbó kan tó di pé wọ́n yin iṣu náà. Bí ọ̀rọ̀ reforms ṣe rí nìyẹn. So àwọn reforms wọn tí bàbá ń ṣe. Àwọn èèyàn wa wọ́n rí end point ẹ̀. Wọ́n dẹ̀ rí pé wọ́n ní ibi ìtọ́wò la fi mọ àgbọn bẹ̀. Wọ́n ti rí ìtọ́wò ẹ̀ wọ́n ti rí pé nǹkan tó dáa ni. Ó wá jẹ́ pé ó jẹ́ ìdùnnú fún gbogbo wa láti sọ pé òkè o. These reforms kí bàbá fúnra wọn tó bẹ̀rẹ̀ kan ṣètò instruction. Wọ́n bá ṣètò instruction. A lè jẹ́ benefit fún gbogbo àwọn èèyàn wa. So ìdí nìyẹn tí gbogbo èèyàn fi túyáyá túyàyá jáde láti fi ọwọ́ sí pé kí ààrẹ wa tí wọ́n tẹ̀síwájú lẹ́ẹ̀kan sí.
2: Ọ̀dà ẹja wo láti ọdún 2023 sísìn yìí ẹgbẹ́ òṣèlú APC bó lẹ ṣe rò pé ó ṣe rí ìyẹn nípa ìyẹn popularity ẹgbẹ́ òṣèlú APC bí ẹgbẹ́ yẹn bí ó ṣe rinlẹ̀ sí bí àwọn èèyàn ṣe mọ̀ sí. Ǹjẹ́ láti ọdún 2023 sí ìsìn ǹjẹ́ popularity APC ṣó tún lọ sókè sí ni lábẹ́ Bọ́lá Ahmed Tinubu àbí àdínkù ó tún ti ń dé bá popularity ẹgbẹ́ òṣèlú APC.
3: Ok.
2: Ṣé
3: rí ẹgbẹ́ òṣèlú is just a platform. It's a political platform. BU, APC, Labour Party, PDP, any party. Platform lásán ni. Kí lẹ máa fi mọ bí ẹgbẹ́ òṣèlú ṣe ní popularity sí òun ni àwọn èèyàn tó bá wà nínú ẹ̀. sọ̀rọ̀ mi yẹn ẹ wo APC ní 2023 gómìnà mélòó la ní ẹ wo APC ní 2026 tá a wà yìí gómìnà mélòó la tún wá ní ìsìn ẹ rí èmi gómìnà tó ti join láti Delta lọ sí Akwa Ibom lọ sí Rivers State lọ sí Enugu State ṣe ti rí bẹ́yẹn ẹ ti rí pé ẹ rí gbogbo àwọn ọ̀yàn ìyẹn ní south nìkan nìyẹn o ẹ bá tún bọ́ sí north Plateau ni o Calabar ni o Zamfara ni o Kano ni o ẹ rí pé àwọn ọ̀yàn wọ́n tún wọ́n join nínú APC tí bá irú Delta for example Naijọ́ tó join wọ́n ṣe pé gómìnà ló join gbogbo structure wọn ló join you know party politics is about structure about àwọn ọ̀yàn tẹ́jọ́ wà tẹ́jọ́ ń ṣe nǹkan papọ̀ àwọn local government chairmen wọ́n join pẹ̀lú wọn commissioners advisers members of house of reps senate àti àwọn political leaders so ìyẹn mí pé party tí àwọn ọ̀yàn ń rọ́ tó ń tí àwọn ọ̀yàn ń wọlé sí tó ń rush wọlé sí ó mí pé party yẹn popular nìyẹn another ndc tẹ tún lè fi judge ẹ àwọn elections tá a ti ṣe lẹ́yìn 2023 ẹ rí pé ẹgbẹ́ apc ń jáwé olúborí so ìyẹn mí pé popularity apc ó ti wá sókè ju ti àtẹ̀yìnwá lọ nìyẹn.
2: Oda ẹ jẹ́ ká wá wo threats àwọn tó lè jẹ́ bí tó lè fa kọ̀ǹgbọ̀n pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tán lè bá wọn figa gbága ní pàápàá jùlọ fún ọdún 2027 à ń sọ kódà táwọn yẹn bá máa wò pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí wọn ni oda pé ó dà pọ̀ ọ̀nà mẹ́ta òní ilé ìpín sí ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú Peter Obi Seriake Dixon Tambuwa àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n jọ wà ń bẹ̀ bákan náà ni ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Mufẹ́sọ lẹ́ẹ̀kan ṣe Tambuwa pẹ̀lú Atiku Abubakar Kwankwaso Rotimi Amechi àti àwọn èèyàn bẹ́ẹ̀ àti wọ́n wà ní ipa ẹgbẹ́ tibẹ̀ yẹn pé tán bá jọ wá kò tán bá wádí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ṣé ẹ máa wò pé kò ní jẹ́ business as usual pé ó lè ṣeé ṣe kí nǹkan má lọ bó ṣe yẹ kó ṣe lọ àbí bó ṣe ń lọ ní ọdún 2027 nígbà tí àkókò bá tó.
3: Olóòtú kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn jọ papọ̀ sínú ẹgbẹ́ tá à ń pè ní ADC for individual abdention ó tún ti pé wọn yẹlẹyẹlẹ àwọn tẹ mẹnu báyìí ẹjẹ adarúkọ wọn ní kọ̀ọ̀kan ká wo bọ́n ṣe rí particularly níbi tán ti wá Kwankwaso ọmọ Kano ni gómìnà tó wà ní Kano ń sìn ṣe mọ̀ pé wọ́n ní 44 local government ní Kano all the 44 local government chairmen gbogbo wọn pátápátá ti wá sí ẹgbẹ́ APC gómìnà o ti wá sí ẹgbẹ́ APC senators rep o ti wá sí ẹgbẹ́ APC gbogbo wọn yìí pátápátá ló dẹ̀ wà pẹ̀lú Kwankwaso tẹ́lẹ̀ ṣẹ́gi kọ́mándà igbó ṣe ni nídìí èyí ẹ̀yin fúnra yín ẹni tí ò tẹ̀ ní tí ò ní ilé ẹ̀ tí ò ní ẹni tó jẹ́ alága local government ẹ̀ tí ò ní kí ni nǹkan tó fẹ́ ṣe fún ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè tẹ bá kúrò ń bẹ̀ tẹ bá lọ sí Adamawa tó jẹ́ stéètì Atiku Abubakar ẹ rí pé ibù gómìnà ẹ̀ ó ti wá sí ẹgbẹ́ APC torí PDP náà jọ wà tẹ́lẹ̀ kò ní pé ó wá nìkan ó wá pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ PDP kí ni òun nìkan fẹ́ ṣe ìdí kan òun dágbò ṣe kò sí nǹkan tó lè ṣe tẹ bá kúrò mbẹ̀ tẹ bá lọ sí Anambra State gómìnà tó wà mẹ ò ń ṣe ẹgbẹ APC ni ọmọ ẹgbẹ àti ṣùgbọn ó ti fẹnu ara ẹ sọ publicly pé ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn máa fi ọwọ́ sí náà máa support kí ni Peter Obi nìkan fẹ́ ṣe tẹ bá kúrò mbẹ tẹ bá mú Amechi ó wá láti River State the river structure of the political river structure they call it rainbow political structure is with Wike and Wike òfin ọ̀rọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu kò fi kòfin pamọ́ gbogbo ayé ló mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè yìí tí ó ń bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi mínísítà ló fẹ́ ṣiṣẹ́ fún. So tẹ bá àwọn ọ̀yàn ló ń dìbò gẹ́gẹ́ bí example tí mo mú wá lẹ́ǹkan. Ibi gbogbo ìbò kò sí ìbò ní ojú òfurufú èdè ìlọ́pọ̀ èlé àbí kẹsọ pé social media kò sí ìbò bẹ́ẹ̀ gbogbo ìbò pátápátá reside in a unit. That's why ẹ̀dẹ́ pé níjọ́ ìbò yìí kò tí yàn bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè a lọ sí unit ẹ̀ láti lọ dìbò. Torí tí ẹni tó bá jẹ́ olóṣèlú tó jẹ́ olóṣèlú tó ń win election tó máa focus on ni unit who are the people there àwọn wo ló ń win níbẹ̀. Once you have them, the election is done and dusted. So bó ṣe rí nìyẹn.
2: Hoda pẹ̀lú ṣàmọ̀ pé tabanika wo pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alátakò nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní nǹkan báyìí nìkan ṣe rí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí. Now ẹ jẹ́ ká wá pẹ̀lú láti ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ títí di ìsìn àwọn kan máa sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pé wọ́n kàn ń bẹnu àtẹ́ lù nìkan tí wọ́n ṣe pé ṣùgbọ́n ọ̀nà àbáyọ míì tó yàtọ̀ sí nǹkan tó wà ńlẹ̀ tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó ń tẹ̀lé tó àbí tó ń gbé jáde pé wọn ò sọ ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ǹjẹ́ ojú bẹ́ẹ̀ lẹ́yìn fi wò.
3: Ṣe mọ̀ pé opposition in the context of opposition in Africa particularly in Nigeria lè rí opposition leader kó jáde kó a máa praise government in power. Tó bá dẹ̀ yẹ pé ó ń ṣe jẹ́ nílé àwọn èèyàn á rí the other ministry. So I can understand them. But the fact tí mi gbà pẹ̀lú wọn ni pé tíyàn bá tẹ̀ fẹ́ criticize wà criticize based on facts. That's one. Ẹlẹ́ẹ̀kejì ni pé wà prefer alternative solution sí nǹkan tó sọ pé okay nǹkan báyìí kò yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí. But irú àwọn opposition táwa ní ní orílẹ̀-èdè wa ń bí kò ń ṣe opposition that is based on issues pé wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ nǹkan báyìí o báyìí ni no but láti máa attack individuals kò sí ẹ̀rí gba ọ̀rọ̀ ìbòǹgbà yẹn kò sí nǹkan tó wọ̀n sọ ṣùgbọ́n àwọn èèyàn what they can read through you they know the intention and they know the antecedent n tí àwọn èèyàn máa ń follow nìyẹn gbogbo ṣe rí nìyẹn.
2: Hoda ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn àṣeyọrí lára àwọn àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ní pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ àti fún àwọn ọ̀dọ́ tẹ bá wo dáadáa fojú inú wo dáadáa àwọn àṣeyọrí wo ni ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ti ṣe tí ó jẹ́ pé gbọ̀ngbọ̀n báyìí òun ni ó kan àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà.
3: Àwọn àṣeyọrí bàbá Tinubu fún àwọn ọ̀dọ́ wọ́n pọ̀ ní oríṣiríṣi èyí tí màá mẹ́nu bàánú ẹ̀ òun ni à ń pè ní NEFOND. NEFOND yìí òun ni ètò ìyáwó fún àwọn ọmọ ilé ìwé tí ó wà ní higher institutions. Ṣé mọ̀ pé láti lọ ilé ìwé sí kò ń ṣe nǹkan tó come by ship láti lọ sí ilé ìwé kò ń ṣe nǹkan tó come by ship but ààrẹ wa wò pé wọ́n rí parent àbí akẹ́kọ̀ọ́ tí ó lè máa ní agbára tó lè máa ní àǹfààní láti lè san owó ilé ìwé ẹ̀ ìjọba wa gbà láti san owó ilé ìwé yẹn fúlẹ̀ òní kí wọ́n máa san owó ilé ìwé yẹn nìkan wọ́n tún wá ń fún wọn ní stipend every month so that wọ́n ti pé wọ́n á san owó ilé ìwé fún ẹni yẹn tá ṣẹ̀ wá lọ máa wá iṣẹ́ tó máa ṣe tá fi jẹun tá fi ra ìwé. So stipend tó ń fún wọn yẹn òun ló wà láti jẹun láti ra ìwé kò dẹ́ ṣe pé owó yẹn kí wọ́n máa send ẹ̀ sí wọn individually kọ́ máa lọ fi ṣe nǹkan míì owó yẹn wọ́n á send ẹ̀ sí ilé ìwé wọn wọ́n á sanwó school wọn wọ́n ti jọmọ school yẹn èyí tó wá jẹ́ stipend tó wà lórí ẹ̀ wọ́n á wá send yẹn sí wọn directly ìyẹn náà máa fi jẹun náà máa fi ràwé náà máa fi ṣe assignment náà máa ṣe term paper. fún ẹni tó bá lọ ilé ìwé rí tó dẹ̀ mọ ìdojúkọ tí àwọn ọmọ ilé ìwé tó ń rí ní ọ̀rọ̀ à ń sanwó ilé ìwé à ń ṣe assignment à ń jẹun à ń ra ìwé a mọ̀ pé initiative yìí kò sí irú ẹ̀ rí àwọn èèyàn wọ́n dẹ̀ ń benefit ẹ̀ several billions of naira ni ààrẹ wọ́n ti lò lórí ìyẹn láti make sure pé àwọn ọmọ wa wọ́n wà nílé ìwé wọ́n dẹ̀ remain láti kàwé ẹ̀ rí pé inú àwọn ọ̀dọ́ ń dùn lórí ètò yìí wọ́n ń ṣèyẹn nìkan jẹ́ àwọn other activities but it's tó jẹ́ bí tech programs òun ni ìjọba ń ṣe sẹ́mọ̀ tí wọ́n bá kàwé tó bá jáde tán for somebody who tó rí iwájú sẹ́wọ̀n pé nǹkan méjì ni èèyàn lè lọ wá iṣẹ́ àbí kíyàn fúnra ẹ̀ fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ dídá ilé iṣẹ́ sílẹ̀ ń ṣe báyìí kò ń ṣe pé bí you must have an industry or you must have a company dídá iṣẹ́ sílẹ̀ ń ṣe might just be tech tó yẹ pé within just your building that when you have some requisite knowledge you can transact even intercontinentally legal transactions so through tech so these are areas tí ìjọba bàbá wa tinubu tó ń focus lé lórí fún àwọn ọ̀dọ́ láti lè jẹ́ pé wọ́n wà gainfully employed kan lè dá dúró láàyè ara wọn kan lè wúlò fún ara wọn fún ẹbí wọn àti fún àwùjọ lápapọ̀ so to me the best the nǹkan mẹ́ta ni ó ṣe pàtàkì fún ọ̀dọ́ nǹkan mẹ́ta tó ṣe pàtàkì fún ọ̀dọ́ yìí tẹ̀ ni bàbá wa tinubu tó ń focus on àkọ́kọ́ nínú nǹkan mẹ́ta yìí òun ni employment èkejì òun ni empowerment employment ni ó wà lára ilé tí mo kọ́kọ́ sọ lẹ́ǹkan yẹn tó ń gbàyàn tíṣe ẹ̀ rí pé ẹ̀ rí ní òǹdó ṣètẹ́ máa torí ẹ̀ wà ní radio house ẹ̀ ní commission tó pọ̀ ẹ̀ rí àwọn èèyàn wa wọ́n ṣe ń rí iṣẹ́ particularly federal government jobs. Yes, particularly nípasẹ̀ ọ̀gá wa honorable Dr. Olubunmi Tunji Ojo. He has given federal government job to several of our youth. Nǹkan tí àwọn ọ̀dọ́ dẹ̀ ń fẹ́ nìyẹn employment. Èkejì nínú ẹ̀ òun ni empowerment. Empowerment yẹn ni mo ń sọ yẹn nípa ICT yẹn. It can be ICT, it can be agriculture, it can be any of the areas. Tí àwọn ọ̀dọ́ ti gain mastery nínú ẹ̀ tẹ́lẹ̀ just to empower them to do more. These are the things tí àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ sí tó ń fẹ́. Ẹ̀kẹta ni training. So irú Nelfon yẹn now Alex of Zoom ẹ̀ sí under training. Gbẹ́dẹ̀ mọ̀ pé ìjọba yẹn náà ń fún àwọn èèyàn wa ní scholarship. Scholarship in Nigeria universities, even scholarship abroad. So these three areas òun ni àwọn ọ̀dọ́ nífẹ̀ẹ́ sí òun ni àwọn ọ̀dọ́ ń fẹ́ ìjọba Ahmed Bola Tinubu wọ́n dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí nǹkan mẹ́ta yìí.
4: Hold on, ẹ jẹ́ ká wo nípa ìpèsè iṣẹ́ job creation àti youth empowerment eléyìí tí ẹ̀mí ẹnu ìbàlẹ̀ kan. Ṣé ìwọ̀nba tí ìjọba ń ṣe nìkan náà ni ìjọba máa ṣe mọ́ ni àbóṣìkù tó ṣì ń bọ̀ àbí ẹnu wọn báyìí náà ni.
3: No, kò tẹ́ rí ọ̀kẹ́ ẹ̀yà gbòòrò ẹ̀. Eléyìí tó ń ṣe yìí, àdúpẹ́ ọní yìnyínní kẹ́ni lè ṣe mí. Wọ́n lè máa ṣe sí ṣùgbọ́n kò ń ṣe ọ̀nà yẹn nìkan náà máa gbé gbà. Government exists to create an enabling environment for every individual to thrive. Sọ̀rọ̀mìyẹ́yìn òun ni pé kí a ṣe ètò tó péye ká ní àwọn kan tó yẹ ká ní so that àwọn èèyàn wa fúnra wọn wá lè ronú nǹkan tó máa ṣe bá dẹ̀ máa ṣe ká máa mú owó wọlé fún wọn ibùdó ẹni tó wà níṣẹ́ ìjọba basically this is the major goal of any reasonable government, to create an enabling environment for people to thrive. See, I want your band thrive on what they do. People will care less about nine to five jobs. So yeah, being a senior.
4: Ati sọrọ nipa Nell Fund ati ipa ti o nko ṣugbọn awọn ọdọ papa julọ awọn ọmọ ileiwe gan ati awọn ton se njade ton se nje won tin ri ipa awọn igbese won yabi awọn policies alakale ijọba Bola Ahmed Tinubu nje won ri pa e nje won awọn bi to ton ni kon subscribe si nje won subscribe si dada nje won turn up fun atawon trainings ati awon kan alakale isejoba yi lori lati ran awon odo papa julo atawon ton jade ni ile eko lati ri pe won ri ise
3: won ori nipa particularly ni nefon te menu ba yen. In fact, awon yan nje anfani e gidi ko si ibi te de te ri pe awon yan wa to won nje anfani e tori o je iwulo fun awon yan wa gan eyin wa ti e je journalist o mo pe e ma ni anfani lati ma ba awon yan soro awon po lewe yen. Majority of them, at least over 90% of them, it obviously only one thing, never found me. So this is the beauty of it. Where is your bawa niele? Tell me, see your ba Ahmed Bola Tinubu ton so wofu lati gbalo ti wo school. Tell you, omo yen ma fe ki joba yen ko kuro nbe. Because gbogbo awon ti won dije sin ti won no fe gba ipo are ko se ni won to yi so pe policy yen o ma retain e o ni ni pe o se kon debe kon council le so idi ni e de fi ri opolopo awon odo ti won fi tele ijoba Bola Ahmed Tinubu tori won ri anfani yen je won o si be ki enikeni yo fida lenu won tori eni ti o so owo ileiwe lai se wahala wọ́n ní èèyàn míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sanwó iléèwé a lọ ru pọ̀npọ̀n ẹ̀mọ̀dán pè ní pọ̀npọ̀n lọ́dọ̀ wa kí ni tó fi ń ṣe àwọn bricklaying job is a very noble job o mọ̀mí kò ń ṣe àwọn tó jẹ́ bricklaying yẹn but àwọn tó jẹ́ bi laborer àkù ẹmọ tí ó wà ní iléèwé tó ń kàwé àbí tó yẹ kó máa kàwé ẹ̀ tá a fi ò ní lọ class tá a lọ sí tó ń ṣe iṣẹ́ ilé ta lọ rùn pọ̀npọ̀n torí pé ó fẹ́ sanwó iléèwé irú ẹ nìyẹn báwo ló ṣe

0: pẹ̀lú gbogbo akitiyan àlàkalẹ̀ akitiyan ìṣèjọba Bola Ahmed Tinubu tí àti mẹ́nubà látẹ̀kan. Ẹ jẹ́ ká wo àwọn subnationals, àwọn ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ náà, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní tọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo àtàwọn ìpínlẹ̀ míì. Ǹjẹ́ àwọn gómìnà wọ̀nyí, ǹjẹ́ wọ́n ṣe tó, honest assessment, ǹjẹ́ wọ́n ṣe tó láti lè gbárùkù ti ìṣèjọba Bola Ahmed Tinubu, pé gbogbo akitiyan ìṣèjọba ẹ̀ ó dé gbogbo ibi tó yẹ kó dé, gbogbo kọ̀rọ̀ kan dú orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ àwọn gómìnà pé púpọ̀ nínú wọn tí wọ́n máa bí wọ́n lérè wá ní ọpẹ́ lọ́wọ́ Bola Ahmed Tinubu pé owó wà dáadáa, epo owó jẹ wọn níyà láti ṣe ìjọba àti náà. Ǹjẹ́ wọ́n ń ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe láti lè ṣe àtìlẹ́yìn tó tọ́ fún ìṣèjọba Bola Ahmed Tinubu, àbí ìgbà tán bá kàn ti ríra náà pé ààrẹ wà lẹ́yìn ẹnu nìkan náà fi ń sọ, ṣùgbọ́n ìṣèjọba ti tiwọn ní àwọn ìpínlẹ̀ kó wá máa wá tako. Ǹjẹ́ wọ́n ń ṣe tó?
1: Gómìnà yàtọ̀ sí gómìnà. Ìjọba ìlú pè ní pẹ̀fọ́mánsì wọn yàtọ̀ síra wọn. Ẹ wo gómìnà tó wà ní Enugu State. Ẹ wo àwọn lọ́dẹ́bù program wọ́n ti ṣe, particularly infrastructures. Ẹ wo gómìnà tí ó wà ní Borno State. Ẹ wo àwọn social amenities wọ́n ti provide. Ṣùgbọ́n nǹkan kan ló jẹ́ pàtàkì tí mo mọ̀ ni pé àwọn gómìnà wa ń sìn, wọ́n ti ní owó ju ti àtẹ̀yìnwá lọ. Owó tó ń ní sìn, in some cases, is multiplied by 3 in tó ń ní tẹ́lẹ̀. So, tí owó tó ń rí sìn, tí ó bá wà commensurate, tí dividends tó ń fún àwọn ará ìlú, the burden at the center ó máa wà reduce. Ẹ jẹ́ rí pé even gan bàbá Tinubu tó máa ń bá àwọn gómìnà yẹn sọ̀rọ̀, ó máa ń sọ fún wọn ní gbogbo ìgbà, they need to do more. Of course, kò sí gómìnà tó wà lórí àlééfà tí ò ní one or two things tọ́ka sí pé àwọn ṣe. But ìdí mi sọ ni pé room wà fún improvement láti ṣe ju tàtẹ̀yìnwá lọ. Because there are gaps tí federal government tó lè má lè cover. Torí gap yẹn ó lè má wà obvious sí wọn, or kó má top the priority of the federal government. For such gap, ó lè wà very obvious sí state government. Tí state government dẹ̀ ní capacity láti bridge that gap. Take for instance, bí ọ̀rọ̀ NEFON tí mo sọ lẹ́ǹkan yẹn. As of now, beneficiary of NEFON now is over 1.5 million people. Ṣé pé yẹn pọ̀ díẹ̀?
0: Ó pọ̀.
1: So tí bàbá bá ṣe irú kan bẹ́ẹ̀, bàbá wa ní state universities. Tọ́ wa ò pé òkè o, nípa ọ̀rọ̀ pé à ń sanwó iléèwé o, wọ́n ra. Hello?
0: Mo wà pẹ̀lú ìmú gbọ́.
1: Nípa ọ̀rọ̀ pé wọ́n sanwó iléèwé o, wọ́n ra ìwé o, wọ́n jẹun o, federal government take care. The state government can take care things like infrastructure within the university, tó bá jẹ́ university tí wọ́n ju ti àtẹ̀yìnwá lọ, so that àwọn ọmọ tó ń kọ́ ìwé nínú iléèwé wọn ò ní pọ̀ jù sínú classroom kan, pé kọ́ wà congested ni mo mean o, when there is space. Then, school tó bá jẹ́ ti state government náà, they can get more lecturers to lessen the burdens on the lecturers on seats and things like that. Of course, like I said, every of the governors are doing their bit. We appreciate them for that. We also employ them. That there is room for improvement.
0: Ọ̀dà ẹ̀jẹ̀ ká wá wò báyìí. Àwọn àlàkalẹ̀ tí Ṣàmàkú máa ń sọ pé àwọn èèyàn máa ń sọ pé tí nǹkan bá da, pé èèyàn lè ṣe ẹ̀dá ẹ̀ àbí kéèyàn ṣe àtúntẹ̀ kéèyàn kọ́pì ẹ̀ láti wá ṣe. Nà irú NELFOND yìí,

0: Mailbag.
1: Check.
0: And Bornvita.
2: Double check.
0: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
4: Kò ṣe má gbọ́ BBC Yorùbá.
5: Àjọ elétò ìdìbò nílẹ̀ Nàìjíríà INEC.
4: Ti fi orúkọ àwọn olùdíje sípò ààrẹ tí yóò máa kópa níbi ètò ìdìbò ọdún 2027 síta.
5: Olùdíje 18 ni INEC sọ pé wọn yóò kópa nínú ètò ìdìbò àpapọ̀ náà.
4: Bẹ́ẹ̀ ni INEC tún fi orúkọ àwọn olùdíje sípò ilé aṣojú-ṣòfin àti ilé aṣòfin àgbà síta pẹ̀lú.
5: Ṣé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin yòókù kò ní olùdíje ni?
4: Tara ṣàṣàkọ sójú òpó bbc.com/yorùbá bí o bá fẹ́ mọ̀.
6: BBC Yorùbá.
5: Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tẹ afurasí.
4: Afurasí wo tún nìyẹn?
5: Afurasí tó po pàrágà tó gbẹ̀mí èèyàn 19 lẹ́ẹ̀kan ṣoṣo l'Ondo.
4: Ọlọ́pàá sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀ àti pé
5: gbogbo bí nǹkan bá ṣe ń lọ ni àwọn yóò máa fi tó aráàlú létí.
6: BBC Yorùbá.
4: Ìjọba ilẹ̀ Zambia ti ṣe ìkìlọ̀ fáwọn aráàlú
5: láti ṣọ́ra fún jíjẹ ẹran ìgbẹ́ àti ẹran ọ̀sìn lásìkò yìí.
4: Ìkìlọ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí àjàkálẹ̀ anthrax
5: ṣe kó pa ọ̀pọ̀ ẹran bíi erinmilókun, erin, ẹfọ̀n àti ọ̀nì.
4: Ìgbésẹ̀ wo wá ni ìjọba Zambia ń gbé báyìí?
6: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

sáré ìjẹ yìí náà àdàbà sì ń múra lọ́wọ́ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọ́n sílẹ̀ àdàbà 88.9 FM ó ti gbapò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Bẹ̀m̀bẹ́ àròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ àròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìsàràmọ̀kí ńlá wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ àròyìn. O ní ẹ mọ́ ṣe ìka láyé, ìwà ìka ò dá o. Ẹ mọ́ ṣe ìka láyé o, ìwà ìka yóò mọ̀mọ̀ dá o. Gbogbo ẹni tó ń ṣe bí ẹ̀sán bọ̀ o. Bẹ̀m̀bẹ́ àròyìn. O ní gbogbo ẹni tó ń ṣeré kọ́ máa ṣe lọ. Gbogbo ẹ̀dá tó bá ń ṣèkà, ẹ sọ fúnrú wọn kán dẹ̀yìn bọ̀. Bẹ̀m̀bẹ́ àròyìn. Ọlá tẹni òṣèré àtẹni òṣèbí gbogbo wọn ni wọn kẹsàn léde Elédùmarè tó dá wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ àròyìn. O ní ṣe ti rere ni àbí ti dàkejì lọ́kẹsàn. Ọya bira rẹ wò. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́tẹ́mì já o. Àtún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ àròyìn a tún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ìròyìn àgbọ́ sí fìlà àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bára wa a fi ń kọ́ra wa lọ́gbọ́n ni ká má bàa ṣe jìn kóòtù ayé ká sì má bàa ṣe boko ara ẹni jẹ ni. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ọyẹ ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó inú ẹ̀. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn àkọ́kọ́ rèé. Àwọn agbébọn wọn bẹ́ orí ọkùnrin kan. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún ṣekú pa àwọn èèyàn bíi mẹ́ta míì. Ìpínlẹ̀ Plateau ohun leléyìí ti ṣẹlẹ̀. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ọ̀yẹ́ gbọ́ ìròyìn eléyìí náà. Ọlọ́kadà kan lọ́wọ́ ti bà lórí bó ṣe fipá bá obìnrin kan ẹni ọdún 35. Bó ṣe fipá bá alájọṣepọ̀ nípínlẹ̀ Bauchi. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ọgbà bẹ́ẹ̀ ni ayédèrú ọlọ́kadà ń lọ́wọ́ ti bà lórí pé ó ń wu ìwà ìjínigbé. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Dẹ́rẹ́bà ọmọ jí ọkọ ẹni tó lọkọ̀ lọ. Lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n gbé ọkọ̀ fún pé kọ́ máa fi ṣiṣẹ́ lọ́ọ́ bá gbé sá lọ. Ọwọ́ ti ba àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ọ̀hún. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ túbọ̀. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ìyá kan lọ́wọ́ ti bà lórí bó ṣe ti mú ọ̀bẹ gbígbóná tó fi na ọmọ rẹ̀. Lára ọmọ bá bó falafalà. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Mo tún kó ń bẹ̀ nípínlẹ̀ Ondo. Àwọn afurasí 15 lọ́wọ́ ti bà lórí àwọn tí wọ́n po kẹ́míkà pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì gbẹ́mímì. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ìròyìn ilé náà ni ikọ̀ isba náà ti fi kélé òfin gbé obìnrin kan èyí tí wọ́n ló ń tagbó nípínlẹ̀ Katsina. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Ọ̀yẹ́ tó gbọ́ ilé ọkùnrin kan ló ti ré bọ́ sómi níbi tó ti ń sá fún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Èkó. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. Bàbá àgbàlagbà kan tó jẹ́ ẹni 80 náà mọ̀ ti ṣekú pa báyìí lórí pọ́n ní bàbá ọ̀hún ọlẹ́gbẹ́. O gbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ àròyìn. èyí àtàwọn kòkòrò yìí mi lẹ́gbọ́ lọ́sàn-án tò ní. Ọyẹ mú kàlẹ́ tówó tọ́ máa tà ẹ̀kú báàlì ọ̀rọ̀ ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
2: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
3: Ìyá mi, irú ìbùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Múkà.
2: Ó tún ná. Òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn Múkà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
4: Múkà, adding comfort to life since 1959.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
0: Ọ̀yẹ́ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba àwọn afurasí tó tóbi 15 báyìí. Yẹ́ẹ́ jẹ́ bí wọ́n ṣe ní wọ́n po kẹ́míkà pọ̀. Èyí tó gbẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ló ti fi léde pé ọwọ́ wọn ti ba àwọn afurasí tó tóbi 15 tí wọ́n ti rí ọtí eléyìí tí wọ́n ni wọ́n pò pọ̀ ọ̀hún tí wọ́n gbàgbọ́ wípé ó ní methanol èyí tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òun náà ló jẹ́ pé wọ́n gbẹ̀mímì ní Arárọ̀mí Òbò àti níjọba ìbílẹ̀ Òdìgbò. Yìí ṣe ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún fi léde wọn fìdí ẹ̀ múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé wọ́n ti ṣe àwọn ìwádìí àti ètò ìlera ni nínú àtẹ̀jáde èyí tí ẹni tí nínú àtẹ̀jáde ti iléeṣẹ́ ọlọ́pàá tó fi ìta lónìí. Ó ní wọ́n ti sọ dúnà pé ẹni tó wà nídìí rẹ̀ gan tó jẹ́ afurasí tó wà ń díẹ̀. Ó ní wọ́n pokọ rẹ̀ ní Ọlọ́run tọba Babatunde tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Mẹ́kọ̀. Wọ́n lóun gan náà ni ó po gbogbo ẹ̀ papọ̀. Ẹni ńṣe ni ó ti wà ní akóló wọn báyìí tó ì ti ń ṣe ìrànwọ́ fún wọn lórí ìwádìí èyí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Wọ́n dákọ̀ gbogbo àwọn afurasí tí ọwọ́ ti bà. Ìwé ìròyìn The Sun ẹ̀rí ń bẹ̀ lọ́sàn-án tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkó. Ọkùnrin kan ló ti rébọ́ sómi nígbà tó ń sá lọ fún àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Èkó. Ọkùnrin kan tí wọ́n pọ́kọ ẹ̀ ní Ọpẹyẹmí ló ti rébọ́ sómi báyìí lẹ́yìn tí wọ́n ní ńṣe ni ó fò bọ́ sínú odò nígbà tí ó ń sá fún àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ní agbègbè Mile 12 nípínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá wọn fi léde wípé Ọpẹyẹmí ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sí lẹ́yìn tí àwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ilé lọ ní agbègbè náà èyí tó sì mú tó fi lọ rébọ́ sí inú odò ọ̀hún láti sa àsálà fún ẹ̀mí ara rẹ̀. Yìí ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá wọn tún ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ wáyé. Wọ́n ní Ọpẹyẹmí ọ̀hún ló jẹ́ pé ó ń lọ ra nǹkan kó tó di pé àwọn èèyàn ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní ilé. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìwé ìròyìn Punch àti Daily Post ó gbé jáde lọ́sàn tòní. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Bauchi ni. Ọwọ́ ba ayédèrú ọlọ́kadà èyí tó jẹ́ pé ó ń jí àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ló tún fipá bá wọn lájọṣepọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi náà ti fi kélé òfin gbé ọkùnrin kan ẹni ọdún 43 Gambo Azan lo ko re nje ti gbogbo awon eyan mo si Hanaka yin se ni irin fi en pe won ni o ti lowo ninu oniru ijinigbe ifipa ba ni lopo ati idigunjale to fi mo ni ni nkan ija oloro lowo nipinle Bauchin Azan ohun oni irin fi eni wi pe nse ni o ngbe ni agbegbe kan ti won pe ni Igbo Quarters nipinle Bauchin owo awon iko ile to abo ohun na ni won ni oba lasiko ti won se ise won ni oju ona Adamu Jumba en to je agbenso ile ise olopa Nafiu Habib o fi eleyi o fi lede nu ati jade to fita oni iwadi ti won se o fi han yi pe afrasi ohun ni mo dibo gege bi olokada ti o si je pe ale ohun na ni mo sise yo mo fi oju sun awon to je ero re papa julo awon to ba ti je obin ohun na ni mo gbe ani afrasi ohun lo wa ba nigbati o gbe oko mashe okada bajade eleyi to je pe owo aso dudu to fi boju e iyi ti o je pe o tun mu obe dani ani se ni o mu awon afrasi ohun ni o ti won gbe Habibu o ti wa fi lede pe afrasi na ti jawa o nigbati won fi oro wa lenu wo ani koda o ni awon obin bi medogun o no je pe o ti wu wa laabi na si iwe iroyin leadership onugbe jade losan tuni o gbona nu otutu leyin bembe iroyin iroyin ele lati ipinle ogun ni awon olopa awon topase okada kan eleyi to ja o topase oko kan ti won jigbe won topase lo si ile itura kan ni ifo owo baba okunrin kan be awon iko ile to abo olopa ti won wa ni ifo nipinle ogun na ti ri oko Toyota Camry kan ni won ti ri ninu ile itura kan ni ifo leyin bi wakati bi mejo iye ti won ni won gba iroyin wipe won ji oko na gbe ani afrasi kan lowo ti ba lori isele on bayi nigbati akitiyan tin lo lowo lati fi kele ofin gbe awon afrasi mi ti won ni won sa lo won ni oko ohun lo je ti enikan lati to je ti omo ile India kan iye ti won ni won ji gbe ni ojo kesan osu ta wa yi ni ani se ni anything o ni oko ohun na poko re ni waidi kolawale kolawale o na ni to je pe eni ojo meji leyin ti ose bere ise o na pelu oga e ti won gbe oko na fun ko ma fi sise onogbe oko ohun lo ba gbe sa lo ninu atijade ti alukoro ile ise olopa oloseyi babaseyi to fita na ti ni kolawale ohun ni o so fun oga re wi pe o n gbe oko na lo si odo foga kan ti oba tun se n se ni o gbe oko na lo ba gbe sa lo iwe iroyin the sun onugbe jade losan tuni o gbona nu otutu leyin bembe iroyin ajo to ni si oro isiju anuwo ni nile lagbaye nile nigeria na ti benu atelu bi won se ni awon kan won se ku pa baba agbalagba kan tan poko re ni odu iki eyi ti won ni won na pa nipinle benue latari pe won ni baba agbalagba won ni olegbe ti won si pe fun ki iwadi finifini ko waye lori e ninu atijade eyi ti won gbe si ori itakun ibaren soro won oni ajo won ni won ti fi lede pe ki ijoba orilede nigeria ki won se iwadi finifini lori iku okunrin ohun eleyi ti won ni won se ku pa iwe iroyin the sun onugbe jade losan tuni o gbona nu otutu leyin bembe iroyin ile ise olopa ti fi kele ofin gbe obin kan lori bo se ti mu obe gbona to fi na omo re leyin ba fa lo ba eyin e lo ba le falafala won si ni obo ni ile ise olopa ipinle Anambra lo ti fi kele ofin gbe obin kan eni odun 22 Ogechi Ofoma inu ko re nje lori bi o se ti na omo re omo odun 7 obirin ni Olubobi Ofoma won ni ona bi ejo aje pelu obe onofina teyin e si bo falafala ni obosi ni joba ibile Ariwa Idemili nipinle na omo ohun ni won dola emi e pelu awon bi awon iko ile to abo bi won se gbo ti won si wa dola emi omo na en to je alukoro ile ise olopa to chiku ikinga o fi ide mule nu ati jade to fi ta loni oloni o ni awon ile ise olopa ni won gba iroyin ohun lori iwa buruku eleyi ti obirin na ti won ni o wu gege bo se ti mu obe gbona to si bere si fi kobo omo ohun to si na gbogbo ara omo na onobo falafala iwe iroyin daily post onugbe jade losan tuni ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ikọ̀ Isba wọ́n fi kélé òfin gbé obì kan èyí tí wọ́n ló ń tagbó nípínlẹ̀ Katsina. Ikọ̀ Isba nípínlẹ̀ Katsina náà ti fi kélé òfin gbé obìnrin kan báyìí ní agbègbè Dusma ní èyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé ń ṣe ló ń tagbó fáwọn èèyàn nínú àtẹ̀jáde tí alūkkóró wọn tí òfìtà yìí ní Barima ní àtẹ̀jáde ọ̀nà ti ní obìnrin náà lọ́wọ́ bà gẹ́gẹ́ bí àwọn ikọ̀ Isba náà bí wọ́n ti ń ṣiṣẹ́ ní agbègbè ọ̀hún wọ́n ní ṣe ni wọ́n mú pẹ̀lú àwọn igbó eléyìí tí wọ́n ka mọ́ lọ́wọ́ wọn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá obìnrin náà lẹ́nu wò ọ jẹ́wọ́ wípé àbúrò ọkọ òun òun náà ní mọ́ gbé igbó fóun tóun ó sì mọ́ bá tà á àti pé òun ó tún mọ́ bá fi ra oúnjẹ. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. 08162549991 08162549991 Ó gbóná nú.
8: Ó gbóná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
8: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmílà láti ju àlàáfíà.
0: Ó yà ń gbọ́ yín.
8: Ọ̀rọ̀ nípa ti ẹni tó gbé mọ́tò fún tó tún lọ gbé mọ́tò ọ̀gá ẹ̀ lọ inú fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ló dé èèyàn tún ṣoore fún ìyànba ẹ̀ kó tún gbibi? Nígbà tó tún ṣoore fún tó tún lọ gbé mọ́tò ọ̀gá ẹ̀ tó tún lọ gbé tó lọ tà á. Ọwọ́ ti tẹ̀ ẹ́, ọwọ́ òfin kọ́ fowó òfin gbé o. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o. 08162549991 Ó gbóná nú.
8: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
8: Ọ̀pọ̀ Yẹmí Jọ̀dá Ìbàrin
0: Rí
8: ìdólọ́sọ̀ láti ìlú Ọ̀gbàgà àkókò.
0: Ọ̀yà ń gbọ́ yín.
8: Àwé tó pe pẹ́mìkà pọ̀ fún àwọn 29 tó fi kú yẹn. Ọwọ́ ti bá bẹ̀ yẹn o. Wọ́n máa jẹ́ kó bọ́n nù wàhálà yẹn o. Ìgbésí ayé ẹ̀wọ̀n ni kó parí ẹ̀ sí.
0: Ọ̀dẹ̀ ẹ ṣeun o. 08162549991 Ó gbóná nú.
8: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
8: Ṣàlámì láti ìlú Omi Fọ́ni o.
0: Ọ̀yà ń gbọ́ yín.
8: Jẹ́rí àwọn ọmọ tí ó sọ sínú odò yẹn tí àwọn mòṣìkà tí wọ́n ti sínú odò àwọn ẹ̀mí òkùnkùn yẹn. Ẹjọ́ tí wọ́n bá ti dámú ẹjẹ́ kó gbogbo wọn kó dà wá sínú ọ̀sà. Ẹ ṣe sà.
0: Ẹ ṣeun. 08162549991 Ó gbóná nú.
9: Ó mà tutù bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ̀ Màkásán.
0: Ẹ ṣeun.
9: Orúkọ tèmi ni Ṣọlá Ògúndàrè láti ìran Àkókò.
0: Ó yà ń gbọ́ yín.
9: Abẹ́ ìwà ara wa ọmọ Nàìjíríà báyìí. Nígbà tí èèyàn tó gbà ẹ́ síṣẹ́ kó máa rí nǹkan jẹ kó máa rí nǹkan fún àwọn fámílì ẹ.
0: Ọba gbé mọ́tò
9: sáà. Ṣé wàá wo ṣe ló yẹ kó o gbé ọkọ̀ iléeṣẹ́ kó o gbé lọ? Tó bá yà á wá ní ìjọba ni ẹ jọ ṣé ìjọba ló ní kó tún gbọ́kọ̀ iléeṣẹ́ lọ? Ọlọ́run àgbà wá ikú ètò.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun o. 08162549991 Ó gbóná nú.
8: Ó gbóná tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
8: Ẹ kú ìtòta.
0: Ẹ ṣeun.
8: Orúkọ mi ni Adéjúbí tó ékè kádẹ aláàbò ní ìgbà àkókò.
0: Ọ̀yà ń gbọ́ yín. Ó ti já. Ó ti já. Ó gbóná nú.
9: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
9: Mr. Tayela fi ọwọ́.
0: Ọ̀yà ẹ̀ dásì.
9: Ẹjọ́ bàbá bí ti ẹ̀sán ló lájẹ̀ tó ń pa ní ìpínlẹ̀ ṣé ìpínlẹ̀ Edo nìsà. So àwọn agbófinró tó tẹ̀ ọ́ táwọn náà ti mọ àjẹ́ àjẹ́ àwọn tó pa yẹn báwọn ti mọ àjẹ́ bí wọ́n ti pa bàbá yẹn kán tó pa àwọn náà bẹ́ẹ̀ àwọn tẹ̀lé ojú bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣeun o. Ẹ já wẹ nìkan ṣe ká máa lọ. Ó gbóná nú. Hello. Ó gbóná nú.
8: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
8: Bẹ̀m̀bẹ́ ìròyìn Comrade Olúwe Ìsìjọlá láti ọ̀wọ̀.
0: Ọ̀yà ń gbọ́ yín.
8: Ẹni gbé mọ́tò ọ̀gá yìí lọ. Ẹyin pé ká ṣoore níwọ̀n. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ máa lọ ìyókù yóò tún di ọ̀la tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ́ òun. Ṣùgbọ́n ohun tá a bá ṣe lónìí ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ agbélé ayé ká ṣe rere o. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: Arise and shine.
1: Bazo, Olorun darogo aiso.
2: Moki onile moki alejo ani faisan lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
3: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
2: phone number mi 08164 12 277 lekan si 08164 12 2777
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbọ́ ògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin. Ìfẹ́ kò gbìyànjú. Kò wá bá mi
3: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 277
4: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
3: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bínú sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gbula o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164 12 277 08164 12 277
4: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ márùn-ún ẹ̀mẹfà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí bàbá ìrẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Má fi dẹ́gbula gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
3: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe. Kàn sí mi
2: phone number mi 08164 12 277 08164 12 277
4: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé

0: gẹ́gẹ́ wo yìí o ẹ̀yin tèmi.
1: Èmi Fẹ́mi Alágbó ló sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
2: A máa balẹ̀ sí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel, Secretariat Road ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án tá a wà yìí.
0: Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa má bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wọ́n á dẹ̀ ṣojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orílẹ̀ yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sú ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún ìlòdì máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra ẹ̀rọ bí àwọ̀ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn àwọn kan á ní pé ọ̀kan ń já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wa. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́lẹ̀ Èdèmàrè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
3: Ẹ kú dédé ìwòyí o èmi aya Fẹ́mi Alágbó ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: A máa balẹ̀ sí Prince Akins Motel ní Secretariat Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
3: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ọ̀rẹ́ yàn pè rọníṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: Ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án tá a wà yìí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Secretariat Road.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàfà ní Fẹ́mi Alágbó. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ wá lọ́kan tẹ́ ẹni pé Fẹ́mi Alágbó aṣẹ́ o ògùn tẹ fún wa ó ń bá wa lára mu Ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbó kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.

0: your life.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
0: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
2: There is a school in Ondo State. It is located in Akure.
3: Honey, I'm worried about the future of our children.
4: You always are. So what is it this time?
3: Their education, darling.
4: If you are talking about the quality of schools, darling, I know one good one at least. The school is particular about good conduct and excellent knowledge impartation. And it invests so much in equipment and quality teachers. I speak of Adetola International Schools, Akure, Nursery, Primary and College.
3: Can we afford it? And where is it?
4: 42 Oshinle Quarters, Akure, and 30/32 Oshinle Quarters, Akure. And honestly, for several decades, the school has made education affordable without compromising quality. Now I am not answering any more questions, darling. Go there and ask them all you want, or call them on 0806-694-0238 or 0703-092-9110.
3: I trust your judgment, dear husband. So let's do it then for our boy and girl next session.
4: Oh, one more thing. Entrance examination into Adetola College holds on Saturday, July 19 at Adetola College, Oshinle Quarters, Akure, by 9 a.m.

0: ni oruko Olorun alaye ni aki gbogbo eyin omo Olorun ti en teti si eto yi ni akoko bi eyi in such a time like this o gbadura bi e se n teti si eto na eti iwo ati aya igbase ni oruko Jesu Olorun ayonda re fun yin bakan na ni an dupe lowo omo Olorun ti o yonda ara re lati ma se agbateru eto yi ni oruko Jesu a gbadura ibukan Olorun a ma po si lori yin eje ki a gbadura Olorun ayeraye agbe oga yin ologo fun ore ofe re lori wa dupe nitori pe tun ka wa ye lati je alaye okan loni Olorun ayeraye oluwa ose o oluwa ite ogbo pe wa a nlo lati so ati lati gbo oro re Olorun oro oluwa e ba wa soro ninu oro na ti a fe gbo ni oruko Jesu eto wa sona ninu oro na oluwa e bukun fun wa ninu oro na oluwa e wo wa pale ki e tu wa mo ka le ma yin o ka si ma gbe oga ni oruko Jesu Kristi ni a gbadura amen koko oro ti a n gbe yewo loni o na ni yiyera fun ibinu Olorun yiyera fun ibinu Olorun avoiding the anger of God yiyera fun ibinu Olorun ta ba n soro nipa ibinu Olorun kini ohun gangan ti a n soro nipa re a ri pe ibinu Olorun o je ona ti Olorun fi n ba awon onise ibi awon onise ese awon onise buburu ona ti Olorun fi n ba won wi o ni a mo si ibinu Olorun ta ba so pe ki a yera fun ibinu Olorun kini idi ti a fi gbodo yera fun ibinu Olorun idi ti a fi gbodo yera fun ibinu Olorun ni wipe gbogbo awon onise ibi gbogbo won ni ibinu Olorun ma ko si awon wo lade n soro nipa ise ibi awon oni ise buburu ta ba wo awon onidajo ori kefa ese ikini a ri pe alopo awon omo Israeli won se buburu niwaju Olorun nigba ti won se buburu niwaju Olorun Olorun si binu si won Olorun fi won le awon ara Midiani lowo tori pe won se buburu iru buburu wo na ni won se tori pe won ko Olorun sile won si bere si nsin orisa iwo na bakan na loni se iwo na se se buburu ti si lowo re ti se buburu ba wa lowo re won pe ibinu Olorun o n duro de o bakan na ni gbogbo awon ti o ni omo nikeji lara ti ni ni lara ri pe ibinu Olorun o ma ko si ori iru awon eni be bakan na awon ti je pe won ni iwa isooto lowo enikeni to ba n hu iwa isooto a ri pe ibinu Olorun o ma ko si iru awon eni be so ta ba n sori pe ibinu Olorun bo lori awon eniyan iru awon eniyan irufe awon eniyan ti ibinu Olorun ti o ma ko si awon na ni ati menuba yi awon oni ise buburu awon anini lara awon alaisooto ibinu Olorun yoo ko si won o ri pe ki a yera fun ibinu Olorun kini idi ti a fi gbodo yera fun ibinu Olorun a ri pe ibinu Olorun a ma se orun mo ni idi akoko ti a fi gbodo yera niyen tori pe enikeni ti ibinu Olorun ba ti ko si a ri pe ibinu Olorun yen a se orun mo iru eni be ta ba re so pe a se orun mo eniyan o tumo si wipe ko le gbadura ki adura re o je itewogba bakan naa ni ko si ohunkohun to le dawole ti ohun naa yoo se rere ta ba wo Deuteronomy ori ikejidinniogbon ese iketa le ni ogun Deuteronomy chapter 28 verse 23 o ka bayi wipe orun re ti n be lori re yoo je ide ilẹ̀ ti n bẹ ní ìsàlẹ̀ rẹ yóò sì jẹ́ irin àrẹ báyìí pé ó túmọ̀ sí pé ọ̀run á sé mọ́ ènìyàn ó ní ọ̀run tún bẹ ní òkè rẹ yóò jẹ́ idẹ ìsàlẹ̀ ilẹ̀ náà yóò jẹ́ irin ó túmọ̀ sí pé kò sí ohunkóhun tí irú ẹni bẹ́ẹ̀ tí ó bá dáwọ́lé àbí tí ó ń ṣe tí yóò ṣe rere àrẹ pé ó jẹ́ ohun tí ó burú kí ìbínú Ọlọ́run kí ó wá sí orí ènìyàn àrẹ pé ìdí kejì tí a fi gbọ́dọ̀ yẹra fún ìbínú Ọlọ́run òun náà ni ìbínú Ọlọ́run máa ń mú àjàkálẹ̀ àrùn àti àìsàn búburú bá ni ẹnikẹ́ni tí ìbínú Ọlọ́run bá ti kọ sí àti pé àjàkálẹ̀ àrùn bá jẹ́ orílẹ̀-èdè ní àjàkálẹ̀ àrùn á kọlù wọn bó sì jẹ́ pé ẹnìkankan ní àìsàn búburú àti pé a máa kọlu irú àwọn ẹni bẹ́ẹ̀ Deuteronomy kan náà ẹja orí ìkejìdínníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànléníogún ó ní Olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ ọ títí òun ó fi run ọ́ kúrò lórí ilẹ̀ náà ni bi ti iwo nlo lati gba re ni keni ti ibinu olorun ba ti ko si ari pe iru awon eni be arun buburu akolu won ta ba tun wo ese ikeji le ni ogun o ni oluwa yo si fi arun ikolu o ati iba ati igbona ati ijoni nla ati da ati iredanu ati imuwodu won o si le pa re titi iwo o fi run ere eni keni to je pe ibinu olorun ba ti ko si ari pe iru awon eni be ari pe aisan buburu a ma kolu won aisan ti o gbogun a ma kolu won ari pe ibinu olorun lo nfa irufe awon aisan be iru eni be a de ma je kini a ma je iya ari pe idi keta ti a fi gbodo yera fun ibinu olorun o na ni pe ibinu olorun o ma mu ki eniyan sise lasan ibinu olorun ma mu ki eniyan sise lasan eniyan sa kan ma se sa ise ma se se sugbon ko ni ri ere nibe ta ba wo Deuteronomy yen kan na ori ikeji din ni ogbon yen ese ogbon nibe o ni won yo fe iyawo okunrin miran ni yo si ba dapo iwo o ko ile iwo ki yo si gbe inu re iwo o gbin ogba ajara iwo ki yo si ka eso re erbe yen asedanu pe asise sugbon ise re to se nko elomiran lo ma kore re ohun ganga ko ni ri ohunkohun ti o ma mu jade nibe a ri pe eye farahan ninu aye awon omo Israeli ninu iwe awon onidajo ori ikefa ese ikini ti ese ikarun iwe awon onidajo ori ikefa ese ikini si ese ikarun Judges chapter 6 verses 1 to 5 o ka bayi wi pe awon omo Israeli si se buburu loju Oluwa Oluwa si fi won le Midian lowo ni odun meje awon Midian owo Midian si le si Israeli ati nitori Midian awon omo Israeli wa iho won ni fun ara won ti o wa ninu oke ati ninu ogbon ati ni ebe agbara won ni o si se de Israeli ba gbin rugbin awon Midian asigoke wa ati awon amaleki ati awon omo iha ila orun won a si ko won a si goke to to won wa won a si doti won won a si run eso ile na titi wo o fi de gasa won won ki si fi onje sile ni Israeli tabi agutan tabi ako malu tabi ketekete nitori won goke wa ti awon ti ohun osin won ati ago won won si wa bi esu le opolopo awon ati awon ibakasi e won je ainiye won si wo inu ile na lati jerun erebe yen si tori pe awon omo Israeli won ti se buburu ni waju olorun ibinu olorun ko si won olorun yonda won o fi won le o fi won le awon ota lowo a gbe fun ide yi awon ota fi won le won gba won laye won ruko won gbe ohun ti won fe gbin ni igba to ba di to akoko ikore ti okan won ti nbalẹ ti won ti wo ikore niwaju ari pe awon ota wa gbogbo ohun ti won ti gbin sibe awon ota se kini awon ota ko gbogbo e lo parapata ari pe a so pe won ti e ni fi ohun ko ohun sile fun won bakan na eni keni ti ibinu olorun ba ti ko si ari pe won ma sise sugbon wa kan ma awon eyan ma ri pe won sise ni ko ni si nkan kan to je pe won ma ri mu jade lara ise na won ji kutukutu ni owuro keni keni o to ji won wole ni igba ti gbogbo awon eniyan ti sun sugbon sibe sibe na nko a ni ri ohun kohun ti won mu jade ibinu olorun lo nje be so ari pe ti eniyan o ba fe ki ibinu olorun ko ko si won ari pe idini ti a gbodo ma je kini ka gbodo ma yera fun ibinu olorun tori pe ko n se ohun ti o dara ni ke eniyan ma sise ko ma laagun bi o se n sise to ko ma si ri ohun kohun mu jade nibe so enikeni ti ibinu olorun ba ti ko si ko si laala re a ma ja si asan ni ah mo gbadura fun iwo to n gbo mi ni wakati laala re o ni ja si asan ti laala re o ba ni ja si asan o gbodo yera fun ibinu olorun ni oruko jesu mo gbadura ori ofe lati yera fun ibinu olorun olorun a yonda re fun wa ta ba ni ki a yera fun ibinu olorun bawo la se wa gbodo yera fun ibinu olorun kini ohun ti a gbodo se lati yera fun ibinu olorun ari pe ohun ikini ti a gbodo se ni pe a gbodo ma se igboran si olorun enikeni ti o ba fe yera fun ibinu olorun ti o fe ki ibinu olorun o wa si ori ohun o gbọdọ setan lati ma yera a gbọdọ setan lati ma gboran si oro olorun a ri pe ti a ba tin gboran si ase olorun a n gboran si oro olorun iwa wa ise wa o n ba eko oro olorun mu a ri pe nipa be ibinu olorun ni le wa si ori wa a je ka wo Deuteronomy ori ogbon ki a wo ese ikewa si ese ikerinla Deuteronomy chapter 30 verses 10 to 14 o ka bayi wipe bi iwo ba gba ohun oluwa olorun re gbo lati pa ase re ati ilana re mo ti ako sinu iwe ofin yi bi iwo ba si fi gbogbo aya re ati gbogbo okan re yi pada si oluwa olorun re nitori ase yi ti mo pa fun o le oni ko soro ju fun o bẹẹni ko jina rere si o kosi li orun ti iwo iba fi wi pe tani yo goke lo si orun fun wa ti yo si mu wa fun wa ki awa ke o le gbo ki a si le se bẹẹni kosi ni akeji okun ti iwo iba fi wi pe tani yo re koja okun lo fun wa ti yo si mu wa fun wa ki awa ke o le gbo ki a si le se ṣùgbọ́n ọ̀rọ̀ náà lé ó wà nítòsí rẹ gírígírí yìí lé ẹnu rẹ àti lé àyà rẹ kí ìwọ kí o lè máa ṣe é ẹ̀kẹ́ àlelúyà ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run kí a máa pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ó sì wá sọ pé ọ̀rọ̀ ọlọ́run yìí kò jìnnà sí wa o ẹ̀kọ́ sọ pé ọ̀rọ̀ yìí kì í ṣe pé ó wà ní ọ̀run ta pé kò sí èèyàn ta ló máa lọ ọ̀run láti lọ bá wa mú ọ̀rọ̀ yìí wá rárá o ẹ sọ pé bóyá ọ̀rọ̀ yìí ó wà ní ìlàkejì òkun ta ló máa wẹ̀kún já láti lọ bá wa mú ọ̀rọ̀ náà wá ṣùgbọ́n a sọ wa pé ọ̀rọ̀ yìí ó wà nítòsí wa kí nìyẹn túmọ̀ sí ọ̀rọ̀ náà à ń gbọ́ lójoojúmọ́ à ń kà á so gbogbo ìgbà là ń gbọ́ ọ̀rọ̀ náà tí à ń gbọ́ a ò gbọ́dọ̀ kọ etí ikún sí ọ̀rọ̀ náà tí à ń gbọ́ a gbọ́dọ̀ máa mú lò a gbọ́dọ̀ máa fi ṣe ìwà hù kì í ṣe pé kí a gbọ́tán tá a bá ti gbọ́tán ká gbọn etí wa nù rárá o ṣùgbọ́n bí a ṣe ń gbọ́ a gbọ́dọ̀ máa ṣe àmúlò àwọn ọ̀rọ̀ ọlọ́run tí à ń gbọ́ òun yìí náà là ń pè ní pé kí a ṣe ìgbọ́ran sí ọlọ́run tàbá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìgbọ́ran à ń sọ̀rọ̀ nípa ìgbọ́ran pípé sí àṣẹ ọlọ́run ìgbé ayé wa ìhùwàsí wa ọ̀rọ̀ ẹnu wa ó gbọ́dọ̀ bá ẹ̀kọ́ ọlọ́run mu ní orúkọ jésù mo gbàdúrà orí ọ̀fẹ́ láti ṣe ìgbọ́ran sí àṣẹ ọlọ́run ní orúkọ jésù ọlọ́run ayọ̀ǹda rẹ̀ fún wa ohun ìkejì tí a gbọ́dọ̀ ṣe òun náà ni a gbọ́dọ̀ kọ ìgbéraga sílẹ̀ kí a sì gbé ìwà ìrẹ̀lẹ̀ wọ̀ cultivate humility ohunkóhun tí ń ṣe ìgbéraga a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kọ́ sílẹ̀ kí a sì gbé ìwà ìrẹ̀lẹ̀ kí a sì gbé wọ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ó ní ọlọ́run kọ agbéraga ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ tí a bá wo jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà ìwé jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà ó ní ṣùgbọ́n ó ń fúnni lé orí ọ̀fẹ́ sí nítorí náà ni ó ṣe wípé ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn sọ pé ìwọ náà gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ nínú ọkàn rẹ o gbọ́dọ̀ yẹ ìgbéraga sílẹ̀ ohunkóhun tí ó farajọ ìgbéraga o gbọ́dọ̀ máa sá fún ṣùgbọ́n kò jẹ́ onírẹ̀lẹ̀ a rí pé ní ìgbà tí ènìyàn bá jẹ́ onírẹ̀lẹ̀ a rí pé a gbé ara ní ọlọ́run a sì mọ̀ wípé ọlọ́run ni olùpèsè ọlọ́run ló lè ṣe ohun gbogbo fún òun ohunkóhun tó bá ti ní kò sọ pé nípa agbára òun ni nípa mímọ̀ ń ṣe òun ni rárá o sọ ẹnikẹ́ni tó bá ti jẹ́ onírẹ̀lẹ̀ ohun gbogbo ti yẹ pé ó ṣe àṣeyọrí lórí rẹ̀ ta ló máa dá ògo padà fún á dá ògo padà sí ọ̀dọ̀ ọlọ́run so ìwọ náà tó ń gbọ́ mi ní wákàtí yìí o fẹ́ kí ìbínú ọlọ́run kí ó kọ sí ọ o fẹ́ yẹra fún ìbínú ọlọ́run o gbọ́dọ̀ yẹra fún ìgbéraga kí o sì gbé ìwà ìrẹ̀lẹ̀ kí o gbé wọ̀ ohun ìkẹta tí a gbọ́dọ̀ ṣe òun náà ni kó máa wá ìrònú kó àdà seek repentance a rí pé ẹnikẹ́ni tí ó fẹ́ yẹra fún ìbínú ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń sá fún àbẹ́ni tí ó ń sá fún ìwà búburú tí ó ń wá ìrònú kó àdà ní ìgbà gbogbo a rí pé kò sí ẹnikẹ́ni tí ń bẹ ní ayé tó yẹ pé ó pé ti o ni dese sugbon ni igba kugba ti a ba ti dese ti a ba ti se ohun ti o to ki le ye ka se ki a to olorun lo ki a ronu piwada ki je pe ka kan jewo lasan sugbon a gbodo ronu kuwada kuro ni gbogbo awon asise wa ta ba wo ise awon apostoli ori iketa ese ikokandini ogun out of apostles chapter 3 verse 19 ise awon apostoli ori iketa ese ikokandini ogun o nitori na e ronu kuwada ki esu tun yi pada ke a le pa ese yin re ki akoko itura ba le ti iwaju oluwa wa ebe pe a gbodo ronu kuwada ko nu gbogbo awon ese wa ki je pe ka ma jewo opolopo loni ohun ti a ma nse oni pe a ma njewo ese wa ti a ba ti jewo ese tan ni waju olorun ese ti a jewo re a o tun pada sinu re eyi o ni itumo ni waju olorun sugbon ohun ti olorun n bere lowo re to n bere lowo emi na oni pe ki a ma ronu kuwada ko nu ese wa iwo ti o da ese kan loni o jewo pe a oluwa o mo pe ese lo da ohun to ye ko ye ko fi ese yen sile ohun gangan la n pe wi pe a ronu kuwada boya o n jale tele ni o jale mo o ti ronu kuwada niyen iwo to n sagbere o sagbere mo o ti ronu kuwada niyen iwo to n bo risa o bo risa mo o ti ronu kuwada niyen bakan na iwo to n ni omo ni keji re lara o ni lara mo o ti ronu kuwada niyen iwo to wa nu egbe aje o n pa omo lomo o n pa won saye o ngba to pe ah kini nkan buburu ni o se mo o wa ronu kuwada o jade ko nu egbe aje o di kini o ti di eni ti o ronu kuwada so ge bi omo la gbodo ma wa ironu kuwada a o gbodo so nkohun to ma pa omo eni keji wa lara nkohun ti a nse to je ipalara fun omo eni keji a gbodo yi pada ronu re mo si gbadura bi a se nse yi ni oruko Jesu ibukan Olorun a wa lori wa ohun ikerin ti a gbodo se o na ni pe ki a ma fi aanu han si gbogbo eniyan gbodo ma fi aanu han fun gbogbo eniyan iwo to je pe o fe ki ibinu Olorun ko ko si o fe ma yera fun ibinu Olorun bo tin yera fun ibinu Olorun o gbodo ma fi aanu gbodo ma fi han fun gbogbo eniyan bi o se n ba awon eniyan lo o gbodo ba awon eniyan lo ni ona ti o to ki je pe ah wa ba awon eniyan lo be ni pe won ki n se eniyan bi eni pe eranko ni won rara o sugbon iwo gbodo ma fi aanu o gbodo ma fi han fun gbogbo awon eniyan tari pe ohunkohun ti o ba fe ki awon eniyan o se fun o iwo na gbodo ma se fun awon eniyan bakan na ni o gbodo ma sa fun ikoro okan abi lati ma mu ikoro ba awon eniyan ari pe opolopo ko si to kan won boya ohun ti won se boya ma mu ikoro ba awon elomiran ni abi ko mu ikoro ba won ko si to kan won sugbon iwo gbodo ma yera fun pe lati ma mu ikoro ba awon elomiran bakan na ni o gbodo ma yera fun ibinu ti ko ni itumo ari pe opolopo wa kan ma binu ibinu ti a de mi ibinu ti o ni itumo ni a gbodo ma yera fun iru awon ibinu be bakan na ni a gbodo ma yera fun ohun ti n se odi yiyan ari pe opolopo ki en lagbaja to se nkan kan si ko ki mo o ti di ota eniyan abe si eyan lodi a gbodo ma yera fun orun ohun be so o gbodo ya enikeni lodi bo ti wu ko ri o gbodo ma se kini o gbodo ma ba gbogbo awon eniyan gbe pẹ̀lú ìyọnu gbọ́dọ̀ máa yọnu sí gbogbo àwọn ènìyàn ẹnikẹ́ni tó bá ti ń yọnu téèyàn bá ní ìyọnu sí òun náà ló máa ń ṣe àánú fún so a gbọ́dọ̀ máa ní ìyọnu pẹ̀lú gbogbo ènìyàn kí a sì máa ṣe àánú mo gbàdúrà orí ọ̀fẹ́ láti máa ṣe yìí ní orúkọ Jésù Ọlọ́run ayọ̀ǹda rẹ̀ fún wa a rí pé lákòótán ohun tí ó wá ṣe pàtàkì jù tó jẹ́ pé láì jẹ́ pé a ní kò sí bí a ṣe lè ṣe ohun mẹ́rin ti a ti mẹnubaye wipe pe ki a ma se igboran si ase olorun ki a ma sa fun igberaga ki a si ma gbe iwa irelewo bakan na pe ki a ma wa ironu kuwada ki a si ma fi aanu han fun gbogbo eniyan a ri pe ohun kan ti eniyan gbodo se ko to di pe o se gbogbo kan wonyi ohun naa ni wipe a gbodo di atunbi ẹnikẹ́ni tó bá máa ṣe ìgbọ́ran sí àṣẹ ọlọ́run gbọ́dọ̀ di àtúnbí o ẹnikẹ́ni tí ò bá ti di àtúnbí kò sí bó ṣe lè ṣe ìgbọ́ran sí àṣẹ ọlọ́run a rí pé ta bá ń sọ̀rọ̀ nípa àtúnbí ọ̀pọ̀lọpọ̀ apẹ́ a kò yí ọ̀pọ̀lọpọ̀ pé ohun tí àtúnbí tí ó tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ a ọ̀pọ̀lọpọ̀ dàbí Nikodemu ní Yohánù orí ìkẹta báwo láti ẹsẹ̀ ìkẹta ari pe ni igbadi Jesu Christ so fun Nicodemu pe o gboro di atunbi ari pe Nicodemu go bere lowo re pe ah ah bawo lo se ma di atunbi se o ma pada sinu iya ohun ki iya ohun tun tu ohun bi ni e ja wo ihere Johanu ori keta bawo lati ese keta Jesu dahun o si wi fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atun eniyan bi ohun ko le ri ijoba Olorun Nicodemu wi fun pe a o ti se le tun eniyan bi nigbati o de agbalagba tan o ha le wo inu iya re lo lati nigba keji ki a si bi Jesu dahun wi pe looto looto ni mo wi fun o bi ko se pe a fi omi ati emi bi eniyan ohun ko le wo ijoba Olorun so ki la npe pe ke eniyan ki o di atunbi didi atunbi ona ni wipe ke eniyan ki o yi pada kuro ninu ona ibi ti o ti rin ki o si gba Jesu Christ gege bi Oluwa ati Olugbala bawo la se le gba Jesu Christ gege bi Oluwa ati Olugbala agbodo mo ara wa gege bi elese ni igba to ba ti mo ara re gege bi elese jewo ese re ni waju Olorun nigba to ba de ti njewo ese re ni waju Olorun gba Jesu Christ gege bi Oluwa ati Olugbala ari pe bi o se nse yi Jesu Christ awa fun o ni agbara lati se igboran si ase re lati bo igberaga sile ati lati gbe iwa irelewo iwo to ngbo mi ni wakati nje wo na ti ni Christi to ba ti ni Christi ma fi igbala re dola oni ni akoko lati jewo Jesu Christi gege bi Oluwa ati Olugbala eje ki agba adura ayeraye Olorun agbe oga yan ologo Oluwa ogo ni fun oruko omo re adupe fun oro na ti e ti ran jade Oluwa o se Oluwa ogo ni fun oruko omo re o je fun gbogbo awon ti o jewo re gege bi Oluwa ati Olugbala ni wakati yi ni oruko Jesu Oluwa e tewo gba won ko oruko won sinu iwe iye Oluwa gbadura nje ore ofe lati ma sa fun ibinu re ni igba gbogbo ore ofe na Oluwa yonda re fun wa Oluwa ka le ma yin o ogo ni fun oruko omo re ni oruko Jesu Christi ni agba adura Amen.
1: Ibukun ni fun o bo se ti gbo oro yi na. Ojo mejo ni ka to pade lori eto iru akoko bayi lati Diocese of Iduani Church of Nigeria Anglican Communion. Alaafia ni fun o.

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Books, uniform, school fees.
4: Mattress?
5: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
4: Say no more.
3: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
6: Sleep better, live better, Mocha.
7: Mocha, adding comfort to life since 1959.
8: Sade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yìí. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
12: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
13: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
14: Kí ló ṣẹlẹ̀?
13: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́.

0: A Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit located of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now, now. Pay small, small.
1: Tẹ̀lé nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Tó o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóhùn ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 60 64 19. 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dàgbé ẹlòmíì.

0: le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fo a jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olorun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olorun won o dupe fa olorun ni o dupe ta lo ni esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun kon ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 90 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbomo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa jafani egbogi mawa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bele lomi yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
2: Ọ̀rẹ́, a ò mọ tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Àgbòyìn ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070 64 60 6419 070 64 60 64 19 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
4: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
5: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekanje ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti o nise lowo.
6: àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó
7: ó dẹ̀ àwọn olóyún náà ò gbẹ́yìn
6: nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook Instagram and YouTube at Women on Assignment email at womenonassignmentamerica@gmail.com
8: Women on Assignment on our news we fight to win.
9: Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment mo kí gbogbo yín káàbọ̀ sí orí ètò ní àṣálẹ́ yìí orúkọ tèmi ni pastor Tolani Falana ẹ jẹ́ ká gbàdúrà bàbá dúpẹ́ nítorí wípé ẹ dára sí wa ayẹyin lógo nítorí wípé ẹ̀yin ni ọlọ́run wa ẹ ṣe fún orí ọ̀fẹ́ ẹ ṣe fún iyì ẹ ṣe fún ìgbàlà ọkàn wa olúwa gba ọpẹ wa lónìí olúwa wa bá wa sọ̀rọ̀ bíbélì sọ pé nídìí èyí ni ọmọ ọlọ́run ṣe wá sáyé láti pa iṣẹ́ ìṣòrun ní orúkọ jésù gbogbo iṣẹ́ ìṣù gbogbo ẹ̀tàn sàtánì tí ò fẹ́ kí ìgbéyàwó yìí ó dùn olúwa pààrùn olúwa fún wa láyọ̀ púpọ̀ ògo ní forúkọ mímọ yín jésù kristi olúwa wa àmì lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín káàbọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa pé kò dára kí ọkùnrin dá wà kó dára náà kí obìnrin dá wà nítorí pé ọlọ́run torí àwa ọkùnrin ló ṣe torí àwọn ọkùnrin ni ọlọ́run ṣe dá àwa obìnrin a fẹ́ tẹ̀síwájú nítorí pé lọ́sẹ̀ tó kọjá mo ní ó yẹ ká máa ọ̀gẹ̀ ara wa ọkùnrin míì wà gẹ́gẹ́ bí ọkọ tó dá wà kò sí ìbáṣepọ̀ mọ́ nínú ìgbéyàwó yẹn bẹ́ẹ̀ náà lobìnrin míì wà nínú ìbáṣepọ̀ tó jẹ́ pé ọmọ ló kọjú sí àwọn aráàlú wa wá ní ọmọ mi lọkọ mi ọmọ rẹ sọkọ rẹ wà tí ọkọ rẹ lọkọ rẹ ọmọ rẹ lọmọ rẹ because tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé àwọn ọmọ wa lọkọ wa gbà táwọn ọmọ yẹn bá tó níyàwó wà wá wọ̀ ìyá àjà pẹ̀lú ìyàwó ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbéyàwó tá a wà nínú ẹ̀ òun ni ọlọ́run fún wa mo gbàdúrà lọ́sẹ̀ tó kọjá wípé ọlọ́run ò ní fún wa ní àǹfààní láti tún ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin míì tàbí obìnrin míì mọ́ eléyìí tó yẹ wá lọ́lọ́run ti fún wa àwọn ọkọ wa wọn ò ní kú àwa ìyàwó náà a ò ní ṣàárẹ̀ a ò ní dòkú mọ́ wọn lọ́wọ́ ó màmá ń dùn o tí ọkọ àti ìyàwó bá bára wọn di ọjọ́ ogbó irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ olúwa á yọ̀ǹda fún wa á yọ̀ǹda fún mi á dẹ̀ yọ̀ǹda fún ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí báwo la wá ṣe fẹ́ ṣe tó jẹ́ wípé ọlọ́run á ràn wá lọ́wọ́ láti má sù ara wa ohun àkọ́kọ́ tá a fẹ́ ṣe òun ni wípé ká kọ́ láti ń dáríji ara ẹni kò síbi téèyàn lè èèyàn ni wá o ẹni tí wọ́n bí nílé ọ̀tọ̀ tó ti wà nílé tí wọ́n láti 20 years tí wọ́n náà ti wà nílé tọ̀dọ̀ láti 25 tẹ́ wá dàpọ̀ ó wá ní everyday ó máa dùn lọ bẹ́ẹ̀ ni apart from the fact wípé èṣù gan wà ẹ jẹ́ ká kọ́kọ́ gbé èṣù sẹ́gbẹ̀ẹ́ náà lọ́rọ̀ tó wà lẹ̀ àwọn tó tọ́ wá yàtọ̀ síra ẹlòmíì àwọn òbí ẹ̀ wọ́n máa ń jà ni so tí ò bá sí ìjà kò nọ́mà ó máa rò wípé ò ti kọ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ inú ẹ̀ gan ò dùn sí bí wọ́n ṣe ń jà but nínú ní subconscious ẹ̀ ìjà ti wà ń bẹ̀ kò nọ́mà kéèyàn má jà because kò nọ́mà káwọn òbí tiẹ̀ má jà ó ní ti bí àwọn òbí tiẹ̀ ò kì í jà òun ò rí bí ẹni wípé nǹkan tó dáa ni kọ́kọ́ àti ìyàwó má jà torí àwọn parent tiẹ̀ ò kì í jà àbí bóyá kò tiẹ̀ ní parent rárá so ìwọ wá rò pé a ń láti jà náà báwo lọ ẹni ò tiẹ̀ lè ọ̀rẹ́ mi kan ní ohun tiẹ̀ lè fẹ́ ọkùnrin tí ò lè máa ké mọ́ òun èmi sọ pé èmi ò fẹ́ ọkùnrin tó máa ké mọ́ èmi o bí òun ṣe ọmọ ẹ̀yàwó ẹ̀ ni bí ó ṣe máa ké mọ́ mi ọkùnrin mi à ní kí ni ẹranko ni wọ́n obìnrin ẹran ni wọ́n wá bá wọn wí ni kìsà ẹni tí ìyàwó ẹ̀ bá jẹ ẹran ẹran lòun náà o it will take ẹran láti fẹ́ ẹran ṣé ẹ mọ̀ wípé ní genesis chapter 2 takà yẹn bíbélì sọ wípé it's not good for a man to be alone ọlọ́run ò dẹ̀ mú ẹran tí ọlọ́run jẹ́ kó sùn ó dẹ̀ yọ egungun ìhà ẹ̀ òun ló fi dá obìnrin fún tó mu wá fún so tó o bá sọ wípé ẹran nìyàwó ẹ excuse ẹran lẹ́yìn náà so obìnrin ò kì í ṣe ẹran mo ń gbọ́ sórí obìnrin kan ó ló máa ń nà òun ni oní tó bá ń nà òun tán àwa àwa lè jáde àìṣẹ̀wà gbé àlè wọlé excuse o you know what ó jẹ́ lọ yí padà because to ba ro po ma tete ku o le ma tete ku o nte yo ba de ti gbin ohun lo ma ka to ba ro pe boyo fi ya je obirin yen enikan to wa loke orun to se ohun lo joko si ori obirin aye ori gbogbo nkan to nlo o le mu sinu yara ko ro po fe discipline yen kini obirin o ma discipline won ni nigbati onidaje ododo ba de mi o so pe igbati jesu ba pada wa saye o nigba to ba se to pelu e to fe da ejo titi e fun e owo Nebukadnezar ni ko ti bere o ran lo si university awon eroko aye o de pare o jiya e by himself awon akure won ni oloya laje e koju aye o de oni oloya le je kete re e ko so ni ba pin so cha ma se bi oba ko ma fi yajo omo lomo ninu kon ninu kona yara tori o ti mo koko se to fe gbe ja to fe gbe ni ja eni to da wa loke orun o so iyawo yi o kin se eranko sister o kin se eranko onku eyin go e kin se eranko tori won robirin mi ka wo se oko ri ba ka bi oko o kin se oko oko ni e so I think the first thing we want to do ta nilo lati se ka koko dariji ara wa ka ye sora wa loruko ti olorun o so wa se won le fe eran ni se eran le bimo fun eni e ma je ka so wa sora wa loruko to olorun o so wa e je ka dariji ara wa whatever it is ta ba ti se sira wa e je ka dariji ara wa se mo wi pe igbe aye ta n gbe itan ni o ti olorun ti ko nipa wa ninu iwe Psalm 139 Bíbélì jẹ́ ká mọ̀ láti ẹsẹ̀ kẹtàlá wípé Ọlọ́run ló hu wá nínú ìyá wa. Ó dẹ̀ ti mọ ọjọ́ ta fẹ́ iye ọjọ́ ta máa lò nílé ayé. Ó ti kọ́ sílẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní àti ẹ̀ out. Ká tó bẹ̀rẹ̀ sí ní leave ẹ̀ out. Ọlọ́run ti dá ayé wa ìtàn. Bí ìgbà tí èèyàn bá àti múvì òun la máa ń ṣe yìí torí Ọlọ́run ti kọ ìtàn ayé wa. Nínú ìwé Jeremiah orí kìíní ẹsẹ̀ karùn-ún ó sọ fún wa wípé òun ti mọ̀ wá kóun tó pín wa wá sí ayé sínú ìyá wa ó ti mọ̀ wá. So ẹ jẹ́ ka téèkì ẹ̀yìn sí ká lè farabalẹ̀ enjoy orí ọ̀fẹ́ gbogbo tí Ọlọ́run ní fún wa dáríjọ ko ẹ tìsítà gbogbo àwọn ẹkún wọ̀nyí ó ti tó ní omi díẹ̀ dànù kò dáríjì láyé mi ò ní kí mọ́ má ṣe bẹ́ẹ̀ torí jésù náà ó ń darí ẹ̀ṣẹ̀jì wa ẹ jẹ́ ká máa ọ̀gì ara wa ta bá ọ̀gì ara wa inú àwa gan máa dùn ọ̀gìn ò kì í ṣe fáwọn olóyìnbó nìkan ká di ara wa mú ọkọ mi ẹ káàbọ̀ ṣébí àwọn ìyá wa láyé àtijọ́ tán bá fẹ́ kíra wọn dira mọ́ ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ you can do it in a very decent way hug your husband hug your wife nígbà míì gan ta bá jọ jùmọ̀ jókòó ta fẹ́ ṣe movie night bóyá lẹ gbọ́ ilé ọkọ àtìyàwó mi a ní ẹbọ láàyè ń wà gbọdọ àgbẹ arígbó jájíkẹ sista wẹ ẹ ṣàrígbó wọn bá ti pera rẹ lárúgbó pẹlú adarígbó kalẹ wẹ ẹ ṣe kùrùmù jẹjẹ ọlọmọ ṣe alẹ kùrùmù jẹjẹ ǹjẹ akórarí apọ ká túrarí a ṣe ò fẹ kọkọ ẹ yànlẹ ṣùgbọn ò ṣe dáadáa ó mọ wípé ohun táwọn ọkùnrin bá ti rí òun náà máa ń wò ní òun náà máa tẹ̀lé òun ló máa wò wọ́n ìwọ gan lọ́wọ́ rẹ nínú mìíràn ṣó òun ra ẹ bó ṣe rí ẹ jẹ́ ká tọ́jú ara wa táwọn ọmọ bá ti lọ síbẹ̀ bó ṣe friday ni ẹ jẹ́ a ní movie night bá àti ẹ̀ lè lọ sí sinimá ká lọ wo movie tí iná bá ti wà ẹ jẹ́ ká fúnra wa ní movie night ayé àtijọ́ gan kéèso náà kéèso nǹkan kan ṣe bá wọn pa lọ ṣe bá wọn ṣeré wọn a máa ṣeré ìdárayá wọn bára wọn sọrọ wọn lè jókòó kalẹ kí wọn máa pàlọ fúnra wọn just to have fun just to release the stress of the day ṣùgbọ́n ayé òde òní kí la rí àfi kọ́kọ́ bínú kó bínú gun bed kíyàwó bínú kó bínú gun bed kó ní ká lóko ẹni tó máa kọjú sí ìs kó kọjú sí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká fìfẹ́ hàn sí ara wa ká di ara wa lọ́wọ́ dání ẹ jẹ́ ká dá movie night sílẹ̀ nílé wa mo sọ fọ́mọ mi ní last week ni we want to have a movie night àwọn yẹn ni mo mọ̀ wípé mo ní ẹni tí mo ń bá sọ yẹn baby mi ni mo rò pé mo need the time pẹ̀lú ẹ̀ mo ní what about if we had Friday night movie time. I only okay, mommy is fine. Tori mo ri pe busy pelu iwe, mo ko ro pe ka ta kan fi yen ka fi sere. Eyin o di akoko ti mo ni pelu oko mi lowo. Eyin na e wo be se le se kodun. Eh, movie aye e ohun lo act out to you. E ma je ka di waka pass ninu movie aye wa, ninu itan aye wa ka ma kon di ara awon ero to rin koja. This movie is written concerning you. It's your life. It's your show. Enjoy it. Iko to fairy ye, bere si ni se eyan o ki kere ni di iko e. Iwo ni yawo nu le, iwo ni mommy nu le. Create your world. Enjoy your world. Ma ko so pe okay, okay. Ati tun, ati ji. E je ka da nkan sile, iko daada sile. Oko mi ewo, gbogbo wa ninu le ni ojo Friday. Olorun a je, Olorun a bless wa, a repo si generator. We are going to get some movie and just but both I say Netflix la fellow. The television work, the Netflix, we should blame log video, whatever it is, then you're she just to have fun. Let's do it together. Let's play games. Let's buy let's play Ludo. I mean, it's our life. Ba she live tabade to go to movie. Kadira wa no wodani, awata joke at yawo. Tomo ba ti sun e je ka ka won mo sinu yara won e je ka karo ti awon kan to da memory to da boya gba ta fera wa ni o won ti gba yen to je pa se fera wa sona oko mi ani popo ri popo boya ku so mi da kiri popo gbe mi sapo so that a ni ma yago fo e danye a fe wa pelu ara wa opportunity re o ati wa pelu ara wa nisin me need lati so e da anything kin ju e sapo. I am here with you flesh and blood. Don't waste this time. E ma je ka fi akoko isu fun. E je ka feran ara wa. E je ka di ara wa lowo dani. Iye na tun ni ko to nse fun wa. Lose to koja mo ta ba og ara wa for 20 seconds. Ara wa warm mara wa. A release hormone to nje oxytocin. To ma de, hormone to ma je ka feel good. If you hold your wife's hand or your husband, your partner hand too. Dirani lowo dani, you know, the same hormone will be released. Loruko Jesu oko igbeyawo oni gunle si ebu ti ofo Olorun a di igbeyawo wa mu ade ni ayo to po ninu igbeyawo yi to ba fe ranti nkankan lale yi ranti wi pe ka dari ese jira wa Oluwa ran wa lowo ori ofe lati dari jira wa lati bere si ni se bo se ye ka ma se bi ololufe Olorun a gbe wo wa loruko Jesu lagbara lodo Eledumore lose to bo a ma tesiwaju o daro.
7: The Woman on Assignment show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni eletan je ka awon wundia awon obirin ti ya nje atawon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.
10: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ààrẹ Tinubu pàṣẹ yíyọ̀nda gbogbo owó tíjọba ti yà fún àwọn àjọ tó ń bógótó ẹkùn jẹkùn lórílẹ̀-èdè yìí. Ọmọ òye ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun fúnpọ̀ gómìnà ìpínlẹ̀ Èkìtì yọwọ́ nínú ẹjọ́ rẹ̀ tako ìjáwé olúborí Òyebánjẹ́. Owó NDLEA tẹ àwọn agbóògùn olóró ní ìpínlẹ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n ń gbé oògùn olóró. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kíyin ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní.
2: Ìròyìn kalẹ̀ àdàbà 88.9 FM là ń gbọ́.
1: Ṣé bí bàbá Fàgbòfé gan àjọkùn ẹ̀ lẹ́ni ló mú káre Bola Tinubu kó pàṣẹ fún akọ̀wé ìjọba àpapọ̀ George Akume láti rí wípé gbogbo owó tíjọba fọwọ́ sí fún àwọn àjọ tó ń ṣàmójútó ẹkùnjẹkùn lórílẹ̀-èdè yìí jáde. Tinubu ló fàṣẹ náà léde lónìí ọjọ́ ajé níbi ètò àpérò eléyìí tájọ tó ń bójútó ọ̀rọ̀ ìdàgbàsókè ẹkùn àárín gbogbo àríwá ilẹ̀ yìí gbé kalẹ̀. Akume, ẹni tó ṣojú fún ààrẹ Bola Tinubu níbi ètò ń jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀dá àwọn àjọ tó ń bójútó ìdàgbàsókè ẹkùnjẹkùn ni ló jẹ́ ọ̀kan lára àwọn ìgbésẹ̀ èròngbà àrètí ọ̀tún láti lè jẹ́ kí àwọn iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí yá kíákíá. Ààrẹ ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn àjọ náà ni wọn yóò mọ jábọ̀ fún ìjọba nísàn-án tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ni kí wọ́n mọ̀ rọ̀gbọ̀ kú lé owó tíjọba bá ṣẹ̀ṣẹ̀ ń fi ṣọwọ́ sí wọn. Ó rọ̀ wọ́n láti fikùn lukùn pẹ̀lú àwọn àgbà aládàáni àwọn míì tí wọ́n jẹ́ ẹlẹ́yin ju àánú àwọn àjọ tó ń bójútó ìdàgbàsókè míì bẹ́ẹ̀ fún àti lè jẹ́ kí iṣẹ́ wọn yá kíákíá. Ó ní ìjọba ń fẹ́ kí àwọn àjọ ọ̀hún kí wọ́n gbájúmọ́ àwọn iṣẹ́ àkànṣe kànrìnkànrìn bí ojú ọ̀nà irin pápákọ̀ òfurufú ìṣẹ̀dá iléeṣẹ́ ètò ààbò ìdókòwò ìdàgbàsókè ọmọnìyàn ètò ẹ̀kọ́ àtètò ìlera. Ìjọba àpapọ̀ ti ń gbèrò láti fi àbá ètò ìṣúná ọdún 2027 ṣọwọ́ síwájú ilé asòfin nínú oṣù kẹsàn-án yìí lérògbà àti lè jẹ́ kí àbá náà kó la gbogbo ìpele tó yẹ kọjá. Ọ̀rọ̀ ọ̀hún lólàdé nínú ìpè fún àyẹ̀wò ìpè fún oyè owó náà tíjọba fọdún 2027 nílàkà eléyìí tí wọ́n sì ti fi ṣọwọ́ sáwọn iléeṣẹ́ tọrọ kan láti ọjọ́ kẹrin oṣù kẹsàn-án táwa yìí. Ìwé ọ̀hún ló ṣètò àlàkalẹ̀ fún àwọn iléeṣẹ́ ìjọba lórí ìgbáradì láti lè fi owó náà oníkálukú wọn léde fún ìjọba kí wọ́n sì ṣe àkójọ rẹ̀ fún àbáto ìṣúná ọdún 2027. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ ọmọkùnrin kan lọ́rùn tọba Babatunde ẹni tí wọ́n ní òun ló po àgbo ọ̀pọ̀rọ́kù olómi eléyìí tó gbẹ̀mí ọ̀pọ̀ ènìyàn ní Arárọ̀mí Òbù àti àwọn ìlú kọ̀ọ̀kan níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Kò dín ní ènìyàn 29 láwọn ìlú méjèèjì náà tí wọ́n ti tẹrí gbàṣọ báyìí tó sì jẹ́ wípé bí 100 nínú àwọn ẹlòmíì ni wọ́n sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú látàrí àgbo mọ́kété ọ̀hún. Àtẹ̀jáde kan látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh lọ́jọ́ ajé jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ tẹ afurasí ọ̀hún pẹ̀lú àwọn 14 míì tọwọ́ tún tẹ̀ wípé wọ́n ń ta irú ọ̀pọ̀rọ́kù bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ tó ti sọ wípé kí wọ́n mọ́ ta irú bẹ́ẹ̀ mọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló wá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí sóhun tó ṣokùnfà ikú àwọn onítọ̀ǹgàn nísàn-án àti wípé àwọn àjọ tọrọ kan ti ń ṣe àyẹ̀wò sórí òkú àwọn ènìyàn tó dolóògbé. Ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun fúnpọ̀ gómìnà nínú ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì tó dànà ambassador Isaac Adédáyò Àlàdé ló ti yọwọ́ báyìí nínú ẹjọ́ rẹ̀ eléyìí tó pè tako ìjáwé olúborí gómìnà Abiodun Ìbànjì. Agbẹjọ́rò fún Àlàdé ló sọ fún ìgbìmọ̀ tó ń gbẹ́jọ́ tó ṣúyọ lẹ́yìn ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì eléyìí tó jókòó nílùú Ado Èkìtì wípé òun ti fi ìwé kan ṣọwọ́ láti lè jẹ́ kí àwọn ìgbìmọ̀ mọ̀ wípé oníbàárà òun kò fẹ́ láti tẹ̀síwájú nínú ẹjọ́ náà mọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun ló ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ó jẹ́ ohun ìjayà o ṣùgbọ́n ó ń wò ní tako ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun yóò sì tẹ̀síwájú nínú ìpẹ̀jọ́ tirẹ̀ ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́nu mẹ́ta eléyìí tí adájọ́ Abubakar Idris Kutigi tó ń darí ń ló gba ìpè náà wọlé tó sì fagilé orúkọ Aladé nínú àwọn ènìyàn tó lẹ́jọ́ tako gómìnà Abiodun Ibanji ẹwẹ́ ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun ló pe àwọn ẹlẹ́rìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú àwọn ẹlẹ́rìí ọ̀hún ń ló gbà wípé òun ò wọ ohun ìdánimọ̀ àjọ elétò ìdìbò nígbà táwọn tó kù jẹ́rìí wípé lóòótọ́ ni ìdìbò kó o ṣe bẹ̀ ló wà pẹ̀lúpẹ̀lú àwọn kínkìnkín kọ̀ọ̀kan láwọn ojúkò ìdìbò aṣojú ẹgbẹ́ action alliance kan ní tiẹ̀ jẹ́kò di mímọ̀ fún ìgbìmọ̀ tribunal náà wípé wọn ò tiẹ̀ fún ní ìwé kó tó di wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún fi tipatipa ni kóun ó lọ dúró gẹ́gẹ́ bí aṣojú ní ibùdó ìkó ìbòjọ ìgbìmọ̀ tribunal náà ń ló sún ẹjọ́ ọ̀hún síwájú lẹ́yìn táwọn ẹlẹ́rìí ti sọ̀rọ̀ tán agbẹjọ́rò fún gómìnà Oyèbánjí ló wá rọ ìgbìmọ̀ tribunal náà láti ṣe kankankan lórí ẹjọ́ náà torí wípé ọ̀rọ̀ awuyewuye tó ṣí yọ lẹ́yìn ètò ìdìbò ń ló yẹ kí wọ́n ṣe kíákíá lórí rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ Èkìtì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọlé sí lónìí ní yanturu bí iṣẹ́ ti ṣe bẹ̀rẹ̀ fún sáà 2026-2027 ìwọlé padà sílé ẹ̀kọ́ ọ̀hún ló wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì tó ń bójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ eléyìí tó ti pàṣẹ rẹ̀ ṣáájú wípé ń ṣe ni kí àwọn òbí àtàlágbàtọ́ kí wọ́n tètè dá àwọn ọmọ wọn padà sí ilé ẹ̀kọ́ àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ jẹ́rìí wípé àwọn ọmọ wọlé padà sílé ẹ̀kọ́ lọ́pọ̀ yanturu eléyìí tó sì jẹ́ kóríyá fún wọn wọn ni ètò ìkẹ́kọ̀ọ́ ń ló ti bẹ̀rẹ̀ kólójú tó sẹpẹ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún ni wọ́n ti ní àwọn ti gbáradì gidigidi kó tó di wípé àwọn ọmọ wọlé padà sí ilé ẹ̀kọ́ láti lè rí wípé kò sí wàhálà kankan nínú ìlànà ètò ẹ̀kọ́ sáà tá a wà yìí àwọn òbí tó bá ikọ̀ akọ̀ròyìn iléeṣẹ́ àdàbà fm sọ̀rọ̀ ni wọ́n jẹ́rìí wípé inú àwọn dùn sí ìgbáradì àwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Èkìtì báwọn ọmọ wọn ti ṣe ń wọlé wọ́n sì rọ ìjọba àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ láti jáwé sóbẹ̀ ìgbìyànjú wọn nípa mímú àlékún bá ìsọwọ́ṣiṣẹ́ wọn pípèsè àwọn amú ètò ẹ̀kọ́ rọrùn tó jẹ́ ojúlówó àti kíkẹnú ìwà dáradára nílé ẹ̀kọ́ ẹwẹ́ alága àjọ tó ń bójútó ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nípínlẹ̀ Èkìtì ọ̀jọ̀gbọ́n Fẹmi Akínwùmí ló ti fi dá àwọn ènìyàn lójú wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì yóò pèsè ètò ẹ̀kọ́ tó jẹ́ eléyìí tó múnádóko ní ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ Yobe Emeimalabu ni ló ti pè fún àtúndì ìbò ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ó jẹ́ kò dùn mímọ̀ wípé fífún Tinubu lórí ọ̀fẹ́ láti ṣe sáà kejì òun ni yóò jẹ́ ní ìbámu pẹ̀lú ìdájọ́ òdodo òótọ́ ọ̀nà àti ètò pínpín káàkiri eléyìí tí wọ́n fi ipò ààrẹ ṣe buni jẹkùdì mímọ ní kaduna níbi ìpàdé kan tẹgbẹ àwọn mùsùlùmí obìnrin tó gbé kalẹ̀ ó jẹkùdì mímọ wípé ẹkùn àríwá ti ṣe ọdún mẹjọ lápèrè yóò sì jẹ nǹkan ìwúrí bí wọn bá tún fún ààrẹ bọlá tinubu ẹni tó wá láti ẹkùn gúúsù lórí ọfẹ láti ṣe ọdún mẹjọ tirẹ náà pé àjọ tó ń bójútó ìtanilólobó nílẹ̀ yìí national orientation agency ẹ̀ka rẹ̀ tó wà nípìnlẹ̀ kẹbi ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn ènìyàn ìpínlẹ̀ kẹbi láti sinmi ẹ̀dọ̀ àti lórí ọ̀rọ̀ owó epo eléyìí tó ń lọ sókè wálẹ̀ lójoojúmọ́ àjọ ọ̀hún tó ra wẹ́bẹ̀ sáwọn ènìyàn láti fún ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ náà lórí ọ̀fẹ́ láti lè tẹ̀síwájú nínú àwọn ìgbésẹ̀ ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè eléyìí tó ń lọ ẹni tó jẹ́ olùdarí fún àjọ NOA Muhammad Nasir Karufi ló pe ìpè ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi léde fáwọn olóyìn níbi ní kẹbi ti ṣe olúlo ìpínlẹ̀ náà lónìí ọjọ́ ajé Nasir Karufi ló ṣàlàyé wípé bí ọ̀rọ̀ epo bó ti ṣe ń lọ sókè wálẹ̀ lójoojúmọ́ lọ́wọ́ ta wà yìí ń ló jẹ́ látàrí bí ọjà àgbáyé bó ti ṣe rí lákòókò yìí ilé ẹjọ́ gíga alẹ̀ yìí tó kẹ̀tẹ̀ ǹfẹ̀ sílùú Àbújá ló ti sun ẹjọ́ kan eléyìí tó tako ìdarí ìgbìmọ̀ tí David Mark tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ADC wípé kí wọ́n mọ̀ṣẹ́ pera wọn ní adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́ ìṣe ni ilé ẹjọ́ ń sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí ẹjọ́ ọ̀hún ń lọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tinubu ọ̀gbẹ́ni Nọ́fíù Bàlágòǹbé tó pè síwájú ilé ẹjọ́ ejo na oni won ti yan wipe won yo gbo gbogbo awon ejo lori re to wa nle loni sugbon adajo to njoko lori igbejo na Peter Lifo ko yoju adajo Lifo in lo ti jakodi memo ni ojo kendelogun osu keje wipe won yo gbo gbogbo ejo na iyen loni ati wipe ejo kan eleyi to n kesi Lifo lati yowo kuro ninu didajo lori oro na ini Lifo ti fagile lati ojo kendelogun adajo n jakodi memo wipe ipe ti ogbeni Rauf Aregbeso lati se akowe egbe oselu olore sore ategbe oselu na ga ti won pe wipe ohun o je olooto lori ejo na ini ki se eleyi to lese nle bo ti wo kori n se ni Lifo n lo wa ni ki egbe oselu ohun ataregbesola ki won san milionu kankan owo naira fun Gumbi latari bi won ti se pe ejo na ti o si muna doko ajo to nda gborumo tita gbigbin ati ilukulogun loro nile yi NDLEA lo ti fi panpo fun mo awon eniyan kan pelu ogun oloro eleyi ti won fi igbo ti won fi se bi opoid atawon mi ni ipinle ko ati ipinle mejo miran to fi pe mesan ajo ohun n lo gba ogun oloro kan eleyi ti won fi igbo se ni ipinle ko ipinle ondo ipinle edo ipinle delta ipinle kaduna ipinle plateau ipinle bayelsa ati ipinle kano owo ti ete ogbeni kan le toruko re nje Abidin Jide Salami nigbati o gunle si papako ofurufu ti ipinle Eko Muritala Muhammad lati gba ogun oloro kan loruko egbon re eleyi to ni to ngbe ni United Kingdom be ba se ndarapo mo wa iroyin asalele ngbe lowo lati le se adaba 88.9 FM Akure baba padade ama je ko di mewo fun yin bo ti se lo nle okere lagba muludun atire idaraya emo yi ku nbe adaba yi wi e
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Tọpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun health center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
7: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn general ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
6: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi mi ò ra ẹyọ ògùn kan ní ìta.
7: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
6: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
7: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
8: ìjọba ń gbìyànjú lórí ẹsẹ̀ntà o nípa ìdánilẹ́kọ̀ọ́ ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
9: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kókó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o máa wọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kókó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
8: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
10: My brother, I hear say Lafarge don't change name.
11: Yes, now.
10: Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC.
11: The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country.

0: beyond buildings.
1: A cab of quada. Follow ye in Lakotu Ekansiwani www.adaba889.fm. Tabika Shakala de BFM app in Google Play Store. Bakana Lelibo Adore. Ni www.facebook.com/adaba88.9. Adaba 889 FM lawa lojo po Instagram atalagbele bo Twitter wa. Adaba FM TV latagbo mole si lojo po YouTube. Beyin ba wa ni royin kan te fe fi tuwaleti. E te ate jise ranse si wa ni newsroom at Adaba 889.fm. Abo ijoki binu sa iroyin te si waju. Lori royin asale wa fun toni lagbon iroyin le okere. Eja darapo mo pe mi joda.
2: Moki yin kabo sori iroyin le okiri lasale tuni ajo redegbe ile Europe lo ti setan bayi lati se agbekale ofin tutun eyi ti o daabobo awon omo kekeke lowo ewu ti itakun ibare ni soro social media to le mu ba won ofin tutun ohun ti won pe ni EU Kids Act ni ireti wa wipe are egbe na Ursula von der Leyen ati oludari leka imero Helen Vikum ni won gbe kale lojo bo to nbo igbese yi onun waye leyin bi odun kan ti won tin pe kelu oro na gege bi o se tin je ikun sinu si awon obi kan lori ipa ti itakun ibare n soro social media to mu ba awon mo kekeke ajo redegbe ile Europe ohun ni won ti wa nboju wo bi won se ti pinwo ka awon mo kekeke ki won mo lo itakun ibare n soro social media ohun awon ti won ba wa laarin odun metala bo ti le je pe orilede France ohun ti n pe fun ko je bi gbedeke odun medogun orilede Australia lo je orilede akoko ti won ti gbe iru ofin be kale ti won si pinwo awon mo kekeke ti won ba to odun 16 lati mo itakun ibarin soro social media eti won ni o ni ipa lara irori ati eto ilera won olotun ile gesi andy boham lo ti fi lede wipe ohun fara ohun jin fun egbe isokan ile gesi latari bi awon adari Scotland Wales ati Northern Ireland bi won si tin pe fun ifimo sokan laarin ara won eni to je agbenso boham ohun fi lede wipe olotun ile na ni lo gbajumo oro ayipada otun laarin awon orilede mere nile gẹẹsi pẹlu alaye pe orilede ohun ni won tobọ duro digbi ti won ise papọ dipo mimọ ni epin laarin ara won atejade ti won fi sita ohun ko seyin bi awon minister nile Scotland Wales ati Northern Ireland bi won se ti towo bo adehun ti won si ro ijọba ile gẹẹsi lati gbaradi lori atunse ofin lorilede ohun ewe orilede china lo ti fi ipatari iroyin kan ti won gbe kiri wipe awon ile ise kan lorilede china ilo fun orilede iran ni aworan ibi ti awon iko omogun orilede america ti won wa ni buba awon omogun to wa ni jordan aworan ohun ni won pese ko to di pe orilede iran o se ikolu si ibuba awon omogun muavag eyi to wa ni jordan ti ikolu ohun to iseku pa awon omogun ile america meta bo tile je pe awon iko ijoba lorilede america won ko so gan pato lori awon ile ise ile itoje ti le china to fi aworan ohun sowo be ni won o si fi esun kan beijing wipe awon ni won fi aworan na sowo sugbon orilede china lo ti wa n bere fun eri to daju lori pe awon ni awon fi aworan ohun sowo si orilede iran ti won si ni iro to jina so to ni pe ko si ile ise orilede china kankan to lowo ninu iru iwa be ibi ta ri mo re lori iroyin ile okire lasale tuni opeyemi jordan loroyin fun le ise adaba fm
1: lagba iroyin awon amuludun agborin sere amuludun ni tawon eniyan n pe ni michael adeyinka dj tones ni lo ti jawe olubori bo ti se gba ami eye gege bi dj ile to gbounje fegbe gba wo bolo nile adulawo ninu eto ami eye afrima 2026 nse lo fi iroyin sowo soju opo instagram re DJ Tunes ni o ti n ba olorin gbajugbaja ni se ayo DJ Balogun eni tawon eniyan mo si Wizkid fojo pepe pelu awon olorin mi nile adulawo opolopo orin lo ti gbe jade pelu awon olorin bi Wizkid Wandeko Burna Boy Omale ati awon ilumoka olorin mi ade owa rin mo fun ikọ agbábọ́ọ̀lù Falconet Ramotalai Karim lo ti ni ikọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n ní lọ́kàn láti sa gbogbo agbára wọn kí wọ́n lè jẹyànrí ikọ agbábọ́ọ̀lù England nínú ìpele àwọn tó kú 15 nínú ìdíje FIFA fáwọn tọ́jọ́ orí wọn kò tí ju 20 ọdún lọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ń lo jáwé olúborí kúrò ní ìpele àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n fẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù New Caledonia bẹ́lẹ̀ ìyẹn nírọ̀lẹ́ ọjọ́ ìsinmi pẹ̀lú àmì mẹ́wàá sẹyọkan bí Karim bó ti ṣe gba àmì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọnú àwọn eléyìí tó mokori Moses Aduko kó wo gidigidi akọ́nimọ̀ gba àwọn Moses Aduko ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn àṣìṣe kọ̀ọ̀kan ṣì wà nínú ìṣọwọ́gbábọ́ọ̀lù àwọn ikọ̀ náà bó tilẹ̀ jẹ́ wípé wọ́n na New Caledonia ní mẹ́wàá sí ẹyọkan ó sì ní gbogbo àwọn ohun tó bá yẹ kan ṣe òun ni wọn yóò ṣe kí wọ́n tó lọ kojú England torí wípé wọ́n fẹ́ rí wípé wọ́n lé England padà lọ sí ilé ní ìpele tó kàn náà èyí ló pín ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ Patience Olúṣẹ́gun lólóòtú ròyìn Adégbòye Galani lorúkọ tèmi mú kiyín ó rán ayọ̀ lásán àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàárọ̀ o.
0: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo. Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
5: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
4: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà. Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀dá o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gi iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n. Oya ẹ máa bọ̀ wá o.
5: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
4: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ìjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
1: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ́ ra
3: alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e ti wa lanfani lati ma san die die eleke erin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eni ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu meji la to ba je pe osose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu ti di ki o ma pale gbogbo nkan ta ba ti lawon fe ra yi won ma gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan ti si di ki e wa fun ni kan ta so pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo juri ani e to ba ra moto wa fun wa lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months ehe so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bikan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbayin gbadun mo n gba 70,000 so ki mo le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe mo osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mo ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti wo ti jade a gbe oja re fun yo de tun mo san olo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
7: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Toti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
8: oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
7: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Toti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
9: CDK there for you.

0: Tuesday, Wednesday, and Thursday, say me will your Lord Walaye. Olajide Shina yomi oko toje siuti mande se walu lori. Akori padi alagbara ine kutu kutu. La gome jio wa samu ee. Ida bada obo anwa pani to shubu ni nogo. Hey, Ilari Stadium. La walo weyo. Yo jima trek mi ogo nye. Tiye mi olaru yo zimada wapada sivya ye la. Tebe jio gogo ti kawe mo. E mi olaru tije to fete dore gogo mpada. E jio gogo ti ja olo liye. La jio Tuesday, Wednesday, ati Thursday se idodo. Mi woli olaru alaye. Olajide Shina yomi oko toje si. Yo jima soro asha loru koje si. Tiya no zima shale. La gome jio uro mi kuchi kuchi. Samu ee. Ilari Stadium. How to go there? Wobani ma fara lo ma so testimony loru koje si.
1: Kari asi olorun ayo
2: adeli wayo
1: ani mimo fufun lalawo
2: abi asi o
1: akawe ma si laye olorun
2: abi asi o
1: e ti nbe la o ma nbe o
2: yara ya ibaro
1: epa la to bori ipa
2: o se je
1: so yigi yigi
2: abi asi o
1: aji pojo ikuna
2: abi asi o
1: odana to da gbogbo aye pada pada
2: ilu awo wole
1: o mani mani
2: o se je
1: mani ya mani
2: o se je
1: to mo yerun ori
2: olorun Olajide o
1: tagbari togbolo togbolo
2: abi asi o
1: on lo mo agbari
2: ba le so
1: on lo mo polo sinu e
2: baba mi o
1: on lo tun ni ki irun ma wu nbe
2: dani waye
1: iwo le ka ori irun ori re
2: rara
1: sugbe
2: yes sir
1: eni to de irun sibe
2: abi asi o
1: o le ka ye irun ti meme
2: ba le o
1: omo ni mani
2: oh yes sir
1: to mo ye eru pe ile
2: eji pata bi ko yingi o
1: ni pata mi koyigi
2: bi ase baro
1: ojo gbo ke mi koyege
2: o se jesu
1: oni ni ori okete nte ti ri ipeku eye keye
2: olorun oko to jesu o se
1: baba mi ogbere jigi deru ogun
2: baro
1: baba mi ogbere jigi deru ogun
2: baro
1: baro
2: o se jesu
1: akoda ye imba
2: o se jesu
1: ase deru imba
2: adale wa yo ma se
1: eni ti ohun re
2: o ye so
1: to sara Eni ti ohun re.
2: Oh yes sir.
1: Ko yo wo ina. Eni ti ohun re.
2: Abi asu.
1: Ti fagi kadari.
2: O se jesu.
1: Ati le ba lo ni ya.
2: Ale o.
1: Mo mi eni yen ka mo le.
2: Abi asu.
1: Ni akoko yi.
2: Olorun yo baba lo le.
1: O ya ko ka mo le.
2: Ah ma jesu.
1: O.
2: Baba mi o.
1: Ko gbundo de ile ra.
2: Ba le sa.
1: Ki nkan mo yato.
2: O le lati yato.
1: I cover dali ya. Ibanda ni ya ko tai. No se kaina
2: ayira yo
1: yo umba delika
2: abrasho
1: so rumba ninaka
2: mimi
1: mo kashanda balunati yo unatai
2: oya so
1: kana die demeru
2: alio
1: eyin ti asami o
2: ruko jesu
1: eni ni kodola
2: ruko jesu
1: lo ri iriri olohun
2: o ma jesu
1: lo ni iriri olohun
2: mi jesu
1: lo ri iriri agbara re
2: mi jesu
1: lo ni iriri agbara re
2: mi jesu
1: lo ri iriri titobi re
2: mi jesu
1: lo ri iriri ife iyanu re
2: mi jesu
1: lo ri iriri owo re
2: mi jesu
1: to ba ri owo olohun
2: ba le so
1: eru ama o
2: awo
1: o la sa
2: baba mi
1: o ni owo tolu e gbega
2: o ye sa
1: owo tolu e se gba
2: o se agbara
1: o ti ni o
2: ode
1: o na fe wonu aye awon eniyan
2: ka bi aso
1: wo bi
2: ye sa
1: lo se ran mi bo ni ilorin
2: ba le sa
1: ojo Tuesday
2: Tuesday adari wa yo
1: o se je po ise owo ta se
2: ba le sa
1: ise owo ta se ni esengota
2: ye sa
1: o se je
2: ka bi aso
1: ise yen ne
2: ye sa
1: loluwa ni ki ma gbe wo
2: ayera yo ma se
1: ni ilu ilorin
2: adari wa yo se
1: mo ti ba ilorin re owo ti won
2: hallelujah
1: lati bi 14 days
2: ka bi aso
1: wo
2: ye sa
1: owo ko
2: rara o
1: aje ni won pe
2: ba le sa
1: oga
2: baba mi o
1: mama pin fun yin
2: o ye so
1: enikan ni sa ma ra ni
2: kai
1: e fowo ra o
2: e fowo ra o
1: ko nfo e ra o
2: ato ato ato
1: o sa fowo ra
2: abi ese o
1: ofe ni o
2: ofe ni o
1: amo fun ni aje yi
2: o ye so
1: enikan yo kan ni
2: abi ese olorun
1: awon ororo to ba je ti
2: o
1: Ororo ma jeun.
2: Yes sir.
1: Ororo agbara.
2: Yes sir.
1: Ati oyi.
2: Bani o.
1: Lo gbudo ni lo.
2: Oh yes sir.
1: Ye bonde ni le ka. Biyanju ko mura le.
2: Yes sir.
1: Ma ororo ma jeun meji.
2: Ka bi ase o.
1: Ororo agbara meji.
2: Oh yes sir.
1: Ati oyi eyo ko.
2: Oyi eyo ko.
1: Oun lo ma gbe ise ye o.
2: Ka bi ase Olorun.
1: Ma de le keru mi. Ilori lojo Tuesday.
2: Ilori.
1: Ogbo awon ton ti subu.
2: Oh yes sir.
1: Akoni ipade yen lagbara.
2: Kabiyesu Olorun.
1: Ogbo ni.
2: Yes sir.
1: Ogbo ni.
2: Yes sir.
1: Awon ton ti subu.
2: Awon ton ti subu.
1: Awon akoni ton ti subu.
2: Awon akoni ton ti subu.
1: Ninu ogo.
2: Ninu ogo.
1: Idamo pada.
2: Idamo pada.
1: Sori aga Olawon.
2: Sori aga Olawon.
1: Afeju awon akoni ton subu gbejide.
2: Kabiyesu Olorun o.
1: Eni ti oja re nlo dede tele.
2: Oh yes sir.
1: Ti gbese dede wole. No more dada ninu oja. Sugbon ni bayi.
2: Ayerayo.
1: Ati jegan nira.
2: Alagbara o.
1: Elomi o le lo nu oja mo.
2: Pelu itiju le.
1: Nitori itiju. Lọ́wọ́ ẹni tí wọ́n lọ bájà. Wọ́n dé ní òru ọjọ́ kan.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n wá bá ọjà.
2: Jọ́ọ̀ṣù.
1: Wọ́n dẹ̀ palẹ̀ àṣìkí àti ògo rẹ mọ́.
2: Àdáríwájọ́.
1: Wọ́n dé ní òru kan.
2: Yẹ́sà.
1: Nítorí pé nígbà tí ènìyàn sùn. Ọ̀tá rẹ̀ wá.
2: Ọ̀tá rẹ̀ wá.
1: Ó fún èpò sínú ọ̀lẹ̀ kan.
2: Kábíyèsí.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Ibẹ̀ náà ti jí nǹkan lọ.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ayé rẹ ò rí báyìí.
2: Bẹ́ẹ̀ni o.
1: Nígbà tí Ọlọ́run ṣẹ̀dá rẹ.
2: Àtọ́.
1: Ṣùgbọ́n.
2: Yẹ́sà.
1: Àwọn ẹni èrú dé.
2: Kábíyèsí o.
1: Wọ́n jí nǹkan lọ.
2: Kábíyèsí o.
1: Ó ní a máa gbà padà.
2: Ó yẹ́sà.
1: Màmá yìí ṣàmì.
2: Bẹ́ẹ̀ni
1: Dáfínì ti ojú ogun dé.
2: Kábíyèsí o.
1: Nípò dé.
2: Yẹ́sà.
1: Olùkọ́ ti wá. Wọ́n ti jà lónìí lọ.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n ti kó gbogbo ẹrú ẹrù rẹ̀ lọ.
2: Yẹ́sà.
1: Àtọmọ ìyẹn wọ́n kọ gbogbo wọn lọ.
2: Yẹ́sà.
1: Nípò dé.
2: Yẹ́sà.
1: Ilé ti ṣófo.
2: Yẹ́sà.
1: Ó bèrè lọ́wọ́ Olúwa.
2: Ó yẹ́sà.
1: Ṣé kí n lépa wọn?
2: Káì.
1: Ó ní tí n bá lépa wọn. Ṣé mo máa bá wọn? Tí n bá bọ́ wọn. Ṣé màá rí nǹkan mi gbà padà? Bíbélì wí pé níní lépa.
2: Kábíyèsí o.
1: Bọ̀dá lépa. Ìyá èmi náà ń bọ́ sọ̀rọ̀
2: báyìí.
1: Níní lépa. Àwọn tó jí ọ ní nǹkan. Agbára láti lépa. Ó yẹ gbà. Èrú bí àdá ní kọ́hánà. Mo ní agbára láti lépa. Májèmúre ó yẹ gbà. Má bá wọn.
2: Bẹ́ẹ̀ni
1: sà. Àwọn tó ti ṣáájú rẹ̀ sáré nínú ògo. Tí wọ́n wá ń fi ọ́ ṣe ẹrú wọn. Àwọn tó ti lọ jìnà.
2: Yẹ́sà.
1: Nínú ògo.
2: Nínú ògo.
1: Ẹ̀dẹ̀jọ́ bẹ̀rẹ̀ ni.
2: Kábíyèsí o.
1: Ṣùgbọ́n.
2: Ẹjọ́ sáré gẹ̀rẹ̀.
1: Ọwọ́ di ẹrú wọn.
2: Yẹ́sà.
1: Ẹ̀sà.
2: Bàbá mi o.
1: Wọ́n rán mi sí o.
2: Ọ̀dẹ́gbọ́ dáadáa.
1: Agbára tó fi bá wọn.
2: Orúkọ
1: Sọ́fẹ́ bá wọn ni.
2: Mo fẹ́ bá wọn bàbá mi.
1: Ẹ máa kígbe tẹ̀lé
2: mi. Ó yẹ sà.
1: Ó yẹ gbàgbára. Gbàgbára. Gbàgbára. Gbàgbára. Gbàgbára. Ó ní sọ máa gbàgbára.
2: Bẹ́ẹ̀ni o.
1: Bọ̀dá sọ ń gbàgbára.
2: Máa
1: dàgbà. Bọ́dá jọ sàmí tó ṣe rí.
2: Orúkọ Jésù.
1: Agbára láti gbàgbára.
2: Orúkọ Jésù.
1: Má jẹ̀mú láti gbàgbára.
2: Bẹ́ẹ̀ni
1: wáyé. Ó yẹ gbà. Ìkọlọ sí ó lè padà.
2: Ó yẹ sà.
1: Àwọn dàbí ẹni tí ń
2: lọ.
1: Àwọn tó bá rí ọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Wá wí pé.
2: Yẹ́sà.
1: Lótìítọ́.
2: Kábíyèsí o.
1: Olúwa ṣe oríire fún ọ. Ẹ̀yin wo lẹ sàn mí.
2: Yẹ́sà.
1: Ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀.
2: Orúkọ Jésù.
1: Akọni tó ṣubú nínú ògo.
2: Ó yẹ sà.
1: Ohun tó gbà lọ́wọ́ ẹ̀.
2: Orúkọ Jésù.
1: Ó yẹ gbà ọ̀gá ìwọ́dà. Irinṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀.
2: Adáríwájọ́.
1: Tó fi jẹ́ ọmọ lórí àkàbà ògo. Ó yẹ gbà. Màmá.
2: Bàbá mi o.
1: Kí ló wá sọ níwájú ẹ̀?
2: Nítorí ẹni tí ó ń bá ọjà lèmi ò bàjà.
1: Nítorí ẹni tí ó ń bá ọjà lèmi ò bàjà.
2: Bàbá mi o.
1: Ṣé o lè sọ̀rọ̀?
2: Ọjà sọ.
1: Sọ pé ẹni tí ń bá mi yà.
2: Ẹni tí ń bá mi yà.
1: Olúwa bàjà.
2: Olúwa bàjà o.
1: Yẹ́yẹ́yẹ́. Sọ pé mi ò lágbára àti ìjà. Sọ pé ọ̀lẹ́ ni mí. Sọ pé mi ò lágbára.
2: Ọ̀lẹ́ ni mí ò lágbára.
1: Sọ pé bàbá dìde.
2: Bàbá dìde. nija fun mi.
3: Igbe nija fun mi o.
1: Ogbon ti we samu wi.
3: Oh yes sir.
1: Psalm 34.
3: Psalm 34.
1: Oluwa gbogun ti awon ti gbogun ti mi.
3: Ani sha.
1: Fi ija fo awon ti ba mi yan.
3: Mi ja.
1: Iwo lo kepe nibe yen.
3: Ani sha.
1: Sogbon ti mo wi.
3: Bani o.
1: O kepe nibe.
3: O kepe ni o.
1: Igba to wa kepe.
3: Oh yes sir.
1: Ni pe Oluwa.
3: Oluwa.
1: Gbogun ti eni ti gbogun ti mi.
3: Bani o.
1: Fi ija fo awon ti ba mi yan.
3: Mi ja.
1: Igbo wa ninu iwe Isaiah.
3: Kabe se o.
1: Oluwa wa de lo pada.
3: Yes sir.
1: Inu iwe Psalm. Aka.
3: Yes sir.
1: Ni waju re. Osu kini.
3: Yes sir.
1: Osu kini. Osu keji. Osu keta. Osu kere. Nigba to ti kepe Oluwa.
3: Oh yes sir.
1: Oluwa wa fun o ni idahun.
3: Yes sir.
1: Ninu Isaiah 49. Verse 26.
3: Kabe se
1: o. O wi pe eni ti nba oja.
3: Yes sir.
1: Lemi o baja.
3: Adariwa yo.
1: Sọ pe iwo so pe fi ija fun awon ti nba mi ja. O na wo wi pe mo ti se tan.
3: O ti ra
1: ni o. Mo lati mi o ni o. Agbomo lo ni oru. Agbomo lo ni oru. Agbomo lo ni oru. Agbomo lo ni oru. Agbomo lo ni oru. Agbomo lo ni oru. Agbomo mi la. Ninu tubu idajo. To ti se dajo aseti. Ka ti dajo ipoju. Idajo idaduro. Fun omo mi. Agbomo mi la. Ibile sọmọ mi mọ tẹ ti fi ya njẹ ẹgbọmọ mi la agbọmọ la o mo sadiyọ agbọmọ la o mo sadiyọ yàrá gbé mi níjà ọ̀tá ló yí mi ka o agbọmọ la mo sadiyọ agbọmọ la o. Ẹnìkan ò tí kọ̀ rí o. Ọtí ọ̀run ló ti wá o. Agbọ́mọ̀ la o. Mo sádìyọ. Agbọ́mọ̀ la o. Mo sádìyọ. Yàrá gbé mi níjà o. Ọ̀tá ló yí mi ká o. Yé ọ̀tá ló yí ọkọ. Psalm 3 wí pé. Olúwa.
3: Olúwa o.
1: Àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí.
3: Bẹ́ẹ̀ni
1: o. Ọ̀pọ̀lọpọ̀.
3: Yẹ̀sà.
1: Ni àwọn tó dìde sí mi.
3: Dìde sí mi.
1: Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wí nípa tèmi pé.
3: Ó yẹ̀sà.
1: Ìrànlọ́wọ́ kò sí fún mi.
3: Kò sí ìrànlọ́wọ́ fún mi báwo.
1: Ó yá mo kó gbogbo wọn pọ̀.
3: Yẹ̀sà.
1: Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹ.
3: Orúkọ Jésù.
1: Mo kó wọn pọ̀ nínú iná.
3: Bẹ́ẹ̀ni o.
1: Iná ajónirun. Àmì ni kò ṣe.
3: Ó
1: yà kí ń rún dẹ̀.
3: Bẹ́ẹ̀
1: kí wọ́n rún dẹ̀.
3: Bẹ́ẹ̀
1: kí ibi tá a ń kà lọ.
3: Lábẹ́ ẹ̀ṣẹ́ o.
1: Èmi ó sì gbọ́mọ rẹ là.
3: Ó yà sà.
1: Ó yà tẹ̀síwájú mẹ̀yẹ.
4: Àwọn tí ó ní ọ̀lára lèmi ò fi ẹran ara wọn bọ́ wọn.
1: Ẹ àwọn tó ní ọ̀lára.
3: Láàrin sà.
1: Ó lò wọ́n fi ẹran ara wọn bọ́ wọn.
3: Tí wọ́n wá fi bọ́ wọn ni o.
4: Àwọn ẹ̀jẹ̀ ara wọn ní àmúyọ́.
1: Wọ́n ṣe kí ni sà.
3: Wọ́n
1: mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyọ́.
3: Bí
1: o ti wáìnì dídùn.
3: Ó yẹ̀sà.
1: Wọ́n máa mú ẹ̀jẹ̀ ọmọ wọn. A máa dùn lẹ́nu wọn.
3: Bẹ́ẹ̀ bí o ti wáìnì.
1: Làgàdà máa lú mọ̀nà sí ìdà. Ọ̀gá wa.
3: Bẹ́ẹ̀ mi o.
1: Ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ náà fẹ́ fi ṣètùtù.
3: Bẹ́ẹ̀ sí o.
1: Tí wọ́n fẹ́ mu. Olúwa wa yí padà.
3: Ó yí padà o.
1: Wípé.
3: Yẹ̀sà.
1: Ẹ̀jẹ̀ ara wọn ni wọ́n mu. Bẹ́ẹ̀ sí o. Kìí ṣe fún mímu.
3: Kìí ṣe fún mímu.
1: Ẹ máa kígbe sọ pé ó kọrò fún yín o.
3: Kọrò mọ̀ yẹ́.
1: Sọ pé ẹ̀jẹ̀ mi kọrò fún yín.
3: Ẹ̀jẹ̀ mi kọrò fún yín.
1: Ẹ máa kígbe sọ pé ẹ máa mú ẹ̀jẹ̀ ara yín.
3: Ẹ máa mú ẹ̀jẹ̀ ara yín.
1: Àṣàṣì ayé tó fẹ́ fi gbẹ̀jẹ̀ ọmọ rẹ.
3: Orúkọ Jésù.
1: Ó yá kó lọ bá ọmọ wọn.
3: Bẹ́ẹ̀ sọ.
1: Àyá lẹ́kẹ̀ bẹ́rù ọ. Ókè.
3: Bàbá mi o.
1: Mo ti gbọ́ àdúrà eléyìí.
3: Ó yẹ sà.
1: Ọfà.
3: Ọfà.
1: Ọfà tamátàṣe.
3: Ọfà tamátàṣe o.
1: Ẹ gbàdúrà yẹn o.
3: Bàbá ẹ̀ṣọ́ lọ́rọ̀.
1: Ọfà ikú atamátàṣe.
3: Ọfà ikú atamátàṣe.
1: Tó fẹ́ fi gbẹ̀jẹ̀ ọmọ mi. Padà lọ pa ẹni tó rẹ̀. Padà lọ mú ẹ̀jẹ̀ ẹni tó rẹ̀.
3: Padà lọ mú ẹ̀jẹ̀ ẹni tó rẹ̀.
1: Ọfà mọ̀jẹ̀mọ̀jẹ̀.
3: Ọfà mọ̀jẹ̀mọ̀jẹ̀.
2: jẹ.
1: Atamátàṣe.
2: Atamátàṣe.
1: So ti gbọ́ báyẹn.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Ọfà mú jẹ mú jẹ.
2: Ọfà mú jẹ mú jẹ.
1: Atamátàṣe.
2: Atamátàṣe.
1: Tẹ fẹ́ fi mú jẹ ọmọ mi.
2: Ṣé mú jẹ ọmọ mi?
1: Padà.
2: Padà.
1: Lọ mú ẹ̀jẹ̀ wọn lámú yọ.
2: Lọ mú ẹ̀jẹ̀ wọn lámú yọ.
1: Oye oye oye oye.
2: Orúkọ Jésù.
1: Ẹ mi. Ọfà mú jẹ mú jẹ. Atamátàṣe.
2: Atamátàṣe.
1: Ká fẹ́ Pada. No tiny corner. No me llevo. Pada. Ya. Pada. Yes, Oluwa.
2: Amen.

0: lọ wá ìrèké. Kí mo ní ẹ wá.
1: Ìrèké ni o.
0: Wá ìrèké.
1: Lábẹ́ ìṣọlọ́rù.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Kò gbúdọ̀ gùn ju sáìsì ọwọ́ lọ.
1: Àtọ́.
0: Sáìsì kí ni mo gbé.
1: Àti ó gùn ju sáìsì ọwọ́ lọ o.
0: Láti bi ọrùn ọwọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Síbi.
1: Lábẹ́ ìṣe o.
0: Tí ọwọ́ parí sí yẹn. Ká tó débi ẹ̀bò yẹn.
1: Yẹ́sà.
0: Ẹ kó mọ̀ ju sáìsì yẹn lọ. Tó bá ti lè rí ìrèké yẹn.
1: Yẹ́sà.
0: Láti kó gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Tó bá ti rí ìrèké yẹn.
1: Yẹ́sà.
0: Wà á wá méṣù ọ̀pẹ.
1: Kábíyèsí o.
0: Ìrèké yẹn wà lọ́wọ́ ẹ.
1: Yẹ́sà.
0: Ní gbogbo ìgbà tó bá ń gbọ́ pé à ń ṣèpàdé àdúrà.
1: Kábíyèsí o.
0: Lórí afẹ́fẹ́.
1: Ó yẹ́sà.
0: Ọjọ́ mẹ́ta la máa fi gbàdúrà sí.
1: Ọjọ́ mẹ́ta ni o.
0: Tá a bá ti gbàdúrà sí fọ́jọ́ mẹ́ta.
1: Kábíyèsí ọlọ́run.
0: Wà lẹ́yìn ọjọ́ kẹta. Wà á lọ fún omi rẹ̀.
1: Yẹ́sà bẹ́ẹ̀ni sọ.
0: Ìyún mi ìrèké yẹn.
1: Kábíyèsí ọlọ́run.
0: Wà á fún omi yẹn.
1: Wà á fún omi yẹn.
0: Wà á fún jáde.
1: Wà á fún jáde.
0: Ọjọ́ ìmá tó ní kó fún ni kó fún o.
1: Kábíyèsí ọlọ́run.
0: Màá máa rìkọ́ọ̀dì lójoojúmọ́.
1: Ó yẹ́sà.
0: O ò ní máa gbọ́ old program.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ìdí ni èyí.
1: Ẹ̀sà.
0: Bàbá
1: mi o.
0: Àṣírí inú ọ̀run ni.
1: Kábíyèsí ọlọ́run.
0: Òjò tó rọ̀ sí wúro.
1: Olóró sí ìrèké.
0: Olóró sí ìrèké.
1: Ó yẹ̀sà.
0: Bí ayé ẹlòmíì bá kan gógó.
1: Kábíyèsí ọlọ́run.
0: Tí ọmọ ọlọ́run gbúdọ̀ dùn.
1: Ọmọlé láti dùn ní sà.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ó yẹ̀sà.
0: Bí àwọn ayé kan bá ń wá tó ń fà nílẹ̀.
1: Kábíyèsí o.
0: Ayé tó ọmọ ọlọ́run gbúdọ̀ máa fò lókè.
1: Láti fò ní o.
0: Ìwé orin yẹn wí pé.
1: Ó yẹ̀sà.
0: Àwa tó dúró do Olúwa.
1: Àwa tó dúró do Olúwa.
0: A ó tu agbára wa ṣe o.
1: A ó tu agbára wa ṣe o.
0: A ó fi yàgò kébí ìjì. A ó sáré kí yóò sì rẹ̀ wá.
1: A ó sáré kí yóò sì rẹ̀ wá.
0: A ó rí ìyá rẹ̀ kí yóò mú wa.
1: A ó rí ìyá rẹ̀ kí yóò mú wa.
0: Ọ̀gá mi o.
1: Bàbá mi o.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: Ó yẹ̀sà.
0: Ayé rẹ̀ kò dùn.
1: Bẹ́ẹ̀ tó sùn.
0: Ẹ dìde tẹ́ o.
1: Ó jáde ìjẹ́ wùtù.
0: Ẹ̀yin ará Ìlọrin.
1: Ìlọrin.
0: Ó máa yàtọ̀ sí tàtẹ̀yìnwá o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Owó yìí gbúdọ̀ bá ọ lọlé.
1: Kábíyèsí ọlọ́run.
0: I mean ajé yìí gbúdọ̀ tẹ̀lé ẹ lọlé.
1: Yẹ́sà.
0: Kọ́ wá wò bóyá. Ọlọ́run sì ń wú àdúrà.
1: Kábíyèsí o.
0: Àbí kò gbọ́.
1: Bẹ́ẹ̀.
0: Ọ̀fẹ́ ni màá fún ẹ.
1: Ó yẹ̀sà.
0: Ajé ni mo fẹ́ fún ẹ.
1: Ajé ni o.
0: Mo ti rẹ́ láti over 14 days.
1: Kábíyèsí o.
0: Ó ti pé 16 days.
1: Ó yẹ̀sà.
0: 16 days.
1: 16 good days.
0: Ọjọ́ Tuesday yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ló máa pé 17 days.
1: Hallelujah.
0: Ọjọ́ Tuesday tó gbọ́ yìí.
1: Tuesday tó gbọ́ yìí.
0: Tó gbọ́ yìí o.
1: Wọ́n lọ máa pẹ́ 17 days.
0: Ó yá máa bọ̀ báyẹn.
1: Ó jẹ́ dìde máa bọ̀.
0: Aago méje.
1: Méje àárọ̀.
0: Ni màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn.
1: Ó yẹ̀sà.
0: Ní stadium.
1: Stadium.
0: Ègbé ni fún mi.
1: Kábíyèsí ọlọ́run.
0: Mi ò ní pẹ́ ní stadium.
1: Yẹ́sà.
0: Tó bá lérò pé.
1: Kábíyèsí o.
0: Bíi ti tẹ́lẹ̀ ni. Ẹ̀rù mi máa ń tó tẹ́ ìfò tó dé. Ìpọ́njú rẹ̀ ti dógun.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àsìkò ẹ̀rín rẹ̀ ti dé.
1: Ó ti dédé o.
0: Làṣẹ̀rán mi sí o.
1: Kábíyèsí o.
0: Ìgbà tí mo rí pé ẹ̀rín pọ̀.
1: Yẹ́sà bẹ́ẹ̀ni sà.
0: Mo rí sí owó yẹn ní sango.
1: Bẹ́ẹ̀ni sango ọ̀tà.
0: Oná mà jẹ́ máa sọ̀rọ̀ báyìí.
1: Kábíyèsí o.
0: Ẹ̀sà.
1: Yẹ́sà.
0: Èèyàn jẹ́ gbèsè.
1: Bẹ́ẹ̀ni o.
0: 2.8 million.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó dẹ̀ lo owó yẹn.
1: Kábíyèsí o.
0: Onígbèsè ni kó mú 1.4 mọ́ lọ.
1: Yẹ́sà.
0: Kó wá san 1.4 tó kù.
1: Kábíyèsí ọlọ́run.
0: Nígbà tó bá wù ú.
1: Yẹ́sà.
0: Láàárín oṣù kan.
1: Yẹ́sà.
0: Sí ọ̀sẹ̀ mẹ́ta péré.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó dẹ̀ ti sán ku 100,000.
1: Bẹ́ẹ̀ni sà. Ó sọ fún ọkùnrin kí ni bẹ́ẹ̀.
0: Àjá máa lẹ́kẹ̀rúà. Àánú máa ṣe gbèsè.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Má mà fi gbàlẹ́ dọ́là.
1: Má mà fi dọ́là o.
0: Èwo làtí ìṣerí ló ń sọ.
1: Kábíyèsí o.
0: Ó yá.
1: Yẹ́sà.
0: Wọ́n dé Ọlọ́run ìwù.
1: Yẹ́sà.
0: Èmi ò sọ fún ẹ pé. Wòlíì òtítọ́ ni mí.
1: Kábíyèsí o.
0: Ṣùgbọ́n. Bẹ́ẹ̀ yẹn bá rìn títí.
1: Yẹ́sà.
0: Yóò pàdé òótọ́ lọ́jọ́ kan.
1: Pàdé lọ́jọ́ kan so.
0: Bí irọ́ bá lọ fógún ọdún.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ kan ló ti tú a ba.
1: Ọjọ́ kan ni o.
0: Ó yá dìde.
1: Dìde bá
0: níwàrà ṣe sà.
1: Ó yá yáyá o.
0: Máa súré bọ̀.
1: Àbọ̀ ní stadium.
0: Stadium ni o.
1: Ó yá.
0: Ìlú Ìlọrin la wà.
1: Ìlọrin la wà o.
0: Stadium ni o.
1: Stadium ni o.
0: A ti wọ̀ lọ́rin o.
1: Ó ti mọ bí ta máa ń lọ.
0: Máa sáré tètè bọ̀.
1: Ó yá dìde dìde dìde.
0: Mo ní ọmọ ẹ̀ ń bọ̀.
1: Ó yá máa bọ̀ báyìí.
0: Wọ́n rẹ̀ mi sí ọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Báyìí ló lúwo wí.
1: Orúkọ Jésù.
0: Ìrànlọ́wọ́ aláì lẹ́nu.
1: Orúkọ Jésù.
0: Ó jálù ẹ báyìí. Ìrànlọ́wọ́ aláì lẹ́nu. Ó bọ́lù ẹ
1: báyìí.
0: Màmá yìí.
1: Bàbá mi o.
0: Ìwọ l'Olúwa ń retí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀yà ara Sango Ọ̀tà.
1: Sango Ọ̀tà.
0: Ọjọ́ Sunday.
1: Sunday.
0: Wọ́n rẹ̀ mi sí ọ.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ìṣẹ́ ńlá ni mo ń gbé bọ̀.
1: Ó yẹ sà.
0: Ní ọjọ́ Sunday.
1: Sunday ni o.
0: A máa gbé àwọn ìgbésẹ̀ kan.
1: Yẹ́sà.
0: A máa ṣe àwọn ìdúpẹ́ kan.
1: Yẹ́sà.
0: Ẹ wo arábìnrin yẹn tó wá.

0: jẹ́rì.
1: Yes sir.
0: Màmá yẹn wá su ẹ̀rí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ní sango.
1: Ní sọ́gọ̀ta.
0: Ní ìjẹta.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ìjẹta.
1: Ní sọ́dẹ̀ta lòtọ́ ni.
0: Ayé fọ́ ìyá yẹn lójú.
1: Kàbí ẹ̀ṣọ́ lọ́rùn o.
0: Òróró ìpè yìí.
1: Ó yẹ sà.
0: Nìyá lò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ojú rẹ̀ sì la.
1: Ojú ẹ̀ sì la o.
0: Ẹ sà.
1: Bàbá mi o.
0: Kí lọ́lọ́run ò lè ṣe.
1: Kò sí o.
0: Bọ̀dáke náà wà.
1: Yẹ sà.
0: Ayé fọ ní ojú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbọ́n.
1: Bàbá mi o.
0: Olúwa tú ọwọ́ kúrò lára rẹ̀.
1: Olúwa jẹ́ ìyá ara rẹ̀.
0: Ojú rẹ̀ mọ̀ ti la.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kí ni ìwọ náà ń sọ pé ò gbàgbọ́lé lórí?
1: Ẹ̀ṣà.
0: Ẹ̀ṣà.
1: Bàbá mi o.
0: Àwọn ẹnjiníà.
1: Yẹ̀ṣà.
0: Ẹ̀rí pọ̀ gan.
1: Ó pọ̀ lẹ́ o.
0: Ṣùgbọ́n mo ní ká máa kọ̀ tiẹ̀.
1: Kábíyèsí ọlọ́run. Tọ́
0: bá ti kọ̀ tiẹ̀ tán.
1: Ó yẹ̀ṣà.
0: Wọ́n máa bí ẹ̀. Mọ̀mọ́ yìí.
1: Bàbá mi o.
0: Tó bá ṣàmì.
1: Tó bá ti ṣàmì báyìí.
0: Ìwọ ni ẹ̀rí kan.
1: Mẹ́tọ́

0: ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùdù létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Bá a sọ, ọlọ́run máa járó bò ó àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Baba Kerewa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 27 77, lẹ́ẹ̀kan sí 08164 12 27 77.
4: Kí láwọn mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní pọ́dà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o, tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọkùnrin, fẹ́ kó o gbìyànjú, kó o wá bá mi
3: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 27 77.
4: Egúnjẹ egún, òṣájọ òṣà, ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ̀ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ̀ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ́n rẹ ò lè nùní fadé. Èyí irú ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sanfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164 12 27 77 08164 12 27 77. Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀, kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa, ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó, tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí, wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú, irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
3: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kàn sí mi. Phone number mi 08164 12 27 77 08164 12 27 77. Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu, tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀, òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo, òun ni mò ń ṣe. Kàn sí mi
3: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164 12 27 77, lẹ́ẹ̀kan sí 08164 12 27 77.
5: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ̀. Ìdáàbò bo àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí

0: wọn ti bẹrẹ mo le ṣe aláìmọ panilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi ó ti ẹdá ohun tí gbogbo wọn nífẹẹ sí ni mò ń ṣe òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀ kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
0: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀.

0: kan lásán àrí kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adò chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
2: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
4: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 Aba Mixo, korojo gbogun bile tawon okunrin n bere fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Mixo, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afo gedegede ejo ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ba sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide
5: me na Pina Vito!
6: Which one you don't win again?
5: Baba! Now bet where you want to! Bonus points! Loyalty offers! VIP packs! At the collect points, they convert that to cash! Hey! Ole me!
6: Ah! Ole you! I beg, show me!
5: Enjoy Betway rewards! Play, end points, and win big!
2: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya, àlùbọ́sà adò chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
7: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
8: Padà, má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
9: Tọ́pẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
10: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni, bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
9: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ ògùn kan níta.
10: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
9: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó níwà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
10: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
11: Ìjọba ń gbìyànjú lórí Health Center o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè òògùn àti ìtọ́jú tó péye.
12: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó Health Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
11: ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
13: There is a school in Ondo State.
14: Ọ̀rẹ́ wa, kí lórí tó forúkún tẹ̀ pé àrònú?
15: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ní. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀jù owó. Ó sún mi.
14: Má jẹ́ kó sú ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fini lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kó mọ òye kó soríire ni wọ́n bójú tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀. Tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fini lọ́kàn balẹ̀. Adétọlá International School ni mò ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbogbo rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹka ìlú. Adétọlá International School wà ní nọmba 42 Osinlekota Sakure àti 30 and 32 Osinlekota Sakure. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ. Ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Ètò míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kójú ọwọ́. Ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5880.
16: Sanja ọrun dọpa ere koja gbigbe ajanaku sun bi oke didun didun niranti olododo ojo 14 osu kesan odun 2025 era won la janle yi ti jagunjagun igbagbo fida lele ese olugbala baba wa egbon wa oko ati arakunrin wa olusu agutan joseph aderemi akewole jp baba faya gerege lopin odun kan loni ti se ojo 14 osu kesan odun 2026 ti baba faya to fi aye osi ohun ese yin sile olùdásílẹ̀ ijọ cac bible and prayer center abiodun loke arun cac bible and prayer center otutu bi osun ati cac bible and prayer center store nigboro ilu akure omi iwo lafiwe kalamu ise ere re baba faya iyawo atawọn ọrẹ n se lede lẹyin rẹ ẹbi ara ọrẹ ọdake ọye sọ nipa ise ere re gbogbo ijọ ọlọrun n seranti rẹ jagunjagun igbagbọ baba wa joseph aderemi akewole jp baba faya maa sinmi laya olugbala ti dọjọ ajinde ti o ni si ipin amọ o daaro baba gbogbo ijọ cac bible and prayer center ló ń kéde
17: akoko southwest lgea ló dúpẹ́ fún ìgbésẹ̀ ọ̀tún ìmúgbòòrò ohun àyíká tó wuyì fún ìkẹ́kọ̀ọ́ tí ìjọba mú bá dédé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Lábẹ́ àkóso gómìnà wa Honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa pẹ̀lú àtìlẹyìn ìjọba àpapọ̀ ọ̀gọ̀rọ̀ school materials fún sáà ẹ̀kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí school bags uniform and sandals test and notebooks pencil biro ruler àti mathematical set to the pupils in the public primary school kódà ECCDE tiwọn náà gbẹ̀yìn tábìlì àti àga ohun ìṣeré ọmọdé renovation of schools and perimeter fence àti kọ̀ǹgádẹ̀rọ̀
18: all this to bear
17: ẹ̀kúṣẹ́ o recruiting more qualified teachers for effective teaching in primary schools across Ondo State. Wọ́n pẹ́ pàtàkì fún acting secretary Mrs. Adefope Foluwa Adedede Olukọ ti ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ wa LG Education Authority wa ń ké tantan pẹ̀lú àrọwà sí ẹ̀yin òbí ní àkókò south west
18: lọ́gbọ̀n
17: ní kẹ́kọ́ àwọn ọmọ yín wá fún ìforúkọsílẹ̀ ní ilé ìwé gbogbogbò torí ìjọba ó dà tiwa ti sọ ìwé kíkà di ìrọ̀ princess Abike Ìláwọ̀yé àkọ̀wé àgbà old is to bẹ́ẹ̀ ìsà ọmọ ọlọ́run J.O. HOD personnel LGEA ìsàlówó fẹ́lá J.O. director social mobilization àti Mrs. Adefope Foluwa acting secretary àkókò south west LGEA ló kéde ẹ̀ pé
18: mama baba
17: enroll your child
18: in the public primary school
17: for quality education.
19: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
20: Bet influencer, what be that?
19: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
20: Chai, I bet sign me up.
19: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
21: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ̀. Ìdáàbò bo àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ni oba yi
1: bawo le se fe si
0: malu odindi
1: ilaji
0: dasi meta
1: tabi ipin merin
0: erango losho ati agbonkun le biba
1: gbo eyan lari ya opin ose yi
0: ile nduro de
1: oko ta ba yin gbe malu debi te ba fe wa lodo wa
0: owo eran wa mo ni won
1: nitori
0: iroro ni bara lo je wa logun
1: e ma record shaki
0: olaluwa kaudila
1: ni doju koju
0: top line petrol station
1: omi fun
0: alaye
1: pe
0: 07031205508
1: tabi
0: 08051383391
1: olaluwa kaudila
0: oto ni kaun
1: lawujo okuta
2: Iruya, Iruya, Iruya, Iruya.
3: Yes, ungogo niye. Teba ti gbo to dupe la daba. Oja odun ti bere.
2: Oja odun ti de. Adaba bi
3: kile ntasa, kile fe se ma. Ka ba yi gbe jade lasiko odun yi aspe. Won ti kojo odun de. Karajo odun katajo odun keji fa odun an polowo oja odun. E se amona o. Papata yori la igba pe se ki se. Eto oja odun ni classmate. To ba debi ka polowo oja lo video adaba lasiko yi lo da ipari December gbogbon. Oya e ma bo wa o. Si wọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjọ́ ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjọ́ ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344
4: Grace 08032474686
3: Tàbí Fẹ́mi sórí 08060864428 Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Ìjọ Kásàpù tó ní Church Healing Center District Ẹ̀kọ́ta Mountain of Destiny Restoration Ìbàjọ́ Warushi Street Ìwárọ̀kà Kókó nípínlẹ̀ Ondo. Ó pé lọ́dún mẹ́tàlá gbàkú tọ́lọ́run ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ 13 years anniversary Thanksgiving alágbára ńlá 2026 ló tún wọlé. Ọ̀pọ̀ iṣẹ́ àmì pẹ̀lú iṣẹ́ ìyanu ló ti ṣẹlẹ̀. Èrí ti pọ̀ lóríṣiríṣi. Ọlọ́run bàbá wa bí o. Alámòye ṣe bẹbẹ lórí òkèèrè. Ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn ọdún tá a wà yìí. Òun ni ìsọjí alágbára yóò ti gbéra sọ. Títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn ọdún yìí. Aago márùn-ún ìrọ̀lẹ́ ìsọjí ó ti máa bẹ̀rẹ̀. King David bàbá Aláyọ̀ òun lo ní ìsọjí. Friday ti ń ṣe on the 18th September òun ni praise night. Níbi tí ẹ ó ti máa pàdé àwọn ọ̀gọ̀rọ̀ olórin ẹ̀mí. Ọjọ́ Sunday ti ń ṣe ogúnjọ́ oṣù kẹsàn ọdún tá a wà yìí. Òun ni pọ̀pọ̀ ṣìṣì ayẹyẹ àjọ̀dún ọdún kẹtàlá ìjọ wa. Àkúyé àjọ̀dún orí ọ̀fẹ́ ńlá. Àjọ̀dún ti bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀. Bàbá wa wùlí bí o. Alámòye ni ó mọ gbàlejò gbogbo ìrìn. Ìjọ Christ Apostolic Church Healing Center Mountain of Destiny Restoration Ìbàjọ́ Warushi Street Ìwárọ̀kà Kókó nípínlẹ̀ Ondo. Ó pé ọdún mẹ́tàlá tọ́lọ́run ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ẹ wá bá wa gbólúwaga.
6: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba ajó òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
8: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
9: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
8: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
10: Ẹyọ ìyanra òyìnkún èkìtì kẹtì ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ̀ èkìtì onímọ̀lẹ̀kẹ́ jẹ̀gbá wẹrẹ ni
4: ni wele kiti wo fe re rule lo lo ka mu ro olorun abolu si dike wo fe ra television ni o wo fe re fan ni o wo fe ra deep freezer wo fe ra washing machine wo fe ra microwave wo fe re ro kitchen ko gas cooker and ko eyo abolu si dike eyo wo yo asan die die die kan de gba ne ele ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no run yeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 emi pe le kan si 0707484 3351 so ti yo
10: yare rule o

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
3: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action. The Goldberg back-to-back promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
4: Ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
5: Agbóhin ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 19. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia odi
3: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
1: Mo ti bere. Mo le ṣalaye mo pani lẹrin lakoko apejọpọ itakuro sori la mọlẹbi mi. O ti ẹda ohun ti gbogbo won nife si ni mo nse. O na ni ami idanimọ mi ti se Maggi Native Jollof Rice. Itọwo e kan lasan, ari kan ko si leyin e.
2: Maggi Star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
1: Ounje ale ti dele, e ma bo jeje tabi ki e ma wa rara.
2: Maggi Star yo so gbogbo ounje ta se do.

0: àrònúrẹ́ ètò bábá ètò ètò akọnilọ́gbọ́n alaniloye amúnijókòó fẹ̀yìntì gbọ́rọ̀ ìjìnlẹ̀ tó wá látòrí ìtẹ́ olódùmarè
1: olólólo
0: agbọ̀nsàlẹ̀ lóní họ́wùhọ́wù ọmọye ọlọ́run fẹ́mi àjàkáyé tí ń jẹ́ mari olólùwà mi ń lò láti ṣàgbékalẹ̀ ètò yìí ètò pàtàkì tá a morísun rẹ̀ a sì morísun rẹ̀ àmọ́ bí ó ti wà a tún mọ bí tó ti wà a ò mọ ìpínlẹ̀ ẹ̀sẹ̀ òye ìmọ̀ ìjìnlẹ̀ àti kò kòdùn omi ọgbọ́n inú ètò náà ẹ̀yí tẹ́ ẹ mọ rírì ìjìnlẹ̀ ọ̀rọ̀ òun ẹnu olódùmarè tó ń tẹnu ọmọ yín ọlọ́run fẹ́mi àjàkáyé mr mario rọ̀bí òjò ẹ ṣe wá polówó ọjà yín lórí ètò pàrọ̀nù rẹ kọjá yín ó tà wàràwàrà tẹ bá fẹ́ kí wọ́n wá bá yín darí ayẹyẹ yín adẹ́rìn pò sonú ni wọ́n nínú sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ máa pe nọ́mbà yìí tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa 08033793018 àti 08025480737 àti 08055645897 iléeṣẹ́ mario link communication limited lóní ẹ̀jẹ̀ kájọ gbọ́tọ̀ sẹ́yìn o.

0: aja kinkin le kan si ojo oni tin olohun fe mi ajakaye ona ni uruko temi gborogboro tin sawo gborogboro bobo to gboro tan tin juta fun anfani gbogbo eda laye egbe mi le magbe mi anu aja temi ojo kurugbo opolo temi ojo konkan do bale temi ojo ti jo afaya fa emi lo tore amo to da fo gidigbe kete kete kete ni mo da duro lawojo awon soro soro tin ba ti owo awon agbagba ti mo ti juba fun olohun oba mi o ma so mi je ki gbogbo e na odun ki daulai na ko dojo ale ati gbogbo e da ten dara po omo mi oju oni ti ikoni adaba na le ngbo yi eto ti olohun fe mi ajakaye ta nse ta si pe ni parunu re extra aja ki sare gba baye na tin ba ti de awonu obu se mo je bi a si so ponopo number lori ikoni iyen lale oni e ku kale
1: se be mo ipo ojojumo le dan fi gije mi mu se faaji sugbon awon mo eniyan wa ranti pe awon je ati bi mo to wa injurious and destructive ton sakoba fun agu ara lo poju inu tewetegbo tewebe ati sun la won to le satuse wa ile ise lomsam lo si mo awon ojulowo natural product won yi aku ka fo ka yo ka wa fo pole ijile gbe kale ko wa lo si agu ara eni ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate ki gbogbo medemede ra korako nyama nyama to wa lagu ara o bere se npo ra danu danu wa ni si gbogbo fifi egbegberin bi ala akeyan ma le bere mu nkan pelu airorun sun wa ni si pe ibi kan lara ohun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maru ye se people ju e ma bo ni love some natural health clinic 24 hour service de ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohun kun to ba ndoju ko yin abi teyin ndoju ko bi e ba de ri pe nkan kan o se yin body check up pelu detoxification se dada for me da o ya si 26 adugba yegule ni ndoju ko high court gate akure telephone 080-381-7782-68 love some natural Sora Head Clinic. Oh, look, it's a dead end. Cut off from health benefit. Iba.
2: Up national. Oni ka ma sa fun gbogbo iyan ririn ajo latakure lo sinu Eko ta ba wenu le ta wenu Eko a ri pe gomina wa loke ori mi san ye dati wa nsise ribiribi lowo lati mu itesiwaju igbokegodo oko ya garaga nipile wa nla se ro yin lati ma bo tara sondo garage te ba fe woko lo sinu Eko latago merin daji sago mejo aro a si wa ni cathedral na sugbon tile ba ti mo latago mejo titi dago mejo role ondo garage la wa ma ba won woko ni rona o lewu be ni aye bandit la wa won ni ju wa gbeteru te ma bo tara sondo garage ibe lati woko Eko tarata ti o sewu ti o si wahala te kule o gbo ko so fun toko eni to ba n gbo ko ro fe ti o ba igbe pe ondo garage nilu akure nla tin woko Eko ofo emi ati dukia o ni se wa ekun rere alaye ma pe sukomi sori 0806207 6510 isiaka 11 lori 0803873334 olamilekan ojo 0803936 1561 olamilekan juwa 0803408 3173 tabi aki omo je dola sori 0903442099 kede pataki iwa latodo comrade omo ni yoni ti gbogbo eyan mo si eni ba ati gbogbo awon chairman sunshine ni cathedral asokala fear up national
3: The Lord's Prophetic Marketplace, Oja Sotele Olua. 3 days prophetic package program. Date, November 19, 20 and 21, 2026. Thursday, Friday and Saturday, 11 a.m. to 5 p.m. daily. Venue is the CAC Grammar School on the road, Akure. For all your spiritual items like crystal and gemstones, candles and diyas, incense and sage, different oil and soaps for different functions, tarot and oracle cards, physical amulets, natural crystals and protective herbs, oil, soap for good luck and good goals, wealth, love, or even for protection for homes, offices, and human protection at affordable prices. Come for your spiritual consultation and one-on-one counseling with different prophets and prophetesses from different sides for the program. For more information, please call 0813-594-1440. Come for any kind of sickness, God will heal you. Packaged by Prophetess Elizabeth Grace, sponsored by the PEG Group International.
4: It's Mr. Dave's production.
0: Ki sare bodu se mo jebe ni awa sebe mo number is 08162519991 odu se mo jebe oni bo se lo re ti n ba si jebe loju yin e da mi lebe ti e ba si n wo pe are na loro yi e da n lare o emi ati ore mi oluku mi kan na ni ajo wa o si n da wo kan si mi na lowo fun mi lowo yi nigba to ku owo yi o si so fun mi pe igba pe o ma gbowo yi ni November iyen on 20 ninu osu kokonla ni ohun ti o so fun mi pe ohun yo gbowo yi o si so fun mi pe nigba kugba to nba bere owo mi ogbodo fun pe ogbodo oni November yen on 20 yen lo ma gba lenu ojo meta yi bi ore mi na se wari lo wa ba mi pe e ma je so nkan ti o wa bebe owo fun bi owo se eh on to fe fi se bo se je ojulowo to bo se important to mo si wa ni adehun na ni adehun na ma je mo ni ra o da November 20 to ni kin kowo yi le fun e na ni mo ma ko le mo fariga o mi o kowo yi fun lo nso to nbinu o wa ni se bohun lo ni owo hun sugbon ale eyin ololufe mi se mo je bi pe mi o kowo yi na fun nigba ti o wa ba mi mi o so pe ki n so ohun lo ni owo e lo e ka le o
5: e be ki owo e ni ko we
0: eh mi o fe e jo duro lo mi o fe alabosi le ni mo fi oruko olohun be yin o e daruko yin e de attack mi ah mi o fe alabosi o hello
5: hello e ka le
0: sa
5: Abayo mi lati ala
0: ala elefoso abi ala ewo ni nbe
5: ala elefoso
0: eh je mo ko mi na mo na
5: dada
0: mo gbo yin o
5: eh je bi papa
0: e ba nso fun o
5: tori ni akoko in the first place o di so fun yin pe to nba ti wa ko to di November ye
0: bene oni ki ma kowo na fun on to so ri oni ki ma kowo yi fun en to so ni hello e ma ka le
6: olayemi lati kogi
0: o ko mi o le je bi loju yin
6: e je bi rara to
0: bai
6: banogun apo tele kin paro to ba gun
0: aro to ba dogba lati rin
6: Eh,
0: gba do
6: ti
0: so fun pe
6: to
0: n ba wa. Se ma ko fun. Be ni nkan
6: to so ni yen ma. Eh, je bi
0: baba mi e ma carry go. E se Hello, mo wa nbe. E ma je ki alaje o wole lale yi o. Ma je alaje o wole o. Ma je alaje o wole ani. To yi o ti ma so fun iyawo e bayi pe emi ni o. E ma je o wole o.
7: Iku mẹni wa ọ̀hún lọ. Iku ti ń pojú ẹni dé tí ò jẹ́ kẹ́ni dágbére fẹ́niyàn. Iku yìí ti mú ìyá wa, ìyá ìyá wa, ìyàwó wa, olóògbé olórí Florence Ṣemoyin ni àbídákun aged 85 years. Ọjọ́ kọkànlélógún oṣù kẹta 2026 lọ́lọ́jọ́ dé. O ní gbogbo ìdílé ajé àti gbogbo ìdílé àbídákun nílùú Àkúrẹ́ fi ń ṣe ìkéde ìsìnkú àti ayẹyẹ àṣekágbá ìsìnkú olórí bàbá wa. The Olu of Ararọ̀mí Ajé bí ètò ìsìnkú olórí ṣe lọ́rẹ̀ Friday 25th September ni ara olóògbé kúrò nílé ìgbókùpamọ́sí ní Asta La Vista Mall Àlàáfíà Táyọ̀ Street Àkúrẹ́ by 8 a.m. àṣálẹ̀ orin onígbàgbọ́ wáyé nílé olóògbé ní nọmba 21 Ìfẹ́sùwápọ̀ off Ìjọka Road Àkúrẹ́ by 4 p.m. Saturday 26th September ìsìnfólóògbé ní Prayer Mountain Ministry nọmba 1 Johnson Lane after Ayo New Junction off Ìjọka Road Àkúrẹ́ by 8 a.m. kété lẹ́yìn ìsìn yìí ni fífi eru fún eru yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nílé olóògbé lẹ́yìn rẹ̀ ni ayẹyẹ ijó ẹni ọmọsìn àti gbígbàlejò ní St. Luke Hall, ìdí àgbà tuntun Àkúrẹ́, gbogbo ẹbí ojúlùmọ̀ àtàwọn ọmọ. Ní ẹni wà wọ́n, ó dàbọ̀ sunre o. Ọmọ ọba Olúmídé Ajé John, distinction ni olùkéde fún gbogbo ẹbí.
8: Opportunity comes but once. Ẹ̀yin ọmọ yìí tẹ́ ẹ bá ń gbé dáadáa fáyé rí. Ọ̀pọ̀ èèyàn ló ti nájà ayé títí kò pé wọn. Lojúmọ́ ló fi ń fà á tí ò tó ra wọn ja títí kò já. Gbogbo ayé ti bọ́ ọmúlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú. Ó ti yá o. Yájọ lọ lẹ́jọ̀ náà báyọ̀ kọ́run ìtúsílẹ̀ ó ṣí fún wọn náà. The Lord's Prophetic Marketplace. Ọjà sọtẹ́lẹ̀ olúwalélẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn wòlíì ni ó wà ń kalẹ̀ láti máa dá àwọn ènìyàn lóhùn. Gbogbo ìṣòro tó ń dayé rẹ láàmú. Àbí mọ́ ni àjogúnbá àforíkù àbáfọwọ́ fà. Ẹ máa lórí ọ̀fẹ́ àti bá wòlíì sọ́bọ́bọ́ olúwa ṣe máa gbẹnu wọn sọ̀rọ̀ ìtúsílẹ̀. Ọjọ́ mẹ́ta ni o. Bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026. Àgọ́ mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ láti máa bẹ̀rẹ̀ sí ní ra àwọn wòlíì títí dago márùn-ún. CAC Grammar School, Ondo Road, nílùú Àkúrẹ́ ló ti ti ma waye
9: opolopo awon nkan emi ajagun gogo mi ni o wa ni kale lowo perete
8: won na won cancel pa lawon ojisi olohun
9: e de le mo pe number yi
8: 081359414 1440.
9: The program is packaged by Prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International.
8: Ma so po gbo o.
10: Ile ìwòsàn Lobsan Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìnà fún ọ̀rọ̀ àbọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa. Lobsan Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn. Àìní ìmọ̀ tó ní fi kó ìtọ́jú ọ̀pá ni àìsàn ti ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o. Wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì. Oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín. Wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé. Wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US, UK, Germany, India, China, Japan, Egypt, Indonesia, Malaysia, Israel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn oògùn tiwantiwa sì pọ̀ látàwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ nípa oògùn tiwantiwa. Dr. Lobsan ti go worldwide lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, wá jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ wá tọ́jú àwọn arúgbó yín ní iléeṣẹ́ yìí. Má jẹun wá nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń bọ̀. 24/7 níṣẹ́ wọn. Wọ́n sì mọ̀ nípa ètò ìlera dáadáa. Ẹ pè wọ́n sóyago 08038177268. Lobsan, ìlera rẹ ló jẹ wọ́n lò.
0: Mo ti padà. Ó wá fún yín láwọn nọ́mbà kan. Fún gbogbo ẹ̀dá tí ẹ bá ń waṣẹ́. Medical lab technician. Biochemistry. Microbiologist. Staff nurse. Security àbí cleaner. Bí mo ṣe kà á lẹ̀ ibọ̀ bá ní dress is 080-3817-7268 ní nọ́mbà tí wọ́n máa pè ẹ̀ ló ẹ̀ ká lẹ́ o.
11: Ọ̀gá wa.
0: Ṣé bí mo ti ní kọ́ máa jẹ́ kẹ́ ẹ wọlé?
11: Mo ṣe ń tọ̀.
0: Wọ́n ń tilẹ̀kùn máa fẹ́fẹ́ rèé o.
11: Ìtàgùn tó ní kọ́ bá ní kí ni ọmọ wọ̀ tuntun.
0: Ẹ má pọ̀fọ̀. Ṣé bí Kùránì wà lẹ́gbẹ̀ẹ́ yín? Ṣé mo jẹ̀bi lálẹ́ òní ṣá?
11: Ẹ jẹ̀bi o.
0: Ẹ bá ń ṣàlàyé.
11: Ìdí tẹ̀dẹ̀ fi jẹ̀bi rè. Ó ti sọ. Olódoṣù kọkàn lágbọn tó gbowó.
0: Bẹ́ẹ̀ni o ní kí n okóhun tó gbowó òun. Ṣé ohun tó fẹ́ lowó yẹn sí mi ò fẹ́ kí wọ́n dá mi lẹ́bi. Ohun tó fẹ́ lowó yẹn fún life and death ni ó wà láàrin ẹ̀.
11: Ṣé rí gbogbo ọ̀rọ̀ yìí pátá? Kọ́ra mi ò rí bí tẹ́ ti jẹ̀bi inú ẹ̀. Tó bá doṣù kọkàn láyẹn sí. Tó bá béèrè owó ẹ̀. Ẹ bá ní jí ó doṣù tí ń bọ̀.
0: Rárá mi ò náwó lówó alájí ẹ ṣe. Alájí tó fẹ́ ṣàbòsí mi. Ọjà sọtẹ́lẹ̀ àánú yóò kalẹ̀ ní November sílùú Àkúrẹ́ 19/20/21. Jẹ́ ń sáré fún yín ní nọ́mbà yẹn ẹ máa pè wọ́n láti alẹ́ òní lọ. Ẹ pé Prophetess. Tó sì jẹ́ pé wọ́n wà nínú àwọn èèyàn tẹ́ ẹ máa rí lọ́jọ́ náà. Is 081-35-941440. Is 081-35-94-1440. Òhun ni nọ́mbà tí ẹ lè pè wọ́n sí. Ta ló wà lójú òpó pẹ̀lú mi? Ẹ lú ẹ̀ káàlẹ́ o.
6: Èyí tí mo fẹ́ jẹ̀bi, ẹ̀ka Àjùmá wọlé.
0: Lọ́nà tí n bá orúkọ yín.
6: Ìlòdì kí ẹgbẹ́ ọmọ orúkọ fẹ́ bá jẹ́ lórí ẹ̀lọ́ láti lóko lọ́dọ̀ máa ń sọ̀rọ̀.
0: Ọ̀nà wo ni mo fi jẹ̀bi lójú yín?
6: Iṣẹ́ yín mọ nǹkan tó fẹ́ lówó yẹn fún mi.
0: Mo mọ̀ mi ò ní sọ, ṣùgbọ́n ohun tó fẹ́ lówó yẹn sí ohun important o ká má parọ́.
6: Ìgbà tí ẹ kọ fún ìsìn tó bá wà lájà lè ṣe wá ní ẹwà.
0: Báyà ọjà ọbẹ̀yà ewó ló lè tẹ ọ bá jalè kí lọ́kàn mi ṣe èmi náà ọmọ mú dúró mẹ́ ni. Ẹ jẹ́ kí n máa kí Prophet Pastor Ọlátúndé Adédáyọ̀ 11 nínú oṣù kẹwàá. Ní annual anniversary wọn tún máa wáyé ẹ̀lú ẹ̀ka ẹlẹ́ o.
6: Ẹ̀ka ẹlẹ́ o.
0: Orúkọ yín láti bó sà.
6: Iyì Ọládà níyì láti àgọ́ àlàyé wọ̀dù ni.
0: Yes sir, lójú tín ṣe mo jẹ̀bi.
6: Ẹ jẹ̀bi.
0: Ẹ bá ń ṣàlàyé.
6: Ibi ó lé bá fojú ọ̀nà sílẹ̀ àlejò máa ń tọ̀.
0: kilo de to je pe owe la bi ofo lele lale oni kilo de
6: mo je tin to so fun yi pe to ba di gba bayi ni ke to fun ni owo yen
0: eh
6: to si ojo yi o ti pe to fi wa
0: ba rara ko ti pe sa
6: be se ko fun e de bi o
0: e se o sa adupe se wari omo je dollar akidele omo je dollar lati sunshine o ni subu o ni wale number ti n ba fun yin e ma kole elu e ka le o yes sir oruko yin lati bori o
12: ejina oslari lati duan
0: auxiliary
12: lati duan
0: ah loju yin ati lokan yin se mo je bi sir hello awon ton lagbara ti ja yin elu e ka le o ekale sir oruko yin lati wo
13: oruko mi ni pastor john lati ore
0: pastor john sir se mo je bi sir
13: rara sir e je bi o lenu igba to si wa laye
0: e wo ni wa laye ti o tun si laye laarin eni ke ka daje ni o wa laye ko si laye
13: lenu igba to si wa laye da time fun yin ye o se ke fi le di pa igba yen te to fun pada ni e je bi o
0: yes sir a ni igba to si wa laye to ba je pe ko si laye nko ki lo ma sele sir ko number yi le fun eyin ti e fe raso ko number yi le 08033894569 to ba fe raso to ship dada o is 08033894569 elu e ka le o
14: elu e ka le sa
0: oruwa yin lati bori o
14: Bí Sọlá láti ìlú Ìgbọ́kọ̀dá.
0: Àǹtí Bí Sọlá ṣé mo jẹ̀bi lójú ti yín?
14: Ẹ jẹ̀bi sá.
0: Lọ́nà wo ni màá? Lọ́nà wo ìbáṣe?
14: Ẹ sọ pé nǹkan tó fẹ́ fowó yẹn ṣe wà important.
0: Bẹ́ẹ̀
14: tó kẹ́kọ̀ọ́ fún.
0: Ṣé bí òun ló dá àdéhùn wà láàrin èmi àti ẹ̀ ó lóhùn 20 November?
14: Ẹ á mọ̀ bọ̀ tó ti sọ fún yín ẹ jẹ́ mọ̀ pé nǹkan tó fẹ́ lówó yẹn sí báyìí kó wà important ó yẹ kẹ́kọ̀ọ́ fún.
0: Ṣé èmi ló bàdéhùn jẹ́ ni àbí òun ló dàdéhùn rú?
14: Kì í ṣe kó bàdéhùn jẹ́
0: ikú. Àdádádá ìyẹn ni kẹ́ má sọ ma. Mo ti ń páàkì lóòdù mi. Fún gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá ń wò ó pé ẹ fẹ́ bá ń dọ́rẹ̀ ẹ fẹ́ kí tò yóò kú. Tẹ́ ẹ sì ń wò ó pé a pò lówó lórí ìkànnì alálùú baríkà yìí àti lórí ètò yìí tó jẹ́ pàrọ̀nùrẹ́ extra ẹ̀ ló ẹ̀ ká lẹ́ o. Orúkọ yín láti bo ni sà.
15: Adédèjì Akinola ló ń sọ̀rọ̀ láti Àkànmọ̀ Àkókó.
0: Yes sir, ṣé mo jẹ̀bi lójú ti yín?
15: Ẹ jẹ̀bi o.
0: Lọ́nà wo sà?
15: Ṣéyàn bá ní ikú bàbá àwọn máa jó tí ò bá tẹ̀lé lórí ìwé ẹ̀ lọ́wọ́ bá ní
0: ìwé ẹ̀ lẹ́kọ̀ọ́ fún. Ewo lọ̀rọ̀ egungun nú ọ̀rọ̀ tá a sọ, iṣẹ́ à ń jà tẹ́lẹ̀ ni.
15: Tó bá lọ́dún kan lòun agbo náà tó tún padà nídìí ẹ̀ láti kówó ẹ̀ fún náà, àbó nìkan tẹ́lẹ̀ fowó náà ṣe.
0: Ṣé bóun ló sọ pé ìgbà báyìí ẹ jẹ́ kí n fún yín ná nọ́mbà yìí nọ́mbà wo ò lí méjì yìí máa kò wọ́n láti alẹ́ òní náà lọ ìkọrin 08033880867 gbọ́ ìkejì kọ́ọ̀lẹ̀ báyìí ó ṣe kókó 08135941440 08135941440 ẹ jẹ́ kí n gbé láàsì yìí. Ẹ lóhùn kí n tó máa lọ léraléra òní orúkọ yín láti borí o. Hello. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ tàgbàtìwé tá a jọ darapọ̀ ṣètò yín lálẹ́ òní mo dúpẹ́ ò mọ̀ mọ́ lóore ojú òní ti 08033793080 ẹ̀lú ẹ̀ka ẹlẹ́ o.
16: Ẹ̀lú ẹ̀ka ẹlẹ́ sà.
0: Orúkọ yín.
16: Wálé ló sọ̀rọ̀ láti ríta òdìgbò Wálé Bíorì.
0: Ṣé mo jẹ̀bi sá?
16: Ẹ̀dẹ̀ jẹ̀bi o.
0: Ẹ ṣe mo dúpẹ́ 08033793080 ni nọmba mi 08033793080 ọjọ́ mẹ́jọ lọ́dà ire tí mo fi ń lẹ̀ sí lápadàbára wa ó dàbọ̀.

0: con un delicioso.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ajọ́ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
4: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
5: Bet influencer, what be that?
4: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
5: Hi, I bet sign me up.
4: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ajọ́ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà

0: Buhari.
1: Nítorí wòlíì lùmọ̀ ká ni.
0: Kò tí ì burú jù.
1: Ẹ wá wo prophet gbogbo ayé ń kan sára sí.
0: Àní ẹ wá wòrán sí Ọlọ́run alẹ́.
1: Gbogbo ènìyàn ń tara tiẹ̀ ṣe sàrà ń kásà.
0: Ṣíṣe Elédùmarè.
1: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
0: AKA
1: Tẹ̀lé Alẹ̀.
0: Ọwọ́ ju ọwọ́.
1: Iṣẹ́ ju iṣẹ́.
0: Ọ̀rọ̀ ju ọ̀rọ̀.
1: Ìmọ̀ ju ìmọ̀.
0: Ìpè ju ìpè.
1: Gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mí mọ́.
0: Agbára wíbẹ̀.
1: Sọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀.
0: Iná gbórúkọ mi ó dákẹ́ ariwo.
1: Èṣù gbórúkọ Jésù sájọ̀rọ̀ jìnà.
0: Ẹ ṣe àtìmẹ́ni tẹ̀ ní.
1: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
0: AKA
1: Tẹ̀lé Alẹ̀.
0: Ibà
1: àbẹ́ ti bọ́ ni.
0: Bẹ́ta bá sọ̀rọ̀ nípa ìrere.
1: Ìsọjí nínú
0: ìlú. Tàbí láàárín ìjọ.
1: Tẹ́ ẹ bá ti pe Prọfẹ̀
0: Dr. Alex
1: Ọmọjowo.
0: Ló dání kí wọ́n da yín lóhùn.
1: Ẹ máa gbọ́ o.
0: Ìwọ táyé ń dà láàmú.
1: Ìwọ tó rọ́nà àbáyọ.
0: Olúlùú
1: ìlú
0: kò
1: Prophet Dr. Alex Ọmọjowo JP.
0: Iṣẹ́ rẹ̀

àní àṣálẹ́ ọjọ́ ń bá rántí lọ́rọ̀ ìfẹ́ dọpẹ́. ó pọ̀ èyí mo fẹ́ tó fà mí lájọ́ àdánwò òun àfẹ́ balọ̀. ọ̀pọ̀ ìgbà alẹ́ ni a fẹ́ òní fẹ́ràn ẹni bẹ́ẹ̀ ni akàkàtàn lodò tá a kó kété rè láì pọnmi bọ̀ wálé. mo rántí a wẹ́lẹ́wọ́ kan tòkè ọ̀hún lọ́jọ́ kìíní àná tó lòun fẹ́ mi dínú. awẹ́ ni tọ́rọ̀ ò já mọ́ nǹkan kan nínú ìrìn àjò ìfẹ́. omidan ni bí mi ò bá ní sí ń jì lápò òun a bá mi délé wa. èmi ò kó mọ̀ pàdíyẹ ò nílé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́. mbà mọ̀ pé kì í lohun awẹ́ ni mbà kíyèsó lọ́jọ́ náà lọ́hùn-ún. mi ò mọ̀ páwé a padà yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ ìfẹ́. ó mà ṣe o. ọjọ́ lọ́jọ́ awẹ́ kẹ́rù bẹ́lòmíì lọ. ẹni afẹ́ ò tiẹ̀ bẹ̀yìn wọ̀ náà ra mi òun ló bá lọ. torí kíni apọ́n bí purẹ́ ní àlàní ò ní tọ́rọ́. ẹni afẹ́ lọ́mọ ọba ò ní sí ń jì lápò lọ́jọ́ náà lọ́hùn-ún. ọjọ́ ni mo gbà péré lọ́rọ̀ ìfẹ́ bá rẹwà ọkùnrin ò ní sí ń jì lápò a mọ́ jọ̀mọ̀dọ̀. ẹni tí ò ní tọ́rọ́ ẹni tó ní tọ́rọ́ lọ́wọ́ ń lọ́mọgé bá lọ. èèyàn tó ní sí ń jì lápò ló ń sọkọ gẹ̀lì. bí ò sówó lọ́wọ́ ìfẹ́ a mọ́ dojú ti ní. ẹni ní kú dídá ní ńlórẹwà ju ńlórẹwà bọ́rọ̀ bá dọ̀rọ̀ ìfẹ́. bí oṣù mẹ́fà ni mo fi ronú ìfẹ́ lọ́jọ́ náà lọ́hùn-ún. mo nagun mo ṣàlọ̀ omi jẹ́ òye fojú mi ṣògbére torí ọmọge tí mo fẹ́ bà lọ. síbẹ̀ àwẹ́ ò kúkú rí tèmi rò lọ́jọ́ náà. ṣebí mo ronú ọ̀nà àtọ̀ nígbà náà lọ́hùn-ún. ọjọ́ wo lọ́wọ́ mo bá tún rọ́ lọ́mọge. ìgbẹ̀yìngbẹ̀yìn ń lè yí yọjú àmọ́ láwọ̀ kan tó dára dínú èyí mo fẹ́. gbẹ̀ngbẹ̀sàwọ̀ tutù bí ọ̀sùn gbàgbá etídò tó pàrònú rẹ́. ẹni lówó lọ́wọ́ ní sọkọ abo. èèyàn tó ní sí ń jì lápò ń ló le ṣadé orí gẹ̀lì. ẹ̀ka alẹ́sà ẹ̀ka alẹ́mà ẹ̀ka alẹ́yìn ọ̀rẹ́ ṣe dáadáa mo bá yín láṣálẹ̀ tòní. dígbé ìga àlàní àtúntì wọlé sátẹ́gùn mo balẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀ka alẹ́ o.

ṣe dáadáa mo bá yín ẹ̀ka lẹ́sàmà gbogbo ẹ̀yin singles kìí ṣe pé a fẹ́ dá ròdò payé lálẹ́ ẹ má gbàgbé mo máa ń sọ lọ́pọ̀ ọgbà pé ètò yìí ń ṣe fáwọn tó ti márì nìkan o àtàwọn singles àtàwọn married gbogbo wa pátápátá lẹ́tọ̀ yìí wà fún so ẹ káàbọ̀ sórí ètò láṣálẹ̀ àṣálẹ̀ àwọn olólùfẹ́ yes ẹni tọ́lọ́run bá ṣe fún obìnrin tọ́lọ́run bá ṣe fún tó rọkọ̀ rẹ fẹ́ ẹ dákun ẹ ṣàpínlẹ̀ wọ́n gbogbo ọ̀nà there's something tí mo fẹ́ sọ fẹ́yìn obìnrin lálẹ́ yìí gbogbo ọ̀nà gbogbo nǹkan tẹ́ ẹ bá lè ṣe láti fi ṣàpínlẹ̀ ọkọ yẹn ṣe simply because àkókò tá a wà yìí lọ́tírín ẹ mọ̀já tanra wa sànmọ́ nìyẹn ò dúró déédé o bẹ́ẹ̀ bá béèrè náírà méjì bí baálé yín bá fún yín náírà kan ẹ appreciate ẹ dorókun yín méjèèjì délé olówó orí mi thank you sir bẹ́ẹ̀ bá béèrè náírà mẹ́wàá bó bá kó náírà mẹ́jọ lẹ̀ ẹ rawọ́ kẹ́ ẹ bá rúbúrúbú wájú wọn olówó orí mi ẹ ṣeun mo dúpẹ́ ọkọ ìyàwó tó bá kó school ọmọlẹ̀ lákòókò tá a wà yìí responsibility náà ń pè ẹ dúpẹ́ lọ́wọ́ wọn simply because kìí ṣe nǹkan tó rọrùn lákòókò tá a wà yìí láti bọ́ mọ̀lẹ́bí àti bọ́ ẹnu ara ẹni lásán gan àdániwáyé là ń ké pè gbogbo ẹ̀yin obìnrin tí ń ṣe bí akọ mo kíyìn mo kàn sára sí yẹn láṣàlẹ̀ yìí kóbìnrin mọ́ gbé bùkátà tó yẹ kọkùnrin ó gbé ẹrù èèyàn méjì tó ti dẹrù èèyàn kan akọniyín nínú ààbò mo kíyìn ẹ kú iṣẹ́ akọ mi wìlì ẹ fètò sọmọ bíbí o ẹ fètò sọmọ bíbí simply because ibi tá à ń bọ̀rọ̀ bọ̀ báyìí bọ́ ọ bá bíjù nǹkan tó lè bọ́ lọ ìwọ nìkan lọ bọ̀ dáàdì bí n pé ẹ dákun ẹ ṣàánú mi ẹ yá mi lówó àwọn ọmọ yín ò tí ì jẹun láṣálẹ̀ yìí dáàdì bí n pé mo yẹ àwọn ọmọ tó bí o ẹ̀yin ní kẹ́ ẹ fètò sọmọ bíbí ìmọ̀ràn mẹ́ta lọ́kan ni pábánbárí ẹ alákọ̀ọ́kọ́ ẹjọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa tọ́lọ́run ọba ṣe fún tẹ ní responsible husband ẹ mọrírì ọkọ yín o àkókò tá a wà yìí ọkùnrin tó kó náírà mẹ́wàá lẹ́nu ilé bẹ́ẹ̀ bá rí nǹkan tọ́pọ̀ ọkùnrin ṣe níta kí wọ́n tó lè rí náírà mẹ́wàá yìí ẹ̀ sì bomi lójú pòròpòrò pé sọ́kọ mi ní ń ṣe léyìí bọ́mọ míì bá rí nǹkan tí bàbá ẹ̀ ń ṣe kó tó tu owó jọ fún wọn lé pé ẹ lọ dáná irú ọmọ bí a wò pé dáàdì mi sẹ́yìn lẹ̀ ń ṣe irú iṣẹ́ yìí ẹ jẹ́ appreciate the little táwọn bàbá ń ṣe lákòókò tá a wà ẹ́ kò rọrùn ọkùnrin lèmi náà ọlọ́run ọba nísìnyí ń bá wa gbé ẹ ká alẹ́ sàmà ẹ ká alẹ́ yín ọ̀rẹ́ happy resumption gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ lọ́mọ sílé ẹ̀kọ́ pátápátá àwọn kan ti ronú lọ báyìí kọ́ lọ ṣàánú ẹ lọ darapọ̀ mọ́ wa lórí facebook yẹn adégbòyega àlàní làwà lórí facebook bẹ́ẹ̀ bá ti débẹ̀ dákun ẹ mọ̀ bá mi ṣe àrẹ ológun dúdú ọmọbóyè ìlera madonna mo kíyìn gbogbo wọn mọ́ wa lórí facebook yẹn kalẹ̀ o ṣàlàáfíà lẹ́wà ẹ jọ ẹ bá mi ṣe àá fídíò yẹn ẹ jẹ́ kó rí tèmi náà ti bẹ̀ wú.

0: ẹ̀yin alárawa níbi tá a bá dé yìí ẹ má gbàgbé àwọn tó ń bá wa dọ̀rẹ́ lórí ètò yìí afa kọ̀ǹpútà wọn ti darapọ̀ mọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá KK20 ilé iṣẹ́ tí ń ta adìyẹ tí ń tẹja àwọn ẹja kékèké abíbílẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọlọ́sìn tẹ̀sí fẹ́ mọ̀ dáadáa nípa ọ̀sìn ẹja a fi fọ́nra wọn léde tó bá ti yá ẹ lè kọ nọ́mbà wọn lẹ̀ ilé iṣẹ́ AAT Tradomedical àwọn náà ṣì wà pẹ̀lú wa lórí ètò ìlágbára ọlọ́run ọba abíbílẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Janosaj Beth King ọ̀rẹ́ mi pàtàkì Philomena olówó kiri ẹ̀kọ́ mọ̀ gígùn bàbá ìlọ láti yẹjọ́ ẹ̀ ṣàlàáfíà lẹ́wà alright ẹja kọ́kọ́ ti ọ̀dọ̀ àfa kọ̀ǹpútà ká ti bẹ̀ mu lálẹ́ kó tó di pa máa tan lára wa sílẹ̀ alright ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe NIN ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ̀rẹ́ ti iṣu lórí NIN ni ẹja àjọ lọ sọ́dọ̀ àfa kọ̀ǹpútà ká lọ gbọ́ script wọn mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: ìkéde pàtàkì yìí ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tíì ṣe NIN rí yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká kàn sí àfà kọ̀ǹpútà ojúlówó NIN enrollment agent ṣe àwárí ọ́fíìsì àfà kọ̀ǹpútà kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ àfà kọ̀ǹpútà lẹ́gbẹ̀ẹ́ Wema Bank fún ẹ̀rí dájú àti àlàyé pé àfà kọ̀ǹpútà sórí nọ́mbà yìí 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103 please listen to this important announcement have you lost your NIN or you have not been registered for NIN are you facing challenge of any kind such as error in name and date of birth on NIN or probably you are interested in converting your NIN slip to plastic card please contact Afa Kọ̀ǹpútà a licensed NIN enrollment agent ensure you locate office of Afa Kọ̀ǹpútà beside Wema Bank Obade Shida Road Akure and beware of fake agents around the area for inquiry contact Afa Kọ̀ǹpútà on this number 08162453103 once again 08162453103 thank you
2: Hello, gbogbo ẹ̀yin boys tó mọ nọ́mbà wà àtẹ̀yìn gẹ̀lì tó mẹ́nu ẹ̀.
3: Alright.
2: Series of complaints ń là ń gbọ́ nípa àwọn ilé iṣẹ́ betting sí bíi kẹ́ jẹ́ kí wọ́n dọwọ́ owó rú. Ọ̀tọ̀ ní kẹ́ni ó lọ bet house kọ́kẹ́ ó mọ̀ balẹ̀.
3: Ẹ kú oríire sàmà.
2: Gbogbo wọ̀nyí ò sí lọ́dọ̀ Janosaj Bet King ṣá.
3: Janosaj Bet King.
2: Ọ̀kan ṣoṣo orú ẹ̀ betting house tó wà trusted and reliable. Kẹta nọ́mbà sì kí nọ́mbà sì ó wá kẹ́ ẹ sì gbowó yín pòròpọ̀ without delay.
3: Káíkáíká.
2: Àwọn ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń lọ lóríṣiríṣi. Rọ́gbì yìí ṣe ń lọ ni basketball ń fò. Ṣé bẹ́ẹ̀ ráwọn abẹ̀sẹ́kù bí òjò àtàwọn onítẹ́nísì tí wọ́n jọ ń fàgbà ara wọn. Kò séyìí tẹ́ ẹ lè kówó lé lórí lọ́dọ̀ Janosaj Bet King tí ò ní pawó oore wálé. Orí ọ̀fẹ́ ń bẹ láti jókòó farabalẹ̀ wo máàchì tó bá ń lọ lọ́wọ́. Láti Champions League wọ La Liga. Premier League wọ Italian Serie A. German Bundesliga. Abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láìsàn tọrọ kọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni ẹ lè fọkànbalẹ̀ ṣáàjì àwọn gájẹ́ẹ̀tì yín láì bẹ̀rù súwe súwe. Bọ́rọ̀ betting sì ò bá yẹ yín wọ́n tún lè tọ́ yín sọ́nà tó wo yín ò ní sófo. Àbò tó péye wà ní Nooks and Crannies iléeṣẹ́ Janosaj Bet King kò séwu. Number 3 Akinjo Street òkè Ìjẹ̀bú nílùú Àkúrẹ́ ni wọ́n kẹ̀tẹ̀ ń fẹ̀ sí. Bẹ́ẹ̀ bá ń bẹ ń lé tẹ́ ẹ fẹ́ kán bá yín ta bẹ́ẹ̀tì yín ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706-733-1191 0706-733-1191 Janosaj Bet King Adeori Okin.
0: Bẹ́ẹ̀ni Adeori Okin ẹ̀yin tí ẹ bá fẹ́ mú nọ́mbà Janosaj Bet King nọ́mbà wọn lélẹ́yìí lẹ́ẹ̀kan sí 0706-733-1191 nọ́mbà tó wọlé sọ́dọ̀ Janosaj Bet King nìyẹn 0706-733-1191 wọ́n tún lè tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe ta àwọn betting sí yín tí gbogbo ẹ̀ tí ó sì lọ déédé ẹ̀yin tẹ́ bá ń lọ sọ́dọ̀ àfa kọ̀ǹpútà ẹ gba nọ́mbà àwọn ẹ mọ́ ṣìnà o ẹ gba nọ́mbà àfa kọ̀ǹpútà ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ pè wọ́n fún NIN nìyín correction ni àbẹ́fẹ́ chìǹjẹ̀ sí plastic 0816-245-3103 0816-245-3103. Number to wole sodo afa komputa niye lakpa beye.
4: Mi.
3: Yes, my dear.
4: Alani.
3: Oh, she my baby.
4: Mark by me now.
0: Àwọn ọmọ ti wọlé sílé ẹ̀kọ́. Ẹja lọ toast.

0: right, ẹ já sáré lọ sọ́dọ̀ KK20 bá a bá ti dé ibẹ̀ la máa gbà lọ́ságbá mi ìfẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbàgbọ́ yín ò béèrè ìfẹ́ mu ẹ lọ sùn níbi tá a bá dé yìí gbogbo ẹ̀yin yẹn tó dẹ̀ jẹ́ pé bóyá ọmọ kékeré wà ń bẹ̀ yẹn dákun àṣàkí alága thank you very much àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ọmọdé wà lọ́dọ̀ yín ẹ lè lọ ẹjẹ́ kan lọ sùn simply because a máa fà á já lálẹ́ yìí o a máa tan lára wa lẹ̀ dáadáa sọ ẹ já lọ sọ́dọ̀ KK20 ojú ọ̀nà tá a bá máa gbà lọ́ságbá mi ìfẹ́ náà nìyẹn kú kalẹ̀.
1: Hello somebody ṣálá fi àlẹ́ wá. Ṣé bẹ́ẹ̀ mọ KK20 Enterprise? Iléeṣẹ́ tó ń kọ́ni lọ́nà àgbà àdọ́lọ́sìn ẹja. Juvenile àti Fingalis tó wà LD wà lọ́dọ̀ wọn fáwọn ọlọ́sìn ẹja. Special package lẹ́jà àárọ̀ wọn yíyan tí wọ́n ti preserve lọ́nà tí ó lálòpẹ́. Kò sí irú size tẹ́ ń fẹ́ lọ́dọ̀ wọn tẹ́ ní bá. Agbègbè tí wọ́n ti ń smoke àwọn ẹja wọn mọ́ tónítóní pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ò ní dọ̀tí. Bákan náà lẹ́lẹ́ bẹ́ja tútù lọ́dọ̀ wọn lówó tí òògùn pa wà láyé. KK20 Enterprises tún láwọn adìyẹ tó wà LD fáwọn ọlọ́sìn adìyẹ. Ọ̀sẹ̀ mẹ́fà ni wọ́n fi ń tọ́jú àwọn adìyẹ wọn kó tó di títà jáde fáwọn olùsìn. Ọmọ eworo lẹ́yìn fẹ́ra ni àbí máa chọ́ eworo. Ẹlẹ́dẹ̀ lọ́mọdé àtàgbẹ́ tó wà LD wà ní KK20 Enterprises. Kò wá sírú frozen food tẹ́ ẹ fẹ́ tẹ́ òní bá lọ́dọ̀ wọn. Bó ṣe ran ọ̀yà ẹ̀rẹ̀ ewúrẹ́ adìyẹ àbí tọ́kí mi ń wuli. Agent suppliers tún ní KK20 Enterprises. Fún gbogbo àwọn ọlọ́sìn àti èròjà ẹ̀. Èròjà ọṣẹ olómi lẹ́yìn fẹ́ra ni Aiza air freshener soda chemicals chemical tá a fi ń tọ́jú omi organic materials àti bẹ́ẹ̀ lọ. Mo wà ní NTA road ọba lẹ́nìlú Àkúrẹ́. Fún chemical and foaming materials ẹ lọ sí ọjà ọba ńlá ọ̀fọ̀ ọba Adéṣídà road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé nọ́mbà yìí 0916-229-4888.
2: Kakaka lójú ogun le.
3: Alani, wa kan mi now.
0: Ṣé ẹ ti ṣetán? 0816-251-9991 ojú òpó tó lu jásàgbá mi ìfẹ́ nìyẹn 0816-251-9991 ẹjọ́ jẹ́ kí n bẹ̀ yín lẹ́bẹ̀ kan lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti lè vibrate dáadáa ẹ má wulẹ̀ pè sórí ètò tó bá jẹ́ pé mọ́mí yìí ti sùn àbí dádì yìí ti sùn don't bother to call please ẹjọ́ ẹ má wulẹ̀ pè tí dádì yìí bá ti sùn tí mọ́mí yìí bá ti sùn kò sí nǹkan tá a jọ fẹ́ ṣe papọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé mọ́mí travel ni o àbí dádì travel ẹ lórí ọ̀fẹ́ àti pè wọlé tẹ́ ẹ̀ bá tí ì márí ẹ lórí ọ̀fẹ́ àti pè wọlé ṣe ẹ ti ṣetán 0816-251-9991 hello somebody ẹ kalẹ̀ o hello.
4: Àlà ni má pa mí.
0: Ṣé àlàáfíà lè wà?
4: Àlàáfíà ni.
0: Mọ́mí nǹkan.
4: Sẹ́rí inú mi dùn pé mo pe ń wọlé lénìí.
0: Olùwàṣọ.
4: Mọ́mí ti late. Wọ́n ti late.
0: Mọ́mí ti late.
4: Bẹ́ẹ̀ni.
0: Ìyá a ti tọ́dún bíi mélòó báyìí?
4: Ó ṣe pé ọdún méjì náà ni.
0: Ó ṣe pé ọdún méjì.
4: Ọdún méjì ni.
0: Àti bí ọdún méjì yẹn ọgbọ́n wo lẹ̀ ń ta sí?
4: Mo dá wà ní omi gbọ́dọ̀ parọ́ fún yín o.
0: Ẹ wá ń lu ọṣẹ.
4: Dá wà ní.
0: Ẹ má lu ọṣẹ.
4: Mi ò rí iṣẹ́ ṣe, mi ò rí èèyàn fara pa.
0: Mọ́ ìmí ń kọ́, ṣé kí n gbé mọ́ ìmí wá? Kẹ́lẹ́ fara pa mọ́ yìí.
4: Wọ́n mi ti dàgbà jù.
0: Ẹ sọ pé.
4: Ká wá àzùn pé
0: lọ́wọ́ alẹ́ ìbáyìí.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kàn rí egun eléegun kan gbámú báwo lè ṣe máa la.
4: Ẹni tí mi ò ti ṣe tẹ́lẹ̀ nǹkan tí ò yí mọ́ mi tẹ́lẹ̀.
0: So nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi báyìí ni pé láti bí ọdún méjì yẹn.
4: Mi ò tí ì la píópíó.
0: Lọ́dún méjì.
4: Píópíó.
0: Ẹ̀nà
4: pé ìyàwó mi mo like ẹ̀ gan.
0: I understand but ẹ má bínú ọmọ ọdún mélòó ni yín.
4: 56 báyìí.
0: 56 ni yín. Ọdún méjì ẹ̀ dẹ̀ lápíópíó.
4: Mi ò lápíópíó.
0: Ẹ lọ sọ́dọ̀ dọ́kítọ̀ yín lọ́la.
4: Ok.
0: Ẹ wá sọ fún dọ́kítọ̀ yín pé láti bí ọdún méjì ẹ̀ lápíópíó kí ni disadvantage ẹ̀ torí ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ lórí rédíò.
4: Ok.
0: Ṣó ti yé yín?
4: Àlà ni má pa fi
0: jẹ́. Ó dàrú sá o.
4: Ó dàrú.
0: Ọdún méjì. emi o advise even o should met okunrin edakun e mo dakun e jo eyin ti e ba mo number mi ti number mi wa lowo yin e ba wule border lati pe bayi please te ba pe number mi gan mi o ni gbe 0816251999 elu e kale o
5: elo san
0: shala fi ale wa
5: alasa ni
0: san she ti mari
5: single mother ni
0: yin lati gba wo
5: o ti se die
0: o ti se die okay bawo le se survive lati bi o ti se die
5: ah eh
0: atenu ti amuni ah won ti sa lo hello somebody e kale o
6: e kale o
0: sala fi ale wa sa
6: adupo lodo lo
0: se ti mari
6: beni se
0: mommy nko
6: an wa randi
0: se wa nbe yen
6: won nbe
0: ojo wo le ti fe igbon sere last
6: ah wa se pase pase ni o
0: eh e so pe ba e ba e gbe fun fun mo mi pe fun fun mo mi mo mi gan mo fe ba soro hello sir hello ma
5: hello sir
0: sala fi ale wa ma
5: adupe sir
0: mo mi mo fe bere awon ibere kekere kan
5: okay sir
0: daddy like ere be pe
5: won like
0: won like e gan bawo na se like e to
5: mi ti ele so
0: wawo bawo ni ibepete gbebo lati oja asiri se ibepe alapo ni abi ibepe oni bata ibepe oni slipper
5: alapo ni o
0: alapo hello hello daddy hello sir
6: hello sir
0: daddy se aso wa loju ibepe yin abi o sa so nbe
6: aso de wa be won ko si aku e gbon sinu aso na ni
0: egbe be pe yen jade ku nu aso eku be pe yen ku lunu aso eri yin ti poju
6: a ba yin ki wa le
0: eku be pe yen ku loju ati ni ke je ka won mo lo sun lati bere ni eku be pe ku
6: lo ni wa di won sa sun
0: be ju eku be pe ku nu aso
6: aya o ran gbe be pe yen
0: okay
6: mo be je pe wu mi je
0: all right I like it she ti gbe jade
6: wọ́n
0: ní
6: ala orí nìkan ló kọ̀ra gbé fún mi
0: orí nìkan ló gbé fún yín
6: ẹ
0: fọwọ́ bẹ ẹ wéèfù sí ẹ sọ pé ká lẹ́ o ìbẹ́ pẹ́ mi ó dàrọ́ o ṣe rí nǹkan báyìí géèmù kan wà tí mo fẹ́ káwọn méjèèjì play ṣùgbọ́n wọn ò lè play ẹ̀ lẹ́ẹ̀nvárọ́mẹ́ǹt yẹn ẹ jọ tó bá jẹ́ pé àwọn ọmọ wà ń bi tẹwà ẹ̀yìn lè wọ yàrá lọ because mi ò fẹ́ situation tá a máa ní dull moment. Hello, somebody kale. Hello. Hello. Okay. 0816251999. Hello, somebody kale.
7: Hello.
0: E ku on di radio yin e.
7: Aya mo ti pa.
0: Sala fi ale wa.
7: Alasan.
0: Mo mi nko.
7: Ah, mo mi ti
0: hello, somebody kale o.
7: Hello, kale o.
0: Sala fi ale wa sa.
7: Hello, kale
0: o. Mommy nko. Hello, won ti japa. 0816251999. Hello, e kale o.
5: Npe emi ni mo pe so sa.
0: E tun pe pada.
5: Yes, sir.
0: E so pe single mother ni.
5: Ensa.
0: Lati gba wo.
5: Ah, o ti de o.
0: Bobo to n ba yin to gi saro yen kan.
5: Ah, mi sa.
0: Eh, le anybody to n to gi saro yin.
5: Ara.
0: Aro yin gbe ni bayi. Ko le roku, ko labata. Ah, ke le wa nlo.
5: Ah,
0: ti en we ni to serious. Bobo alako bobo ti last one yen o serious abi
5: me
0: kini nkan te fe what do you okay I want to understand your concept of being serious
5: me when you help to ba as in to ba
0: boy omo ta ba yen mi fe omo ta okay se gbogbo awon to n toast yin lo omo ta e ma sa lo o ti sa lo sorry, eje ki eje ki nso nkankan tori oro ah sister mi to pe tan yi she the most single mothers e mo pe eyin yin ni mo wa 24/7 single mothers eyin yin ni mo wa 24/7 anybody ba fe yan yin je call me ma ta ton sibe but there's something ti mo a bit down expectation yin the way ba won single mothers she ma raise expectation won koja be you know you are a single mother something has happened

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó jó bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: dọ̀dọ̀dọ̀bí àdá.
1: Ẹbí ọlọ́run.
0: Eyè yé mẹ́lò.
1: Ẹbí ọlọ́run.
0: Ọkọ̀ òjìlá.
1: Ẹbí ọlọ́run.
0: Àṣàtàbílẹ̀
1: àdàgàdà.
0: Jésù.
1: Pé Jésù
0: lọ́wọ́. Kọ́lá di nímọ̀ jí.
1: Gbogbo tó bu ayé mi mọ́.
0: Every thing that come out my life.
1: Gbogbo gàgà òkú.
0: Every evil
1: gospel. Gbogbo aṣọ àwọn àgbà.
0: Every garment of the wicked.
1: Tó bò mí mọ́lẹ̀.
0: They cover me.
1: Ti ayé òfin tí mo wá dà.
0: Kana sí wọ́n
1: tàkí pẹ̀lú mi pamọ́.
0: Da hit me.
1: Fire.
0: Jésù.
1: Olúwa ẹ pé orúkọ Jésù.
0: Father in the name of Jesus.
1: Olúwa nísì.
0: Hold on right now.
1: Ẹ dá ogun mi
0: dúró. Stop my battles.
1: Ma yá Elisa.
0: Stop my battles.
1: Wà lọ́wọ́jú lọ.
0: No bother about
1: that. Dandan ló máa fi
0: kú. You must break the
1: battle. Olúwa ní dandan.
0: Lord of battles.
1: Ẹ dá ogun mi
0: dúró. Stop my battles today.
1: Àdúrà.
2: Ọ̀rọ̀ yìí ti dẹ́ gidi.
3: Ó ti dẹ́ gidi Ọlọ́run.